0: kò ṣẹlẹ̀. Solúṣà ni mí sọ. Kò kọ́kọ́ rẹrẹ̀ sínú àwẹ̀ àkùrá. Kò tọrọ fún ìdarí ẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
1: À ń gbọ́.
2: Abọ́yé.
0: Kò tọrọ fún ìdarí ẹ̀sẹ̀. Torí pé ọlọ́run ní ètò kan. Òun ló fi ọ̀rọ̀. Ètò yìí ló fi ọ̀rọ̀ dá ìdí ọlọ́run sọ dáhùn. Ó kọ́kọ́ tọrọ fún ìdarí ẹ̀sẹ̀. Tí ọlọ́run bá ti darí ẹ̀sẹ̀, òun gbogbo ti ṣe lé. Àlàáfíà rẹ̀ fún wọn.
1: Àlàáfíà ṣe
2: ṣe ṣe o.
1: Àdúgbò.
3: Nítorí ọmọ.
1: Àwọn bàbá bàbá iná ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ. Ọkùnrin lọ́ọ̀ ni ó ṣàánú wa. Ìgbà tá a bá fẹ́ gòkè àràfá yìí. Tán bá nà bá sí yẹ̀yàn ni
2: a yẹ̀.
1: Ẹyin. Títí tẹ ọ̀hásẹ̀ tí ó ṣe tán títí gbájú awálẹ̀ ọjọ́ àwálẹ̀. Gbogbo ìgbà yín sì ti ń sọ pé no. Lọ́sẹ̀sọ ni ẹ́ à ń ṣe kí wọ́n á sọ pé no. Mi ò tọ́rọ ní nonsense. After 23 years. Nonsense ti ọ̀ tọ̀nà rétí.
2: Ẹbí
3: ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Ẹ ṣe wá ń tọ̀nà rétí rẹ̀ báyìí.
3: Tọ̀ bàjẹ́ o.
2: Ìgbà ìmọ̀ ni.
1: Ìgbà ìmọ̀.
3: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Ọlọ́run kò ṣàánú.
3: Gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rọ̀.
1: 070-69-49-3000. 070-69-49-3000. Tàbí 070. Number tá a fi ń bára wa sọ̀rọ̀ lálẹ́ yìí nìyẹn.
2: Hello.
1: Hello.
4: Ọlọ́run á túbọ̀ máa dún ní.
1: Àmì o.
2: Ẹ ju ẹ bá wa gbóhùn.
1: Ẹ bá gbóhùn sókè díẹ̀ sí mọ́mì.
2: Ẹ̀sùn. Hello.
1: A sì lọ. A lè gbọ́ wọn dáadáa. Pẹ̀sọ́nà kì wà lásán náà.
2: Hello.
1: Hello, sir.
5: Ẹ kàlẹ́,
1: sir. Ọ̀dàlọ́. Yes, sir.
2: Yes.
5: Ọlọ́run ní bá a ní ilé ọkọ̀.
2: Hello. Hello.
1: Hello.
2: Hello.
1: Hello. Hello.
2: Ajagbabi.
1: Hello.
2: Hello.
5: Hello.
2: Hello. Ekaro.
5: Hello, Ekaro.
1: Yes, sir.
5: Hello.
2: Hello, I'm going to go to the
1: network. Network.
2: I'm a year of Polo Corn in 24, Siru. Situation. Hello.
1: Hello.
5: Hello. I want you to be a man.
2: Hello.
1: Hello. Hello. Baba ti n pe tipetipeti. Hello.
3: Eja jo tunto nitori omo ebi ogbodo baje.
1: Hello? Hello? Hello. For me, look at you. I go and suffer.
2: Hello. Ekaro. Hello.
5: Hello.
2: No,
5: sir.
2: Hello.
5: I could not have a power for the world, so far away.
0: oníṣòro
1: ìdíwù rẹ.
0: Kọ́mọ̀ bọ̀ sí kọ́mọ̀ bọ̀ sọ̀hún láti mọ̀ tó láti mọ̀ tó rọrùn kára fún ilẹ̀. Bẹ́ẹ̀ni àbáwá tí wọ́n pèsè tó fún ẹgbẹ́ tí bá wọ́n bọ̀ sí pẹ́.
1: Bẹ́ẹ̀ni
0: ara ń pè ọlọ́wọ́ ẹ gbogbo dẹ́yìn ò sí ìrètí tó dàbí láyé tó ń dá sí pé ọlọ́run fẹ́ fà kan yọ̀ ńbẹ̀. Wọ́n fẹ́ fà kan yọ̀ ńbẹ̀ lọ́ fà sí ọdún bá wàá bọ̀. Ayò ẹ rí pé ká má bọ̀ fúnra wa ìtọ́lọ́run fi ẹ̀rá àwọn ara wí ẹ̀ lọ sẹlẹ̀ yìí. Ọlọ́run fi pọn wọn lé. Wọ́n ti ń bá sí parọ́ fún wọn ti ń parọ́ ọ̀sán fún lọ́wọ́ kó fún ní farabalẹ̀
1: God bless you. God bless you. Sure. Hello? Hello? Hello? Network, Leo.
2: Network, yeah. Oh.
1: Hello?
2: Back and welcome.
1: Okay. Jenny.
2: Àwọn bàbá wa àti àwọn ìyá wa náà ti sọ ètò pọ̀ jù ní bíbẹ̀ but tí ó bá rí bẹ́ẹ̀ yẹn ẹja gba bí ìwọlé.
1: Ok báyà mi kẹ́yìn Adébọ̀wálé.
2: Ẹ̀lọ́
1: ìdájì.
0: Ẹni tó pè ní ìṣẹ̀lẹ̀ kíyàwó wà tó pè yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: N tó ń tẹ́ àti sọ dàbí pé ó ní kẹjú ìwé ọ̀dọ̀ yín fóun.
1: Ìrọ̀ ní
0: ẹjọ́ ìlú mọ̀dọ̀ yín.
1: Ṣé Nánsọ àbí?
0: Ẹni tó pè kíyàwó wà tó wọlé yẹn tó rẹ ò jákè tara
1: yẹn. Ó
0: dà pé n tó sọ nìyẹn pé kẹjú ìwé ọ̀dọ̀ yín.
1: Ok
0: ok
1: ok ok kele ni ọdọ mi o adegbayi lọdọ mi o adegbayi ṣe ẹni tẹ bá ń bọ láti old road tẹ bá ti pa adegbayi kẹ tó délé epo arolat ọfíìsì mi lẹ́kọ̀ọ́kọ́ kan kẹ tó kan ilé epo arolat tó bá jẹ́ pé ní ìwúrò rẹ̀ gbà wọlé ẹ̀sọ̀ pàdégbà ilẹ̀ ti sọ kán sọ yìí nílé epo arolat tó bá ti sọ nílé epo arolat ọfíìsì mi lẹ́kọ̀ọ́kọ́ kan kẹ tó kan ilé epo yẹn two story building ìpele mẹ́ta ni flat mẹ́fà ni òkè rẹ̀ lèmi wà òkè pátápátá ni mo wà tó bá jẹ́ pé ọ̀nà ìkirè lẹ́tí ń bọ̀ ẹ̀sọ̀ nílé epo ọ̀bát tí a sì rí nílé epo ọ̀bát ilé epo tó fèsì ilé epo ọ̀bát ẹ̀ nílé epo arolat tí a ti dé níwájú ilé epo arolat ẹ̀ ti rí bíldìn yẹn blue ni wọ́n kàn án blue ni wọ́n kàn án orí òkè yẹn lẹ́yìn máa bọ̀
2: ẹtì adéyẹnká production
1: lókè
2: tàbí nọmbà tí wọn bá pè síta ń sìn
1: ẹyin
2: náà tún lè kọ́lẹ̀
1: bẹẹni bí nọmbà ilé
2: a tún fi ṣàlàyé fún yín dáadáa.
1: O eto 64474794
2: 08064474794 tẹ́wájú débi iwájú ilé epo yẹn ẹ̀yẹ kan pé fóònù nọ́mbà yẹn tàbí kẹ́ béèrè adéyinka production wọn náà ka ilé yẹn sí yẹn báyìí ojú ọ̀nà lẹ́wà. Àwọn bàbá wa àti àwọn ìyá wa yẹn wọ́n sọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ yẹn náà ní àtàárọ̀ nígbà tí èèyàn bá ń ní tí èèyàn bá tún ti níbẹ̀rù ìyàwó tó fẹ́ jù nígbà míì o lè ṣe irú àṣìṣe tí ọmọkùnrin yìí ṣe nítorí pé ìyàwó ẹ̀ tó wà lọ́yìn ẹ̀ òun ló bẹ̀rù ẹ̀ àmọ́rú nǹkan tí wọ́n dìjọ àdéhùn tí wọ́n jọ ní ọ̀hún bóyá ìyàwó yẹn ni ó fi gbàwé so ìyẹn ló fi ń wò pé anything tó ń bá ṣe ń bí báyìí òun kàn ń ṣe eré ọwọ́ ni ṣùgbọ́n nígbà míì eré ọwọ́ téèyàn ń ṣe náà àìmọye ẹlòmíì náà tí ó kúrò látẹ̀kọ́ tí ó lọ sí ìlú òkè tí ó believe pé tó ń bá dé ìlú òkè yẹn kó nǹkan ṣe eré ọwọ́ ńbẹ̀ kó wọn padà sí ìlú ohun tó ń ti ń bọ̀ tó ń ti wà gangan so ń gbàjẹ́ wà fi tó bí oṣù méjì mẹ́ta ẹ kò tí ìmí gan lè mọ wẹ́yìn wò mọ́ tó jẹ́ pé yóò kàn yóò ti bìlíf pé àwọn kan ṣeré normal normal ni.

0: àwọn ọmọ iléṣà tech iléṣà àwọn ọmọ ń lọ sáìtì káàkiri tán bá ti fẹ́ parí wọn á sá lọ wọn á pín wọn lọ sáwọn hospital ní ọ̀sán tàbí any state tí wọ́n bá fẹ́ láti lọ sáìtì mọ́bìnrin yìí ọ sá wà sí ìkìrè ní ọdún tá à ń wí yìí so ọ wá ní ọ̀rẹ́ wa kan tá a dìjọ ń gbé lọ́sọ̀gbó ń gbà yẹn so àwa wá sí ìkìrè àwa mi sámọ̀ọ́dún kan tá a wá ṣe òun àti ọmọbìnrin ìsápàdé nígbà tán pàdé normal normal unlike ara wọn wọ́n dẹ̀ jọ ṣe normal thing nígbà tí ó máa tẹni yìí máa padà ṣóṣògbo pé kóhun ó ṣe kíni ó sáré gbogbo nǹkan dàrú kí ló lè da gbogbo nǹkan rú ó ṣàjáde sọ̀rọ̀ rẹ̀ ibẹ̀ náà sọ fún pé ọmọbìnrin tí ọba alájọṣepọ̀ yẹn pé ọmọbìnrin yẹn lóyún fún pé oyún yẹn pé ń lọ jẹ́ kí nǹkan ó rí bó ṣe lóun fẹ́ rí kó wá ọmọbìnrin yẹn lọ padà kanjọ sẹ́tù nígbà tó máa padà dé kiri àwọn yẹn ti parí it wọn ti padà sí ilé ṣàkọmọ bíi tí ó wá sí títí mọkùnrin yìí dáàmú débi pé àwọn ará hospital yẹn àyẹn padà bá lókèètì ọmọbìnrin yẹn nígbà tó lókèètì ẹ tán ìyẹn ni àwọn òjọ sọ̀rọ̀ pé òun ó lóyún fún àbí nǹkan kan pé òun lóyún tòótọ́ pé òun dẹ̀ ti gbà ní kámú nígbà tó òun ò rí ìyẹn aṣá padà lọ bẹ ọmọbìnrin a ṣe gbogbo ẹ̀ wọ́n bímọ fúnra wọn ẹni mọkùnrin yẹn padà fẹ́ sí kejì dàárọ̀ òun bẹ nílé ẹ̀ ìyàwó ilé tí wọ́n tó wà lọ́sọ̀gbọ̀ ó padà ṣàlàyé fún pé this is the situation oúnjẹ ohun nígbà tó òun tí òun dẹ̀ rí ṣe gbogbo nǹkan tó òun gbé ṣe gbogbo gbìyànjú wọ́n ní àfikún ọgbà ọmọbìnrin yìí ń lòun fi gbà ìyàwó ilé yẹn padà yarí mọ́ lọ́wọ́ ṣùgbọ́n ó fi sùúrù ṣe àti pa àtù lọ́tùn lọ́sì ọlọ́run pé kò padà gbà tí ò bá padà gbà ni ó ṣeéṣe kí ọmọkùnrin yẹn máa dààmú títí dàárọ̀ yìí so tírú situation yẹn bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sùúrù náà ni èyí ó fi gbé àti ìmọ̀ràn ọlọ́run àtàwọn àgbàlagbà báyìí so ìmọ̀ràn tẹ́mi le fúnru máa yẹn náà ni pé báwọn èèyàn ṣe ń sọ látàárọ̀ kó fara balẹ̀ sí nàìjíríà bó ṣe wà nàìjíríà yìí kó fara balẹ̀ síbẹ̀ kó dẹ̀ pẹ̀tù sí kó rí pé gbogbo ètò tó ń ṣe ó gbọ́dọ̀ rójútu ẹ̀ kó tó di pé yóò pòun padà lọ ìyàwó tó wà lọ́hùn bọ́lọ́ bá pé ọmọ rẹ̀ ni ń bọ̀ bá ṣẹ́tù ti bí tọ̀hún náà máa ṣẹ́tù because torí pé nǹkan dàrú látibì kan tí nǹkan bá ti lè wọ́ látibì kan téèyàn bá fi sùúrù gbé bí gbogbo ó sì máa dàrú lọ nìyẹn èèyàn gbọ́dọ̀ wá route ibi tí nǹkan ti dàrú so kó lè kéèyàn lè tuntun òní ta bá rèèyàn kan tàbí méjì sí tí wọ́n sì fẹ́ bá wa dá sí ètò yìí kí wọ́n bá wa dárí sí 07069493000 tàbí 07014475770 oníkẹ́yìn bá wa dá sí tò ẹ já gba bí wọlé.
1: Hello.
2: Ẹ káàárọ̀
1: ojúmọ́.
2: Ẹ kú ètò.
1: Ètò rí sà.
2: Ilé yín àtọ̀nà yín ò ní dá ìwé.
0: Àmì o.
2: Ọkàn tẹ̀yìn náà balẹ̀.
0: Àmì o. Àmì jésù.
2: Ṣé rí ilé ìmọ̀ràn tèmi ni pé sùúrù náà ni ọmọkùnrin rẹ̀ náà máa ní torí pé bó ṣe wọ́n lọ́run ṣe máa wo sọ láti ẹ̀ àtẹ̀ sí ọlọ́run wò.
1: Ó ṣe tú wò.
2: Tó ti ṣe tó ti ná. Nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀.
1: Ó ti ṣẹlẹ̀. Àwọn
2: sùúrù ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Kò ní bàjẹ́.
1: Àmì o. Àmì o. Ẹ ṣé. Ẹ jẹ́ àgbàdo wọ̀nyí. Hello. Hello. Network yẹn ni o.
0: Bàbá rí èèyàn kan tàbí méjì sí gbogbo àsìkò tí ń kó wá ń papá mọ́ra náà bọ́jẹ́ èèyàn kan tàbí méjì náà làbá rí sí.
1: Ká bá wa dà sí. Ká máa.
3: Hello Adéyinka.
1: Hello Adéyinka. Hello
3: Adébọ̀wálé Látọ̀mí Àdìo
1: náà. Yes sir, yes sir.
3: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti rájí sọ.
1: Bẹ́ẹ̀ni.
3: Òdodo ọ̀rọ̀ ló sọ.
0: Yes sir.
3: Lérí pé bí ó ṣe máa wá solution sí kó ní sùúrù kó ṣe solution yìí torí ibi tí nǹkan ti wọ́ ọlọ́run ti fi hàn báyìí.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ti wọ́. Tí ó bá ti tò.
0: Láti ilé wá.
3: Tó bá ti rí ọ̀rọ̀ yẹn yanjú. Ti ìlú òyìnbó náà
0: yanjú. Yóò tò bẹ́ẹ̀ ni. Tó bá ti wọ́ báyìí.
3: Yóò tò kò sí ìyẹn ò nídìí pé kinní. Nǹkan kan wọ́n ní tí ò bá sí tó ṣe ẹ̀ṣẹ́ ò ní ṣẹ́ lásán.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀hẹ́n tó ṣe ẹ̀ṣẹ́ ló ti rí yẹn ló jẹ́ kẹ́ṣẹ̀ ó ṣẹ́ lọ́hùn ẹ náà ẹ wò ó for 23 years. àwọn ọmọ sì kò mọ̀ bọ́kùnrin ni wọ́n gbóbìnrin ni wọ́n.
1: Bẹ́ẹ̀ni.
3: So ibi tọ́rọ̀ ń ṣe sí nìyẹn kó fi ọgbọ́gbọ́n ṣe é bá ṣe ní kó ṣe é yẹn pẹ̀lú àwọn ọmọọ̀yàn tó ti gbà yẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Tó bá ti gún tọ́ ti kú ọmọ fún tọ́ ti bá yanjú ẹ̀ kádùúrà ti gbà tó ti rá àwọn ọmọ ẹ̀ tó ti mọ̀ wọ́n. Tó bá ti ẹ̀jẹ̀ wa máa padà sọ́hun. Bó bá dẹ̀ jẹ́ pé kò lè lọ ọ̀hún mọ́ bóyá ṣe ni òyìnbó gan tiẹ̀ máa kọ̀wé wa bọ̀ Nàìjíríà gan gbò bá yá.
1: Bẹ́ẹ̀ni.
3: Nígbà tí nǹkan ò bá ṣe dáadáa fóun náà lọ́hùn. So ó jẹ́ bó ṣe jẹ́. Irú táwọn àgbà bá ṣe fún gan pé káwọn ọmọ òun kan wálé àwọn tọ̀hún gan yóò dá òyìnbó láàmú lọ́hùn o.
1: Bẹ́ẹ̀ni.
3: Tó rẹ́jẹ̀ ẹni.
1: Bẹ́ẹ̀ni.
3: Bí àwọn ti bí bá ti ń da bí láàmú làwọn tọ̀hún náà ó dọ̀ òun láàmú o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Bóyá ó ṣe rí nìyẹn o.
0: Ńlá ṣe ní tó bá ti tò ń bì kan.
3: Tó bá ti lè tò
0: yòókù.
3: Àwọn tó tò nìyẹn ogún nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ayé ẹ̀ dẹ̀ tò nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìlọsíwájú dé nìyẹn.
1: Bẹ́ẹ̀ni sá.
3: Kó fọkàn rẹ̀ balẹ̀. Yóò tò.
1: Lágbára ọ̀rọ̀.
3: Òrìṣẹ́ṣe kan gbé wọn lè jẹ́ lọ́mọ gbé. Kò pọ́síbù. Ẹ jẹ́ bó ṣe jẹ́.
1: Ẹ ṣe.
4: Ṣé o. Ẹ sá.
0: Àsìkò yẹ ti kó wa ní pàpà mọ́ra.
4: Bẹ́ẹ̀ni. Ẹyin ẹ̀yàn tí ẹ fẹ́ rí mi ẹ máa bọ̀ ládégbà yìí o. Ẹyin tí ẹ fẹ́ lọ́kọ tí ẹ fẹ́ níyàwó bóyá ìyàwó yín kú tàbí bóyá ọkọ yín ti sọnù olúwa tàbí ẹyin tí ẹ ti márì rí tí ẹ ti lọ́kọ rí bóyá tí sàmánì tàbí nǹkan kan ṣẹlẹ̀.
0: Ilé ayé yóò ṣe dágbé o.
4: Ilé ayé yóò ṣe dágbé.
0: Ẹnìkan ò lè dá sáyé o. Àfọwọ́wẹ́wọ́.
4: Ẹwà yọjú. Ẹwà yọjú. Ẹwà yọjú sí mi. Kí abáyínṣe kó nítumọ̀. Abáyínṣe kó nítumọ̀.
0: Lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n.
4: Lẹ́jẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni.
0: Wọ́n yóò kú ní wọn àtẹ.
4: Ká ṣe dáadáa kó ṣe nítumọ̀. Ẹyin tẹ ní fibroid fibroid àǹfààní ti dé o ẹ wá yọjú sí wa ẹyin tẹ bá ní fibroid ọlọ́run ó ṣe
0: operation wọn ní operation kankan
4: wọn ní operation kankan
0: fún oògùn ti ń bẹ tẹ ẹ lò tí ẹ bíbí ọmọ tí ó dé ti gbogbo ètò ó sì tò lágbára ọlọ́run gbogbo ẹ gbogbo ẹ nílé iṣẹ́ Adéyanka production tá a wà ní Adégbàyí ní ẹgbẹ́lẹ̀ epo arolat. O ní kẹ máa bọ̀ kò sí ibi tẹ ti ń bọ̀ tẹ bá ti dé wo road tọba jẹ pa ti bí Èkó tàbá ti bí Abẹ́òkúta tàbá ti bí iná ìbàdàn bíbá ilẹ̀ ti ń bọ̀ ẹ sá dé wo road tẹ bá ti dé wo road ẹ wọ mọ́tò Adégbàyí tẹ bá ti bọ́ lẹ̀ ní Adégbàyí last bus stop yẹn náà ni a ti máa já yín lẹ̀ níwájú ilé epo arolat yẹn ẹ̀yin ẹ kan béèrè pé Adéyanka production lẹ́ ń lọ a ti fi ilé yẹn bẹ́ẹ̀ yẹn gan níbi ẹ bá ti já yín lẹ̀ yẹn ẹ kan wọ̀ ẹ̀yin yín ẹ ti rí ilé yẹn gàgàrà báyìí. Adéyanka production tàbí kẹ wá bí anybody léèrè pé ẹ jọ Adéyanka production mọ̀ ń lọ tàbí phone number tí wọ́n máa pè síta ẹ̀ náà tẹ́ bá ti lè kọ phone number yẹn lẹ̀ ẹ̀yẹn pé phone number yẹn pé a wà ní iwájú ilé epo arolati o arolati o wọ́n sì sọ pé ọ̀ya ẹwẹ̀ yín yín bó jẹ́ secretary yóò wà bá yín bẹ̀ tàbí number tẹ́ pé yẹn náà wọ́n á direct yín síbẹ̀. Àwọn area kan náà tún wà tí ó ti ààyè ti sílẹ̀ náà ní iléeṣẹ́ Adéyanka production gbogbo ìgbà kan àwọn kan máa ń pè wá wọn á ní àwọn fẹ́ talẹ̀ àwọn fẹ́ ralẹ̀ àwọn dẹ̀ rí pé Adéyanka gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ní orí ètò pé àwọn fẹ́ bá wọn dòwò pọ̀ nípa ilẹ̀ á ralẹ̀ á talẹ̀ ayé tí wàá wà báyìí kò sí bẹ́ẹ̀ bá fẹ́ talẹ̀ ìbàjẹ́ plọ́ọ̀tì kan plọ́ọ̀tì méjì tàbí ẹ̀yìn olè wá nídìí ilẹ̀ níbi tí ó ti símẹ́ǹtì gbé dunlẹ̀ ìbàjẹ́ wòrò ìbàjẹ́ mọ́kọ́lá gbogbo bi tó bá sáfẹ̀sì títí fẹ́ ṣe bísínẹ́sì bó rẹ̀jẹ̀ lé kíkọ́ tàbí ẹ̀yìn fẹ́ ralé ẹgbẹ́ ẹ̀yìn tẹ wà lókè òkun tẹ fẹ́ bá wa dòwò pọ̀ tẹ ń wá olóòótọ́ tó lè bá yín mójútó àwọn nǹkan kan yín ní ìlú Nàìjíríà ẹ̀yìn ẹ kàn pé phone number tá a sọ yìí phone number yẹn náà ni WhatsApp number wọn wọ́n máa pè síta ń sìn kí ẹ grab ẹ. Ibi ni àwòdì tá a ti máa dágbére oníyàn sí ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá wa jẹ́ ẹ ṣe ẹkú àìbínú ọjọ́ mẹ́jọ ńlá tó máa padì lórí àkọ́tun ètò yìí títí ìgbà náà ara lámàdá àní dáràn o Babatunde Rajin ló kọ mi ó dàbọ̀.
4: Adéyinka Isaki nọmba yẹn rèé 08064 47 4794 08064 47 4794 08064 47 4794. Number any bẹ́ẹ̀ bá rí mi pè lálẹ́ ẹ pè mí láàárọ̀ ọ̀la lágbàá lọ́lọ́ ń sì gbé láṣẹlédùá rẹ̀ lágbàá lọ́lọ́ jọ́mẹ̀jọ̀ ló ń tún dà ó láṣẹlédùá rẹ̀ ó dàbọ̀.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Agbẹ̀bùrú lọ sí àwọn ọmọ fẹ́, ọgbọ́n bọ̀ lọ fẹ́, èké títọ́, ọlọ́tẹ̀ tó kú lẹ́yìn.

0: ọ̀run mi àdáyọ̀ àwọn tí wọ́n ń rojọ́ mi kí àwọn gbogbo ẹni tó bá ń rojọ́ rẹ ní ìka ó máa sunkún ọdún gbogbo ẹni tó bá ń rojọ́ rẹ ní ibi ó máa jìyà ọdún gbogbo ẹni tí bá ń dààmú ayé rẹ áńgẹ́lì olúwa máa lù wọ́n ẹ ríran lọ́wọ́ èmi àti yín àná pàdánù ni bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ ìwé mímọ́ sọ náà wé act of apostle ní chapter 3 nípa 35 máa gbọ́n tó sọ ọ́ ó ní ìta ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ kristi ìbéèrè ńlá ni mà matthew ìbéèrè ńlá ni sà ọ̀pọ̀lọpọ̀ ti padà kúrò nínú gbàgbọ́ ìbéèrè wá béèrè ta ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ kristi ṣe pọnjú
1: tàbí wàhálà
0: se nọ́nà bí ni
1: tàbí
0: iyàn
1: ihò
0: tàbí ewu
1: tàbí ìdà
0: matthew wà mọ nǹkan tó dáa kọ yìí máa gbọ́ alákọ̀ọ́kọ́ number 1 ta ni wà yà wá kúrò nínú ìfẹ́ kristi number 1 ìpọ́njú
1: matthew
0: bíbélì sọ fáwọn ọmọ ọlọ́run ó nínú ayé ẹ ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti sẹ́gun ayé gbogbo ẹ̀yẹ tẹ́ ń la ìpọ́njú lọ lórúkọ jésù ẹ máa borí rẹ̀ ìpọ́njú ni
1: tàbí
0: wàhálà matthew wàhálà ayé yìí ó ti pọ̀ ju ó ti tó kéèyàn sẹ́gbàgbọ́ wàhálà láàárọ̀ wàhálà lọ́sàn-án wàhálà lálẹ́ oníṣùgbọ́n kò lè mú apádà mo gbàdúrà gbogbo wàhálà tó ń ṣe ó máa já sáyọ̀ fún ọ number 3 tàbí iná níbí ni matthew nínú orin àjò gbàgbọ́ tó bàbá jésù rìn iná níbí ni wà ó pọ̀ o gbọ́rọ̀ olúwa iná níbí ni tí wọ́n ń ṣe sí ọ wọ́n máa ṣera wọn gbogbo ẹni tí ń ṣe iná níbí ni sí ọ láàárọ̀ lọ́sàn-án àbí lálẹ́ wọ́n máa ṣera wọn lórúkọ jésù wọn máa ṣera wọn tàbí iná níbí ni ìwọ́wọ́ iná níbí ni tó ń lọ nínú body of christ onú níbí ni títí ẹlẹ́sìn onú níbí ni títí ọmọ ìyá onú níbí ni títí àdúgbò fún nǹkan tójú joseph rí torí iná níbí ni mo gbàdúrà kò ní borí rẹ o máa bá nǹkan tàbí ìyàn matthew ìyàn ó mọ páńpẹ níyàn kéèyàn ọdẹ gúnyán sílẹ ọmọ sọbẹ tí ó fi jẹ kéèyàn ọdẹ jókòó ó mọ retí sọkú dalẹ tí ó jẹ ohun àtọwọn ọmọ ìyàn ni ó ẹni tó láyàn kọjá ó máa borí ẹ báyìí tàbí bẹ́lí
1: ohò
0: tàbí ìhòhò matthew ẹsẹ ìhòhò dá sọ́bùra o ìhòhò kan wà tó jẹ́ wípé tó bá ti gbà sí olúwa gbogbo ayé ni ó rí ohò rẹ ìwé ò ní rí nǹkan púpọ̀ ṣùgbọ́n ayé ó gbógbó nǹkan ó ní wọ́n mọ̀ nípa rẹ kò sí àṣírí kan ní kọ̀kọ̀ tó lè fi pamọ́ mọ́ ìhòhò rẹ mo gbàdúrà ó máa borí o tàbí ewu máa gbọ́sà ewu àbọ̀ ọmọ pé ewu ni iṣẹ́ tà ń ṣe matthew ìwọ tó o mọ nǹkan kan ọgbọ́ wọlé èèyàn lórí pásọ̀ kan gbé ọwọ́ lé èèyàn lórí ọwọ́ dẹ̀ wù ọdẹ gbàbẹ̀ wù àṣẹ orí ẹni tó gbọ́wọ́lé àṣẹ ìwò bẹ́ẹ̀ ìbá fẹ́ ṣe deliverance lọ́dọ̀ pastor mi ìyẹn gbọ́wọ́lé lórí ó ké ó nalẹ̀ ó ní wọ́n ti káwọ́ òun àṣẹ ìwọlẹ̀ ni àkọ́kọ́ ló gbọ́wọ́lé lórí tí ọwọ́ fi jẹrà tí ọwọ́ fi kú mo gbàdúrà gbogbo ewu tó ń là kọjá ó máa borí rẹ̀ àìmọye nǹkan ó rí tí wọ́n bá gbé problem wa lọ́dọ̀ pastor a mọ pínlẹ̀ wọn o a mọ bí wọ́n ti ń bọ̀ a mọ problem tán ni a dẹ̀ dojúkọ orúkọ jésù púpọ̀ nínú àwọn ẹ̀mí wọ́n máa ń fight back bí ò bá jàánú ló jẹ́ ká máa yege mo gbàdúrà ewu tó ń là kọjá ó máa borí rẹ̀ o tàbí ìdà matthew wo bí wọ́n ṣe ń kun àwọn ọmọ ọlọ́run pẹ̀lú ìdà lónìí tí wọ́n ń gé wọn lọ́rùn tí wọ́n ń gé wọn lórí wo ìyá táwọn kìrìsìtẹ́nì ń jẹ lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ tàbí ìdà ìdà wọ́n á dẹ̀ pààyàn nípa pupa oníta ni ó yà wá kúrò nùkẹ́ oníṣùgbà gbogbo eléyìí oníọ̀nà wa ò lè yà wá wáyì àwa ti sọ̀rẹ́ńdà ayé wa láàárọ̀ a ti sọ̀rẹ́ńdà rẹ̀ lọ́sàn-án a ti sọ̀rẹ́ńdà rẹ̀ láyé mo wá ń gbórin yẹn ní sọ yí pé ẹ̀bùn la kò lè gbé láyé lókè tàbí pẹ́tẹ́lẹ́.

0: nídìí tá a fi ń ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
1: Ó nídìí.
0: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrí àtijẹ́ àti mu lójoojúmọ́.
1: Ó nídìí.
0: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagunlabi abarapupa lójoojúmọ́.
1: Ó nídìí.
0: Lọ́gán ní gbára ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol the red one jagunlabi abarapupa ni kó o fi da padà síbi tó ti wá. M&B paracetamol jagunlabi abarapupa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
3: Power Oil, hey, Power Oil.
4: Àwòdì tó lè bára lórí yẹ́.
5: Ó lọ mú agbára kún agbára ni.
4: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
6: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
4: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mowó. Ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
7: Sun King, àwọn tèmi nìyẹn.
8: Sólà ti rà lọ́dọ̀ wọn ṣé kò tí ì tó ni.
7: Kì í ṣe sólà nìkan ni wọ́n ń ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ̀ nìyẹn o. Bí Emeka ṣe ra Tecno rẹ̀ nìyẹn. Bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn. Èmi fúnra ra mi náà. Sóòrí Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán.
9: Bẹ́ẹ̀ ni o. Bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí kí o sì máa sanwó díẹ̀díẹ̀. Wọlé sí ilé-iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí kí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Mọ́gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbàlódé.

0: kiore ngba ta wa ni ta te mo ko bere hinre ni siesi oke gbara ndu ko le ah mo like ori epo e ta wa si bi wa ra nu gba
1: amen
0: oh my god wa ra nu gba
1: amen
0: wa ra nu gba
1: amen
0: ake fe wa o like mo ri pe mo gbon ri bi awon alagba yen ah ah ah u ga ma de gese ki abara loru ko jesu ora nu gba
1: amen.
0: Oh my God! Ora anugba.
1: Amen.
0: Ya Bible ti parade. Adupa. E gabi kan se ru adaya fi kuni him. Mo gbadua. Mo logo re ajade.
1: Amen.
0: Oh my God. Mo logo re ajade.
1: Amen.
0: Mo logo re ajade.
1: Amen.
0: A rubole ni. Abi. Ama rubole ni. Be ni. Lu ani ka gba we. Elomi o mo nkan tan pe lawe. Won mo nkan tan pe ladua. Ban lo sinu we mo ba wo se apostle ori kewa ise apostle ori kewa e ka ban ka ese kene e ka sale gan e ka sale
2: ori kan si wa ni ke sori
0: ah
2: se pe ni ko ni new
0: oh yes
2: balogun orun
0: ah
2: se gbe mo ogun te pe ni Italy
0: oh yes
2: all the focusing
0: ah
2: ati ani ti o bedo olorun ti le ti le re gbogbo
0: ah
2: ani ti o se sori anuku pa fun awon eniyan
0: yes
2: se si pa ka sodo olorun ni gba gbogbo
0: ah
2: ni wakati ke sojo
0: yes
2: ori ninu ran kedere
0: ni wakati ke san ojo ori ninu ran kedere iyago meta ni osan yes
2: angele olorun kan wole to wa
0: yes
2: o si mi fun pe
0: o si mi fun pe
2: ko ni new
0: aha
2: nigba ti o si teju mo
0: oh yes
2: receive
0: ah
2: oni
0: oni
2: kini
0: kini
2: oluwa
0: oluwa
2: o si mi fun pe
0: aha
2: adura re
0: aha
2: ati ori anu re
0: egbe ile sa angele olorun fun ra e o so kale wa e ma gbagbe pe Cornelius ki se born again no ko ti born again ko imo Jesus ko ima Jesu but only idi kan ti Olorun fi ran angeli sokale si odo e Olorun boju wole oran ti e ori ka angeli kan ko lo ba ah record oruko e yes
2: adura re
0: aha
2: ati ori anu re
0: adura re ati ore anu re emi ma so bawo yen pe adura o ki se kan te yan fi sile odo ta adura re ma gba o mo tangeli ba sokale lati oke to lo ba eniyan kan wa mo pe Olorun recognize e o ti n gbadura ki sojo yen now but ni ojo yen awon orun gboro e sugbon ni kankan to pe o ni adura re ati ore re adura re ati ore re kilo se
2: o ti goke lewaju Olorun
0: o goke irubo ni o goke lo soke fun iranti yes
2: ti
0: ran
2: ni yanisi ti yi lati jaba
0: o te fe connect e ma won to mo Jesu so ko mo Jesu tele Olorun ma sanu awon ti ma sanu e te won soke loruko Jesu o ti ra anu gba o ti ra anu gba o ti ra anu gba omo birin e lo nso re o de ri owo nla be ni ore ilu 5000 1000 500 naira ti e de soru awon ore yen kolo de nowo agbara ko de gbe soke e gbo lenu e
3: karo oluwa emi na si le ri o ore ma je mu mi tin fun mi le ri o ore 5000 te ni ka san mo san 5000 in londi 1 e tun pase aye e tun pase sinu aye wa laaro yi pe ka lo re ri oluwa pe mi na lo meri wa mo tun san 1000 ni mo tun san leyin 5000 yi o ore monday mi o fi sere ko si ore te pe si mi o fi si mi o san oluwa mo wa san ore yi laaro yi ni o mo tun san mo ti san 5000 londi 1 mo ba tun san 1000 leni monday ni mo san tan lo Olorun sile ekun anu fun mi lemi na ri yanu re ore nla lo Olorun se fun mi leyin ti mo san re yi ko pe wakati meji ti mo san owo yi o ni o eri e ẹ̀rí 150 tí mo pọ mọ mi tó wà nílùú Dubai. Olúwa lòun náà ṣe kíni ló ta mi lọ́rẹ 150. Nínú ọrẹ 150 náà lèmi náà sànda mẹ́wàá olúwa bàbá. Gbèsè ni mo wà nínú ẹ̀ olúwa. Mo fi gbèsè mo fi kan rà kan ni olúwa. Opó ni mi láti bí ọdún mẹ́wàá lé ní sígbà ta wà yìí. O kò sẹ́nìkan o. Èmi nìkan ni mo dá ń gbé bùkátà lórí àwọn ọmọ mi olúwa. Ṣùgbọ́n látìgbà tí mo mọ bàbá ṣe bí ọba Ọlọ́run ò fi bí ọpa mí, mi ò rí wàhálà lórí ọmọ àánú ni mò ń rí gbà o.
0: Ìwọ náà gbé ọwọ́ sí àtàrí ẹ̀, ó yá lọ́rà àánú gbà tọmọ lọ́rà àánú gbà lóòkọ́ Jésù lọ́rà àánú gbà. Gbọ́mísà mo sọ pé àrùbọ lónìí. Ìwọ náà make sure pé o san rẹ lónìí gbà wẹ̀. Ìbá àjágo 12 ló lè gbádà kó o dẹ̀ sí rúbọ ẹ̀. Wà wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa, àwọn ọmọ mi gbọ́dọ̀ jéèyàn. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin apalo pé mo gbọ́dọ̀ jéèyàn. Mo gbọ́dọ̀ dìde láyé. Wọ́n gbọ́dọ̀ mọ̀ mí. Mo gbọ́dọ̀ di Global Voice. Ẹ wá ṣèdìdí ẹ̀. Àdúrà ló ń gbà o. Mo sọ tẹ́lẹ̀ sí ẹnìkan tó gbàgbọ́ lórúkọ Jésù. Ogo rẹ̀ á jáde wá. In the name of Jesus. Tọ́pẹ́ máa rà àánú gbà. Tọ́pẹ́ máa rógolo. In the name of Jesus. Wà á dẹ̀sẹ̀ bí ọba. Gbọ́mísà, ìyanu ò lè tán láyé. Àwọn tó gbàgbọ́ máa rí ìyanu tiwọn ní ojoojúmọ́. Táwọn èèyàn bá gbàgbọ́ tó bẹ́ẹ̀, aṣọ ayẹyẹ ni ẹnìkan gbàgbọ́ lébé. Ó gbàgbọ́ débi pé ọmọ ẹ̀ ò sí ńbẹ̀. Ó dẹ̀ ń fi àdúrà ránṣẹ́ sí pé plancetta tó ṣáájú yìí, ọ padà sínú ni ọmọ ni kò ṣáájú. Ọmọ ẹ̀ ò dẹ̀ sí ńbẹ̀, ó fi àdúrà ránṣẹ́. Ẹjọ́ ẹ̀yàn bí amọ̀ ẹ pawọ́ yín pọ̀ báyìí. Ẹ kàn pápọ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ gbàdúrà ẹ pawọ́ yín pọ̀. Mo gbàdúrà wà á jèrè ọmọ rẹ. Ẹ̀yin ọkùnrin ẹ ṣe bí abiyamọ ẹlẹ́yin náà. Ẹ̀yin lẹ tọ́jú ọmọ wọ̀nyí. Ẹ máa jèrè ọmọ. Gbogbo ojú tí ò rí yín bá tẹ́ ń ṣe wàhálà. Ìgbà tó go dé tábà náà fẹ́ gbógun tì ọ́ lórúkọ Jésù. Ọ̀run á bá wọn jà. Ó máa jèrè ọmọ. In the name of Jesus. Mo láìkí gbàgbọ́ ọmọ mọ́ yìí. Wọ́n ṣe testimony yẹn. Wọ́n dẹ̀ like gbàgbọ́ ìfẹ́ẹ̀tì yẹn kọ́gbọ́n ń bẹ̀.
4: Àwọn ilé yìí ló gbọ́dọ̀ ṣe láṣepé. Bọ̀ fún ìyàlẹ́nu Ọlọ́run placenta ṣáájú. Mo wá wọ̀ tún mo wò sí, mo bú sẹ́kún. Mo níbo ni mo fẹ́ gbégbà? Ọlọ́run pé Mustapha ò dojú tì mí. Mùsùlùmí ni mí lóòótọ́. Bọ̀ lásìkò àti mo ti wọnú ìjọ yìí. Gbogbo ìṣòro tí mo gbé débi ló sọ di pẹ̀tẹ́lẹ̀. Mo bọ́ sí òhò abiyamọ, mo ké mi rẹ́dí rẹ̀ mí. Mo wọ̀ tún mo wò sí, mo wò òkè. Mo kàn gbé kàlẹ́ndà bàbá. Bọ̀ fún ìyàlẹ́nu Ọlọ́run, wọ́n pè mí ní 4:00 ọjọ́ Thursday tí Pastor Akinfe wá ní ká wọ aṣọ white. Bọ̀ nínú prayer mo sọ pé aṣọ white tọ́ ní ká wọ̀ wá ṣọ́ọ̀ṣì lénìí. Aṣọ ẹ̀yẹ ló gbọ́dọ̀ jẹ o, kò gbọ́dọ̀ jẹ aṣọ ìbànújẹ́. Lọ́la ti wà lórí pé placenta ṣáájú, ó ti tọ́sẹ̀ méjì. Tán nìkan ṣe operation, mo ní wọn ò gbọ́dọ̀ ṣe. Àyàfi tí mi bá sìn bó ti tọ́ àti bó ti yẹ. Bọ̀ mo dúpẹ́ fún Ọlọ́run pé agbóhùn ìyá gbóhùn ọmọ. Mo wá dúpẹ́ fún Ọlọ́run pé ó ṣe nínú ayé mi.
5: Hallelujah. Ẹ mọ lẹ́rù ṣe in Jesus.
0: Àṣẹ tẹnu mi jáde. Bó o bá gbàgbọ́, ó yà gba ìyanu tí ẹ. Sọ pé ẹlẹ́dàá mi o. Jẹ́mi náà lẹ́rìí. Sọ pé Olúwa o. Èmi pàápàá. Mo ní tí mò ń dojú kọ. Fún mi ní ẹ̀rí lórí ẹ̀. Ọlọ́run mi o. Àwọn ọmọ mi dọwọ́ rẹ̀. Sọ wọ́n di ẹ̀rí mọ́ mi lọ́wọ́. In the name of Jesus. Sọ gbọ́ mi sà, ọjọ́ tó bá lẹ́rìí làwọn yẹn máa gbọ́. Tó o bá ti ní ẹ̀rí, àwọn èèyàn á gbọ́. Tó o bá ti ìlẹ́rí, kò sẹ́ni tó rí ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ mi sà, àwọn ìyanu kan bẹ tó yẹ pé fífọ ojú kan wòlíì ó ètè máa ń jẹ́ kí ìrìn àjò yá. Màá fún ẹ ní ẹ̀rí méjì lórí ẹ̀. Ó wà ní Bíbélì. Yes, ó wà ní Bíbélì. The same is the apostolic tí mo kà fún yín. Chapter 5. Ẹ wá lọ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ̀.
2: Àti ìyẹn àwọn tí ó gbọ́ Olúwa gbọ́kùn wọn sí.
0: Yes.
2: Àti ọ. ọkùnrin àti obìnrin.
0: Yes.
2: Tó bẹ́ẹ̀.
0: Tó bẹ́ẹ̀.
2: Tí wọ́n ń gbé àwọn abìnrin jáde sí ìgboro. Tí wọ́n ń tẹ́mọ sí orí àkẹ́sí.
0: Wọ́n ṣe fún wọn lẹ̀ sílé. Wọ́n nílò kan rí wòlíì kan súnmọ́ ìrànṣẹ́ Ọlọ́run. Gbọ́ mi sà. Tó bá di Friday tó ń bọ̀ nílùú fún àpẹ́ mọ́jọ kò sílé o. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin tẹ́ ń wojú ọlá fọmọ ẹ̀yin tó ti gbẹ́sẹ̀ lé sẹ́yìn àwọn tó pẹ́ wọ́n ní wọn àníjẹ́ kó lọ. Ó bá wọn jà ní ìṣòro yẹn máa lé sà. Ó sún wòlíì. A fẹ́ fi hàn pé wòlíì sì wà. Rabbi Kaiser mo pàṣẹ ayé rẹ nílẹ̀. Ìránṣẹ́ yìí ọ nígbàgbọ́ dáadáa kí kọjú sínáṣẹ́ Ọlọ́run àti wòlíì ẹwọ ìyanu ńlá méjì tó ṣẹlẹ̀. Ìránṣẹ́ yẹn ọmọ ẹ̀ sick ó lè gbàgbọ́ pé kóun tó délé kí ìyanu ṣẹlẹ̀. Èkejì wọ́n ní ọmọ ẹ̀ pé Egypt Cairo ló máa ṣègbè sí pé ẹsẹ̀ tán kà sí lọ́rùn yìí o wọ́n lè jẹ́ wálé mọ́. Ọkàn ẹ ti bàjẹ́ ó ṣàlàyé fún mi ó ní dádì ó ní gbogbo nǹkan tó ní pátá olóhùn títa bíi tọmọbìnrin onísun ẹ̀jẹ̀ olóhùn títa olóhùn ní kankan bó ṣe rí ògbójú ẹ ti wú ó ti sokosokosoko lórí ọmọ ẹ ọmọ 18 years ẹ wò bẹ́yẹn ọmọ tí ìbàdí ti rọ́nà lọ wọ́n gbógun tí wọ́n á ní kò ní wálé mọ́ ó náà tó ní kò ṣeéṣe ó wá nígbàgbọ́ pé bàbá ṣe bí ọba ó ń bọ̀ wárí ọba dá àwọn ó débẹ̀ àwọn ó débẹ̀ àwọn orílẹ̀ àwọn ó débẹ̀ lẹ́yìn ìṣẹ́jú márùn tí wòlíì dé ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí wọn.
6: Orúkọ yín mọ́mí àti ibi tẹ́tí wá.
7: Orúkọ mi ni mọ́mí ẹni ìyáàfin Owókọ̀yà.
6: Láti Bọ̀mà.
7: Láti Abẹ́òkúta.
6: Kí ló ń tọ́lọ̀ ń ṣe?
7: Olúwa ṣe ìyanu. Ní March mo wá sí Lúfọ̀ Àpẹ́. Mo ṣe dé kò pé 10 minutes mo ti rí call miss call tó mẹ́ta. Kí ló ń ṣẹlẹ̀? Second born mi first born ẹ̀. Ó bá ní mọ́mì láàrín tòró náà lọ ní ìṣó gbàtọ́ ọmọ yín tí ṣe mí lóore ti skúù dé. Ikọ́ ọmọ ọkùn ẹ̀ ó wú. Kí ló dé nìsín? Ó náà ti wà lọ́dọ̀ dọ́kítọ̀. Mo ní kò sí wàhálà. Wọ́n á ní ṣé kí n máa bọ̀? Kí máa bọ̀ rú wo ni? Mo ti dé bí ọmọ bàbá ṣe bí ọba ni ọmọ bàbá ṣe bí ọba dẹ ni. Mo ní bá yí ipò auditorium. Mo ṣe yí ipò auditorium mo rí pásọ Akin. Wọ́n á ní ṣé kí n lọ bá ọ̀tẹ̀mí yẹn ni pé kí n yíjú síwájú ẹ̀. Ó jókòó pẹ̀lú àwọn pásọ̀ mo yíjú síwájú ẹ̀ máa sọ pé.
8: Lórí pẹpẹ
7: mo wá sọ pé kí n tó délé láàárọ̀ ọ̀la gbogbo nǹkan tí ó wú lára ọmọ yẹn ó ti parẹ́. Nígbà tí màá fi délé láàárọ̀ ọ̀la tí mo lọ wò wọ́n lé mo rí pé ó ti parẹ́. Anointing white anointing oil yẹn tán fún mi yẹn mo tún wá fi pa ní gbogbo ara àti gbogbo orí.
9: Ẹ ní Ọlọ́run ṣe bí ọba ṣe fún mi.
10: Àkọ́tí Ọlọ́run ṣe bí ọba ṣe fún mi. Ọlọ́run ṣe bí ọba ṣe mí lóore ńlá. Nítorí pé nítorí ọmọ mi wọ́n mú sí Cairo ó ti wà ní cell láti over two months nítorí ti wà ní cell. Nígbà tí mo gbọ́ pé bàbá mi ṣe bí ọba ń bọ̀ ní Abẹ́òkúta mi ò dé branch kankan rí inú rédíò ni mo ti máa ń gbọ́ wọn. Mo ní lẹ́nu mo máa dé bàbá ṣe mo máa rí bàbá ṣe bí ọba mo máa fojú kan tó mọ̀ pé tí bàbá ṣe bí ọba ọ̀rọ̀ ayé mi ti dayọ̀. Bí mo dẹ̀ ṣe wà nínú church wọ́n pè mí pé kò ní ṣe ṣe. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ké mo bẹ̀rẹ̀ sí ní fi pé bàbá ṣe bí ọba mo bẹ̀rẹ̀ sí ní fi pé bí bàbá ṣe bí ọba ṣe ń dé báyìí bí kọlù ṣe wọlé nìyẹn tó ń pè mí pé wọ́n ti fi ọmọ mi sílẹ̀ nínú Cairo bí pé wọ́n ti fi discipline ó ti ń bọ̀ ní Nàìjíríà kí n lọ pàdé ẹ̀ ní Ìkẹjà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ṣe bí ọba o.
0: Kí láyé fi ń dà ọ́ lámù lórúkọ Jésù ti Nazareth ọ̀run bójútó. Mo ra gba Ọlọ́run jáde lórúkọ Jésù onílà dá Ọlọ́run. Olúwa dá Ọlọ́run. Gbọ́wọ́ sórí báyìí sọ pé bàbá. Sàánú èmi náà. Fẹ́mi náà lẹ́rìí. Oya oya oya dùá.
11: Orúkọ Jésù.
0: Ẹ̀mí náà. Màṣẹ́ nípa kàkárí ìmọ̀ ya. Jésù Olúwa wa. Sọ pé odidi ogun. Oh my God. Sọ pé odidi ogun.
11: Odidi ogun.
0: Ti ń jà wọ́n níran mi. Táwọn òbí mi sọ nípa ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n lágbára lórí ẹ̀. Mo pe angẹli Ọlọ́run o. Láti ìṣẹ́jú yìí. Kọ́gun yẹn ó di àwátì. Oya oya oya dùá.
11: Orúkọ Jésù.
0: Bàtẹ́ rán mi sílẹ̀ yà á. Oh my God. Oh. Máa bí a rọ̀ bí ka sana ya kudiba ha Jesus olu awa eh eh wa ni Canada e ma ku imura igbalejo woli on the 18 o ma nagbara ni Toronto beni Canada America eni wu to ba wa e make sure pe ojo yin ajo pade onilo woli o kadu akan mo ko gba e tewo bayi sa so pe oluwa
11: mo nilo owo
0: ma so re mi leni e fi sile ko owo fun mi awe mi toni
2: e
0: je o se tewo gba o ya dua
11: o ko jesu
0: ha mo wa bi wi na ika bola him naura bi ka sana ya robi ya Toma nyo bati register anyi fun Jordan ati Jerusalem e lo register eyin omo t'Olorun ti ran lowo register won parent e fun Jordan ati Israel a fe lo gbadua ni loruko Jesus adua re agba
11: amen
0: mo ladua re agba
11: amen
0: in the name of Jesus oluwa wi pe ka get him mantle 100,000 ati ororo 100,000 o ti wa nle be ni o ti wa nle kampu ta nso yi ta ba nso nipa lufu ape o le mo ti igbori sugbe eleyi nto ba na jo ja jo gbadura yi o su wuli ni o so to yato ni awon eko olorun la la to expect lo ma ba nbe in le ma daro o mo ye wuli to ma fara nbe o ma ni agbara sa be ni mo gbadura aye re ma dide
11: amen
0: on the 22 la ma se tori pe 27 ilu badan headquarters lati ma se ni ojo ibi woli gangan ase tenu me jade ogo re ma jade wa
11: amen
0: ologo ra jade wa
11: amen
0: ogo ra jade wa
11: amen
0: wa de se bi oba
11: amen
0: jesus oluwa wa
11: amen
0: ko card number se le 30 32 67 02 85 mustafa Solomon Moses Oni lo ma gbe jade ni Fourth Bank loruko je wa ra anugba
11: amen
0: so pe ma ra anugba so pe ma ra anugba adua tini gbogbo branches wa patapata ni ise agbara ti ma sele ma gbagbe yoye o be ni ota awon so pe oyo e ti wa nle ta ma fun everybody be ni agbara olorun make sure pe o mu iyoyen dani gbogbo awon alufa ati guest ready in fact mo so pe ni gando igbowole fawon ta promise pa ma ti gbo le ojo sunday la ma se be ni e ja face adua yen leni ka gba e gba gogo yo jade ki le ri o le se loruko jesus wa se bi oba
11: amen
0: gbo yen lojo bi oni oni wedding anniversary mo pray fun yin owo olorun ati agbara o ya ko be owo
11: amen
0: wari owo olorun
11: amen
0: wari iyanu
11: amen
0: igbe yawo re o ni daru
11: amen
0: akoko ayo re de o ya gba ayo re
11: amen
0: ojo ibi re yi o fo ni adun
11: amen
0: ibuku atori re
11: amen
0: in the name of Jesus wa de mo eri e wa
11: amen
0: Jesus oluwa wa
11: amen
0: e je ki pray fawon celebrants awon wa nbi number 1 oluwa buku fun mi akeroti mi number 2 evangelist adeyemi Olowo Seye number 3 Tonyi Amsat ati Folake Musibao Mataya Adetola Ronke Rasidat happy birthday to you igbodo odokan loruko e mara anuba
11: amen
0: e de se bi oba apere gbagbo eda mo bless apere gbagbo e mo ri bo rubu eje je oya gbagbara
11: amen
0: oh my god oya gbagbara
11: amen
0: Oya gbagbara
11: amen
0: wa rogo elu
11: amen
0: aye oni mo
11: amen
0: wa de se bi oba
11: amen
0: jesus oluwa wa
11: amen
0: lago mejo lale oni mo fe pray fun e beni lori facebook lori tiktok ati lori youtube mo fe pray fun e lago mejo ma mi se so mo pa fe gba wele ni mo fe pray fun e ayo gba wa dada ogbon seju pere lati nbi ja pade ja sale awon asiri oro o ma jade loruko jesu wa se bi oba
11: amen
0: mo ni wa se bi oba
11: amen
0: oju se ne kan fi da loju bayi pe
11: eri
8: ko National Power Line City, kilometer 54, Lagos Ibadan Expressway, go for the bus stop in Beleogun, pelu ifamiro royan to ba ba se bi oba, o ma ni agbara sa, 24 hours marathon prayer, e ti aya ma bo fun ti pari osu karun, Friday May 22 odun yi, igajo gbadu agbare si ayo kankan, kete ta ba ti wo mu adura latago mefa idajo ojo Friday, o dago mefa owuro kutu ojo keji Saturday ka to pari, akoni to si yi la pe ni, oru ibrapaja, night of redemption, aya foruko tutu pe iwo na o de ni ri bakan na mo loruko Jesu o ma ni testimony to koja be ifami ruru yan to si ami ati se ijanu ninu aye oni poju ko ka kiri agbaye isemine support Dr. Esebo Mustafa JP ati mama prophetess Miss Mustafa baba ati mama sebi oba lulu balejo ni pade adu iparun osu karun to ba wa iwo na ma sebi oba loruko Jesu amen.

0: jẹ́ good mama. Mímọ́ tó ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀tún sí i.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

0: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣìẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television. With free TV, you get over 100 crystal clear channels for movies, sports, and news. All with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to NigComSat or stream live on the free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.
4: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
5: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
6: OneXBet, where sports come alive. Join the game on promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. OneXBet, game on, together in the game. Bet responsibly, 18 plus, T's and C's apply.
7: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
8: You too can do the same. With Golden Penny Soy Oil and vegetable oil refined palm oil in, there's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
9: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
10: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
11: Ṣé o

0: ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o. Nigerite Castisil kò táwọn yọjú.
1: Castisil sílẹ̀ntìlẹ̀ṣẹ̀ Nigerite fi mọ̀ ẹ̀rọ ayé òde òbí gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹ̀ ní pé kì í mòoru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀. Ó tún ṣe gẹ́sí ìpele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nàìjíríà. Nigerite Castisil, ojú sílẹ̀ lásán lọ.
2: Tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tàn yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
3: Mommy, today Goldie Mom get me quite well.
4: My own self.
5: Mommy, you try. But I beg, suffering with this milk.
4: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
5: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Golden Mom, make every day golden.
6: Oya, ṣe fún ẹgbọ́ ọ̀ṣẹ́ àbùfọ́ Good Mama tuntun ló mú ìmọ́tún ní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀ tó wò lónìí.

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dán wà tí lọ ja lórí tábìlì ìkànnì ọmọlúàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin olólùfẹ́ wa ní àtayélujára ní àgbáyé, a dúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Ẹ jọ̀wọ́ ẹ jàre ẹ máa bá ni pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Ìdí ẹ̀ ni pé ẹni tí a bá fẹ́ràn á dúró tì ní pátápátá o. Ẹ jọ̀wọ́ ẹ má mira ẹ má yẹsẹ̀ ẹ má yín kúrò níbẹ̀ o. Ẹ dúró kẹta kú síbẹ̀ torí pé ibẹ̀ ni ìdùnnú yín wà. Ó dẹ̀ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ ti àkọ́kọ́ eléyìí tó ń jẹ́ ká rí gbọ́ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ Paul Kagame ẹ̀yin ọ̀tí orílẹ̀-èdè Rwanda àwọn ní ọ̀ méjèèjì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọwọ́ bọ ìwé kan. Ìwé aládéhùn ni láti rí dájú wípé àjọṣepọ̀ eléyìí tó lówúra ó rẹ́sẹ̀ wálẹ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Rwanda nínú àwọn ìlànà àṣeyọrí alájọṣepọ̀ náà. Ó ní àti jẹ́ ká rí gbọ́ wípé orílẹ̀-èdè méjèèjì wọ́n ṣe tán láti rí dájú pé àwọn ìjíròrò kan ti wáyé rí ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n sọ ńgbà náà ọ lọ bẹ́ẹ̀ nígbà náà. Wọ́n ní ṣùgbọ́n ní báyìí wọ́n ti ṣe tán láti ṣe àmúlò ìjíròrò àti àdéhùn tó wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì. Àwọn àgbààgbà méjèèjì tó jẹ́ ààrẹ láti orílẹ̀-èdè méjèèjì o lásìkò ìpàdé eléyìí tó wáyé wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé gbogbo ẹ̀ pátá o ìlú Kigali lọ́hùn-ún ni ilẹ̀ ń gan ló ti wáyé lẹ́yìn tó sì jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ orílẹ̀-èdè wọ̀n ní Rwanda wọ́n ní ọ̀ méjèèjì ní ọjọ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ parapọ̀ wọ́n jókòó sínú ìpàdé alágbára kan. Níbẹ̀ ni wọ́n ti ṣe àlàyé wípé ìlànà ìfààyè gbára ẹni ìlànà àjọṣepọ̀ ní ìdókòòwò ni ẹ̀ka ètò ààbò ni ọrọ̀ ajé tó rú gọ́gọ́ ni àti àwọn ọ̀rọ̀ mìíràn tí ó túbọ̀ mú kí ìdàgbàsókè kó ṣe bẹ́ẹ̀ kó ta délé ta dóko fún orílẹ̀-èdè méjèèjì wọ́n ní a ṣe bẹ́ẹ̀ wọ́n jọ bo.

0: ara won kan o na ni won sere be to si je pe ikora jopo ati ipade awon agbagba mejeje un won ni egbo daada lo taku sinu abidi a mejeje ni to si je pe bi ori kan ba su won o se tan lati ran gba orilede Nigeria ati le Rwanda awon mejeje se tan lati ni ajosepo to ni kimi le ti o tubo mu ki orilede mejeje ko tubo gberu se oro yen gunju be lo sugbon enikan ki je kile ofe e je n dai pada
1: bi agbega ba se n de ba orilede wa na ni ko mo de ba ipinle wa ti se ipinle Oyo iya royin ti bere lati agbon mi orilede e je kemi wale ki bere lati ipinle Oyo gege bi gomina Seyi Makinde bo se n je ko di mimo wipe isejobo ohun na lo ti se gbogbo ohun to ye ko se gbogbo awon eto ti to gbogbo awon ilana ti wa nle bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ohun amáyédẹrùn eléyìí tí ó jẹ́ kí àwọn tó ń ṣe àgbélárugẹ ètò ọrọ̀ ajé kí wọ́n ráàyè dáadáa kẹ́tọ̀ ọrọ̀ ajé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bá a lè máa gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ pàápàá jùlọ lágbọ́nmi ti ètò ìgbafẹ́ eléyìí náà ń kọ́ ọ ni ó sì jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó mọ léwájú ní ẹ̀ka ti ètò ìgbafẹ́ ò ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni yóò sì jẹ́ àkọ́kọ́ nínú ìpínlẹ̀ eléyìí tó mọ̀ léwájú lórílẹ̀-èdè yìí ó níbi tó jẹ́ ibùdó tí àwọn èèyàn ó ti máa wá fún ètò ìgbafẹ́ ò gómìnà Seyi Makinde náà ló sọ̀rọ̀ yìí lásìkò àpérò ètò ìgbafẹ́ ti àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2026 eléyìí tó sì wáyé ní gbọ̀ngàn ìgbàlejò ńlá ni tí a mọ̀ sí international conference center tó wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìbàdàn nínú àtẹ̀jáde eléyìí tí olùrànlọ́wọ́ pàtàkì fún nípa ti ètò ìròyìn Suleiman Ọlárẹ̀wájú tó fi léde ò wọ́n ní gómìnà Seyi Makinde jẹ́ kó di mímọ̀ wípé àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ gbòógì tó jẹ́ kọrìnkọrìn eléyìí tó jẹ́ kí àwọn ìlú kí wọ́n máa lè wọnú ara wọn pẹ̀lú ìrọ̀rùn tí ó mú ìlú kan lè náwó jà sí ìlú kan àwọn agbègbè tí wọ́n lè máa bára wọn ṣe papọ̀ ní ìrọ̀rùn àti àlàáfíà náà ni ó ti wà ńlẹ̀ tàbá ń sọ̀rọ̀ nípa ti ètò ààbò ńkọ́ ó ti dúró re bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ìlàkàkà láti fi rí i dájú wípé àwọn ibùdó ètò ìgbafẹ́ wa ó ń ṣáájú sí àwọn èèyàn ó dùn wò ó dùn wá láti lè mú àgbéga dé bá gbogbo ètò tó ní ṣe ò pẹ̀lú ètò ìgbafẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ó ń bọ̀ lọ́nà tó tiẹ̀ ti ń jọra wọn lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó wá ń sọ̀rọ̀ lórí àkòrí eléyìí tí wọ́n fi lélẹ̀ fún àpérò náà àkòrí òun náà ló ń sọ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ dé ìṣèjọba níní ètò ìgbafẹ́ eléyìí tó dúró re gómìnà Seyi Makinde jẹ́ kó di mímọ̀ ó ní ìtẹ̀síwájú nípa àwọn ìlànà nípa àwọn àgbékalẹ̀ nípa ìròrí nípa àwọn ìṣe eléyìí tó ṣe pàtàkì jùlọ láti jẹ́ kí àwọn ìdókòwò sílẹ̀ kí ó fi ẹsẹ̀ múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún ọjọ́ pípẹ́ pàápàá jùlọ ní ẹ̀ka ti ìdàgbàsókè láti mú dé bá ètò ìgbafẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni àwọn ń gùn lé bẹ́ẹ̀ ni yóò sì máa tẹ̀síwájú bẹ́ẹ̀ bákan náà ni gómìnà Seyi Makinde ó ṣe lálàyé ò tó sì làákalẹ̀ gbogbo àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ lọ́wọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń sọ wípé gbogbo àwọn eléyìí náà ń kọ́ nígbà tá a bá ṣe tó dúró re yóò jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tí ó sì mú àgbéga dé bá ètò ọrọ̀ ajé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe nípa ti ètò ìgbafẹ́ nìkan ṣùgbọ́n o tá a bá ń sọ̀rọ̀ nípa ti ètò ìgbafẹ́ àwọn iṣẹ́ àkànṣe yìí yóò ṣe àtìlẹ́yìn fún tí ó sì mú àgbéga bá a bákan náà ni gómìnà Makinde ó mọ rírì àwọn ohun tí àwọn èèyàn ń sọ àti àwọn tí wọ́n jẹ́ oníléeṣẹ́ ajé tí wọ́n ń kọminú nípa rẹ̀ wípé òun lẹ ti bẹ̀rẹ̀ báyìí o àwọn ìlànà yìí lẹ ti bẹ̀rẹ̀ báyìí o ó ń dùn wò báyìí ó ń lọ lónígeere báyìí ó ń fi ààyè sílẹ̀ fún wa agbègbè ń wà fún wa láti lè ṣiṣẹ́ wa ní ìrọ̀rùn ǹjẹ́ yóò tẹ̀síwájú bí jẹ́ kì í ṣe wípé nígbà tí ìṣèjọba yìí bá lọ tán ìmí tó bá dé ni ó pàtì gómìnà Makinde wa ni rárárá ṣe rí ohun tí ìṣèjọba tòun tó ń gbajúmọ́ òun náà ni ìlànà ọlọ́jọ́ pípẹ́ eléyìí tí ó sì mọ lọ ní ìlànà tirere gẹ́gẹ́ bí wọ́n ti ṣe làákalẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ti iṣẹ́ àkànṣe àti àwọn èèyàn eléyìí tí ó mú àgbéga dé bá ìgbé ayé wọn ó ní ẹ má jẹ́ ká parọ́ tanra wa o ìṣèjọba òun ó ní ìgbàgbọ́ nínú àwọn ìlànà eléyìí tó mú àgbéga dé bá ìpínlẹ̀ àti orílẹ̀-èdè ti o si pe pe pe pe pe oni koda ti o tayo asiko se joba ti tohun ti ohun wa ye ilana olojo pipe nipa ti idagbasoke ohun ni ohun nigbagbo ninu re gomina seyi makide ohun lo so be iwe royin the punch lo gbe ekunrere royin ohun
0: o da eje ka wa sile kan tan ka koko wole kan le sagbo oselo nibo ni oro de duro etelebo abenu o abenu latun abenu lo se oda eje ka koko lo tara tara ka wo wa lati akata ti oko wa o won ni omo re obirin o na bota bombo ni ipinla ti delta be lo na wo gan ticket lati ma dije lo se legbe ma sofin ti ipinla delta eje nbu oro de duro won ni egbe oselo ti apc won ti se ayewo fini fini ofen to je adare ile ni ati awon marun din ni adota miran nigba ti won gbe wa de be tan yanyan won ni ilegbe ma sofin ti ipinla delta lasiko ti won se be to si je pe won se awon ayewo olokini win ati ifrogbo ni lenuwo fun awon to je awon to duro te lawon na nlo ti ilegbe mo ti asofin ni ipinla delta ninu oro won je ka re gbo bi pe omo gomina okowa won ni omo ti e na o obata bombo o na na gan ticket pe oya o na sere be o na federal wo lagbo oselo be won lo taratara o lati ma lo sojo awon eyan te kun arewa eka nile egbe ma sofe won ni ipolo ti delta sugba ni ipile ondo ti e won ni joba won lo ti n pe ti kere ti kere awon ara lo pataki julo o gbogbo omo egbe oselo ti all progressives congress apc pe ki won jo ki won jare e fira yin jin e takete sija lasigbo tabi onkohun to ba le darugudu sile o lasiko eto idibo ti abenu egbe na nigba ti o se afikun atotonu re o ni be ni o nitori pe egbe oselo ti apc o ti kede eyanya ni pe awon ojo kokan e to ja pe eto idibo abenu yo mo waye fawon onipojupo lagbo egbe oselu na o ni fun apere o egbe oselo ti apc o se awari ojo 15 ojo 18 ati 20 leyi to si je pe tinu osu karun ni o o ni asi yan kale be pe ilegbe ma soju sofi o ilegbe ma sofin agba o won se asayan ri awon asiko ati igba to je pe eto edibo abenu fun to fe dupo gomina an to fe dupo are an to fe dupo dj lo si ilegbe ma sofin ipinle o ni bi an se ko gbogbo e re o ni e wa jo jare o won ti kede e bayi ejo alafi alafe o afe wahala afe rogbodiyan afe idaluru o afe taje sile o e fa aye gba alafia pabambari e ni pe e wa lo sengere ke ta ku be si ipele kan ti an pe ni ipele alafia e ri esokan o nikan na ni ona abayo o lati le mu ke egbe oselu ohun ko tubo peregede ko fi gboro be ni ke o fi je ka ojuwe akoko lati gbera a pada si ojuwe ikerin ewe iroyin the nation
1: oda emi na ti bo sinu oselu bo ba si ti ya o ti ya na ni won ni awon ti won je omo ilegbe ma soju sofin le ye ninu egbe oselu Nigeria Democratic Congress NDC lana na ni won tun fowo soya wipe anise bi orun kan ba ko eyo kan bayi loju somo oni egbe oselu NDC ohun na lawon o tele o eleyi na ni won si se ileri lati ri daju wipe awon duro gege bi egbe alatako eleyi ti o si ma pe akiyesi ijoba apapo orilede Nigeria si awon ohun ti o ba to eleyi to le sese ko ma waye be si ni awon ti setan lati duro tan o gege bi egbe alatako gege bi eto edibo odun 2027 bo se nbo lona awon asofin ohun ohun na si ni eni ti to je olori omo egbe oselu to kere julo ni ile Victor Afam Ogene to le waju won ona ni won soro ni asiko ti won lo re se abewo en lembeun se en ti se olori egbe oselu na asofin Henry Seriake Dixon ni ile re ni ilu Abuja bakan na eni to awon to tun wa nibi ipade na ni oludije dupo are fun labe egbe oselu Labour lodun 2023 ogbeni Peter Obi ati eni to dije dupo are ni odun 2023 bakan na ninu egbe oselu New Nigerian People's Party NNPP Rabiu Musa Kwakwanso to fi mo awon olori mi ninu egbe oselu ohun o nigba to wa nsoro loruko awon akegbe re ogene o je ko di mimo wipe abewo ti awon wa se sodo Seriake Dixon ye na ni lati mu da awon ti won je olori ninu egbe oselu na loju wipe se ri awon gege bi asofin ninu egbe oselu NDC náà làwọn ti ṣetán láti ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú náà àti láti rí dájú wípé gbogbo àwọn ohun tó bá gbà láti jẹ́ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ alátakò tó dúró re eléyìí tí ó ṣe àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà làwọn ṣetán láti ṣe o nígbà tí olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ọ̀hún tó wá ń sọ̀rọ̀ ó ní àwọn táwọn jẹ́ aṣòfin ní ilé-ìgbìmọ̀ ọ̀hún náà làwọn ti ṣetán láti máa tẹ̀síwájú máa pe ìjọba sí àkíyèsí àti láti máa yẹ ìjọba lọ́wọ́ wò láti fi rí dájú wípé ìṣèjọba rere àti mùdùmùdù ìjọba àwa-arawa náà ni kò bọ́ sọnù kúrò lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì ni kó kárí ilé kó kárí oko làwọn ò rí dájú wípé ìjọba yìí ó ń fi ṣe ìwé ìròyìn the nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
4: SELARIE salary
3: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: Bẹ́ẹ̀ni Akínyínpín, ẹ káàbọ̀ padà sẹ́kànnì ti ọmọlúàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ̀fọ́ tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú.
1: Ó ń tẹ̀ síwájú.
0: Ẹ̀yin ti wà ní àtẹ̀jára ojú òpó Facebook, àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Ẹ ṣé inú òní tanwo yín láṣẹ lọ́wọ́ Elédùà. Johnson Dinobo Ogunṣeyí tó ní àdúpẹ́ Ṣọlá Kúrẹ́t Àjẹbọlá tẹ́yìn Ọgbàlá Cultural Ìyá Láyà náà tèmi tọ́pẹ́ orí olówó. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátá ẹ ṣeun gan ni àdúpẹ́ ní ọwọ́ yín. Emma Fojè Peter àdúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Ọlárẹ̀wájú Jẹ̀lí Láàt Ọlájùmọ̀kẹ́ Matthew Cash Akinade àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátá Àrán ni Yáyá. Àdúpẹ́ ní ọwọ́ yín Àfáà Rúra Kéúyà Àyá. Àdúpẹ́ ní ọwọ́ yín Emily. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ rí àwọn èèyàn wá ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ ní àtẹ ayélujára. Ẹ ṣe gan ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá.
1: Ẹnìkọ̀ọ̀kan
0: ni. Wọ̀nyí ó dá ẹjẹ́ ká dá yín padà sórí ọ̀rọ̀ kan ò tó ní ṣe náà ni. Pẹ̀lú òṣèlú torí wípé gbajúgbajà ọ̀rọ̀ ló jẹ́. Pẹ̀lú àkọsílẹ̀ àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tó jáde lónìí. Ọ̀rọ̀ bọ̀ ta ò láti àkàtẹ̀ ti ṣe gómìnà Fubara. Ọ̀rọ̀ tóun sọ náà ni wípé òun ò tíì ṣetán. Yálà òun kọ̀wé sílẹ̀ ni o. Àbóhun ti ẹ̀ wá sọ jáde pé òun ti ṣetán láti ta àtàpísẹ̀. Kò lágbo ẹgbẹ́ òṣèlú òun APC ní ìpínlẹ̀ ti Rivers o. Nígbà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ Seminary Fubara. Ẹni tó kéde ẹ̀yàyà wípé tipẹ́tipẹ́ báyìí ó ń lo ń dúró sínú ẹgbẹ́ òṣèlú òun. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan àwọn kàríkàṣọ àwọn chọ̀chọ̀chọ̀chọ̀chọ̀. Ó ní ọwọ́ ìgboro ayé lọ tí wọ́n sì ń ṣàlàyé wípé Fubara kẹ̀. Bàbá ti di gbá kọ́dà ó ti dàgbọ̀ tán. Ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni ó ti fi abalẹ̀ ẹgbẹ́ kan o. Ọ̀rọ̀ ra ti di kẹ́ngẹ́rẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC. Ó ní rárá kò sí ní tó jọ bẹ́ẹ̀. Inú ẹgbẹ́ òṣèlú òun APC ibẹ̀ lòun wà o. Kódà àbókùràwọ̀ kan lójú ọ̀run kan tẹgbẹ́ òṣèlú òun náà lòun ṣetán láti máa ṣe. Ó dà ní abala yẹn ẹ̀wà já padà sórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Germany. Wọ́n ní orílẹ̀-èdè méjèèjì báyìí o. Òun náà làwọn náà ṣeré bẹ́ẹ̀ tó sì jẹ́ pé gbọ́lọ́ nǹkan báyìí ó ní àfojúsùn orílẹ̀-èdè méjèèjì láti rẹ̀ dájú pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ lẹ́ka ìṣèjọba mú kí ètò ìsúná wọn kó ṣe bẹ́ẹ̀ kó rú gọ́gọ́. Nínú ọ̀rọ̀ òun kọ́ òun náà ló bọ̀ ta o. Ní kété eléyìí tó jẹ́ wípé orílẹ̀-èdè méjèèjì ìpàdé alágbára ó ṣe bẹ́ẹ̀ ó wáyé láàrin wọn. Wọ́n ní ṣùgbọ́n ṣá orílẹ̀-èdè ti Germany àti orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣe lálàyé wípé méjèèjì tán bá fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tán fi ọwọ́ sowọ́pọ̀ eléyìí ó lè mú kí ìmúgbòòrò kó túbọ̀ bá ẹ̀ka ìdókòòwò ni ẹ̀ka ọrọ̀ ajé ni àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlànà àtúntò kan o tó jẹ́ pé tó bá rẹ́sẹ̀ walẹ̀ tán yóò mú ohun tó dáa jáde fún ẹ̀ka ohun àmúṣagbára orílẹ̀-èdè Nàìjíríà. Nínú gbólóhùn mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ó tẹ̀wájú náà ọ̀rọ̀ rẹ̀ wípé bẹ́ẹ̀ ni ó rí báyìí bí o. Níbi tí orílẹ̀-èdè Nàìjíríà ti dé dúró ohun tí à ń sọ nípa pé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ìdàgbàsókè rẹ̀ ó ní ẹ wo dídùn báyìí òun náà ni ọsàn yóò sọ. Nígbà tó ṣe payọ́ ọ̀rọ̀ wípé ìpàdé àwọn abẹnugan ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló wáyé nílùú ti Abuja o. Níbi tí igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima onílẹ̀wájú wọn gẹ́gẹ́ bí ààrẹ ìpàdé náà ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wò ó àwọn ìlànà ìsọdọ̀tun fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ètò ààbò àti láti rí dájú pé ìwakùsà láì gbàwé òfin àti àṣẹ lọ́wọ́ ìjọba ilẹ̀ Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó di ohun àfẹ́yìn ti egun tó ń fi àṣọ. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ńkọ̀ ó níṣẹ́ rí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Germany wọ́n ti fi ọwọ́ sowọ́pọ̀ báyìí láti rí dájú pé ẹ̀ka ìdókòòwò àti ọrọ̀ ajé ó túbọ̀ rí ọwọ́ ìmúgbòòrò. Ojú ìwé ìkíni láti gbéra a padà lọ bára wa o. Lójú ìwé ìkẹta ìwé ìròyìn The Nation.
1: Tó ẹ jẹ́ ká tún tẹ̀síwájú o. Wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ìṣọ̀kan àgbáyé ní orílẹ̀-èdè àgbáyé tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Volker Turk náà ni ó ti bẹnu àtẹ́ lu bí àwọn aráàlú bí wọ́n ṣe ń fara gbá nínú ìkọlù eléyìí tó ń wáyé látọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí o. Eléyìí tó sì ń pè fún ìwádìí olómìnira láti fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan wípé bóò ni ìkọlù ó ṣe máa wáyé látọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè lórí àwọn tí wọ́n sọ wípé àwọn ń dáàbòbò. Nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ní ìlú Geneva ní ọjọ́rùú Turk náà ni ó jẹ́ kó di mímọ̀ wipe o ti wa ndi omi ohun ikoni lominu baye lori iroyin kan eleyi to nje ko di mimo wipe ile ise omo ogun orilede Nigeria na ni o se ikolu kan eleyi to waye lori awon eyan ninu oja kan ni ipinle Zamfara ni ojo kewa osu karun to si je wipe awon eyan to bi 100 na ni o ba ikolu na lo ti opolopo awon eyan mi si tun farapa bako na ni eni ti se olori ajo ajafeto omoniyan hun na lo tun kominu o lori iroyin ototo kan eleyi to n so wipe awon apeja ti won po niye na lawon na tun padanu emi won lasiko ti ile ise omo ogun orilede Chad ti ohun na se ikolu ni ekun iwo orun ariwa orilede Nigeria o o ni eleyi nko na ni o n ko ohun lominu ti o si je ibanuje okan fun ohun wipe iru iroyin be ohun o n jade si orilede agbaye pe iru isele be ohun waye o ni kini ka ti gbo wipe awon eyan ti won taja jejeje ni ekun ila orun orilede ariwa orilede yi eyun ni ipinle Zamfara na ni kolu na si se kupa awon eyan ti won sise won jejeje o ni o tun je ohun ibanuje fun ohun nigba ti ohun gbo iroyin eleyi to so wipe awon apeja na ni ikolu waye lati owo ile ise omo ogun ti le Chad ti o si tun mu emi ti won na lo o atejade ohun ko na lo si n waye o laarin ikominu eleyi ti gbogbo orilede agbaye n ko o wipe abe ri bo se je wipe awon araalu lo n fara kasa ikolu awon omo ogun yi na lo ti to ki gbogbo wa ka joko ka fowo sori tabili ka gbe yewo ka rowo daada o wipe iru ise wo gangan lo n lo lọwọ ni ẹkun ariwa orilede Nigeria o lakotan talk wa ro ijọba orilede Nigeria ati ijọba orilede Chad wipe oya ẹgbẹ igbese kankan ka si se iwadi aladani iwadi olominira ka fi mo nkan to waye ka si ri daju wipe iwadi ohun ko na lo waye ni ilana gbangbala shata pelu akoyawo awon to jebi awon to tapa si ofin sise won ati be lo ka si fi die mule kí wọ́n lè ba àmọ́ àwọn tí wọ́n fi mú wọn kàtà òfin àti ibi tí àlàfo ti wá kán lè ba di ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún ojú ìwé kẹrìnlá lẹ̀kúnrẹ́rẹ́ sí wa.
0: ó dá ẹjẹ́ káàgbéra ò ká wá padà sí ojú ìwé ìkẹta torí wípé ọ̀rọ̀ kan wà níbẹ̀ ẹni tó ti lò dọ́là rí gẹ́gẹ́ bíi mínísítà fọ́rọ̀ ohun àmúṣagbára láwùjọ wa nílẹ̀ yìí sálẹ̀ mahman òun náà ló dúró níwájú ilé ẹjọ́ ojúlówó ọmọ ògbómọṣọ wọn ní ẹ̀sùn tí wọn fi wá láyé lọ náà ni wípé ó ní ọwọ́ kan o nínú owó bitibiti bílíọ̀nù 3.3 ti mọ mílíọ̀nù lọ́nà 1,000,000 o ìyẹn 3.8 billion naira. wọn ní ànáòde yìí o náà ni adájọ́ ń kọ́ ó fi òtẹ́lẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ ó sì dá a lẹ́jọ́ wípé kó tara ṣàṣà kó máa lọ o sèbùdó ìtọ́ni ọ̀nà torí wípé 85 òun náà ni ó ṣe bẹ́ẹ̀ yóò fi lò dáúlà níbùdó ìtọ́nisọ́nà 75 years imprisonment. Ibi tí ọjọ́ òdògbò sí rèé ni nígbà tó tẹ̀ wájú ní ọ̀rọ̀ rẹ̀ o. wọ́n ní adájọ́ James Omotosho ti ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó sẹ́ǹgẹ̀rẹ̀ sólùlulẹ̀ yìí Abuja o òun náà ló ṣe àlàyé wípé èwo olùjẹ́jọ́ mahmanu ọjọ́ mọ̀ wípé àwọn ẹ̀sùn tí wọ́n fi mú ọ wá síwájú ilé ẹjọ́ yìí o àwọn owó ìfàyàtán ni owó bàǹtù bàǹtù èyí tó jẹ́ wípé wọ́n yà ọ́ tọ̀ ni o ètò ààbò kò lè dúró dáadáa o kí gbogbo òrì ó lè bàá jọra wọn o wọ́n ló sì ṣe bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ọfọ́gbá ó tún fọ́gbá tán ó tún domi ọ̀hún nù wọ́n tẹ̀ wájú inú ọ̀rọ̀ wọn wọ́n ní kò wá tán síbẹ̀ o ẹ̀jẹ̀ mọ̀ wípé ní báyìí níbi tí ọ̀rọ̀ ọ̀hún tó dé dúró òun bó ṣe ń lọ jẹ́jẹ́ wọ́n ní ọwọ́ ṣẹ̀kún òfin ló tò torí pé bí ẹ̀ bá gbàgbé àwọn iléeṣẹ́ ilé ètò ní ìṣe pẹ̀lú ètò ààbò Nàìjíríà àti àwọn àjọ tó ń pinwọ́ ìwà àbàjẹ́ eléyìí tó sì ń gbógun ti àwọn ìwà burúkú míì tó bá lè dá ẹbú ẹ̀yìn bọ ọrọ̀ ajé ní àwùjọ wa o ẹ̀yìn àjọ EFCC òun náà ló ṣe àlàyé pé bàbá àgbà náà ẹni ọdún 82 mahman 68 years ni wọ́n báyìí o ọmọ ògbómọṣọ pẹ̀lú 75 ọgọ́n tí ó ń bẹ̀ ọgọ́n tí ó pọ̀ wọ́n ní bí a kò bá gbàgbé o àrántí náà ni wípé ńgbà tí ìwádìí alágbára tó gbìnà yá ni wọ́n bá sì rí dájú pé nítòótọ́ ẹ̀sùn tí wọ́n fi kan bàbá àgbà náà mahman wípé wọ́n dọwọ́ rú òbítíbitì bílíọ̀nù owó orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní ṣùgbọ́n ṣá adájọ o fi otele fun won pe ki won dagba oke won fi aso pinpin ki won fi ro oko oba e ri bayi bi be ba nbe nipo e dakun e mo rin e mo weyin o be ba rin te mo fura o
1: e dakun tori ojo ale re a lo lo logba itunida
0: 75 at 68 e dakun ah ireti ati jade nbe yen da bayi abi jọ baba so pa se be awon dari ji won loku
1: abi
0: e dakun e ja ma kiyesara o ipo adanwo ni baba ma so be baba wa sheik tamuidin bello olorun wa forun ke won baba ni aga adanwo ni ipo yo wu te ba wa e lo pelu iberu olorun o emi sun gbadura fun ile kan si e ni ri alakoba e tin wo kire won awa no si ni ko bara wa o pagbara lowo e ja kilo foju kokoro wa o omo lu abi ojoba lori on gbogbo
1: beni
0: abe ri bayi bi aromodo mo ri omo kan ko baba baba won se won
1: 75
0: pe be gan gbogbo gbogbo de ba won
1: eleyi na lo se je lo ye ko mo je ikilo fun awon elomi na ti won wa nipo eyin ta fi sipo owo to ye pe olowo le ranju mo n to ye ke fi se won fi se
0: e fi se
1: n ti biro yi n ti on da sile
0: oko ja re kereke mo ya
1: ṣùgbọ́n
0: lọ́wọ́
1: ti wa dáadáa ni ó mọ̀ ọ́kọ́
0: àṣẹ
1: ìlédùmarè
0: tó ẹjẹ́
1: báadà mú wa ẹjẹ́ ká lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun o wọ́n ní gómìnà adémọlá adélékè ti ìpínlẹ̀ ọ̀ṣun náà ló ti ṣe ìkìlọ̀ lórí àwọn ìròyìn kan eléyìí tí wọ́n ló ń jáde sí ìgboro ayé pé ń ṣe ni àwọn kan ń dúmọ̀ huro mọ àlàáfíà àti ètò ààbò ìlú ìkírun ní ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí náà ló sì ń wáyé gẹ́gẹ́ bí gómìnà adélékè ti ṣe pa á láṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n wá ojútùú sí bí àwọn kan bí wọ́n ṣe ń dúmọ̀ huro mọ́ àwọn olórí ní ìlú ọ̀hún nínú àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ agbẹnusọ rẹ̀ ọ̀làwálé rashid ní ìlú ọ̀ṣọ́gbó ní ọjọ́bọ̀ wọn ni gómìnà ọ̀hún náà ló kọminú lórí àwọn ìròyìn wípé níṣẹ́ làwọn kan ń dúmọ̀ huro mọ́ àwọn afọbajẹ àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ìlú ìkírùn àtẹ̀jáde ọ̀hún tún tẹ̀síwájú wípé eléyìí ńkọ́ náà ni ó sì lè tẹ́ḿbẹ́lú àlàáfíà eléyìí tí wọ́n ń jẹ àǹfààní rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú ìkírùn o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní àwọn olórí kan ní ìlú ìkírùn náà ni wọ́n fi ọ̀rọ̀ ẹgbà wá ọ̀rọ̀ pàjáwìrì wípé àwọn kan ń kọ́ o náà ni wọ́n ń dúmọ̀ huro mẹ́mìí àwọn wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò kan táwọn ò tiẹ̀ dá wọn mọ̀ táwọn ò mọbi tí wọn ti wá náà ni wọn ń dúmọ̀ huro mọ àwọn afọbajẹ láti òwúrọ̀ kùtù ọjọ́ náà wọn ní gómìnà adélékè ó wá ní ẹ̀sùn ọ̀hún bí wọn bá wójútùú sí dáadáa tàbí kí wọn ṣe ìwádìí rẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ náà ló lè dá ìkáyà sókè sílẹ̀ o tí yóò sì domi àlàáfíà ìlú rú ní ìlú ìkírùn ó wá pa á láṣẹ fún ẹni tí ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé kó gbé ìgbésẹ̀ kankan láti fi ṣe ìwádìí ohun tó ń wáyé ní ìlú ìkírùn kí wọ́n sì rí wípé wọ́n yanjú ẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-L-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Oya oya oya, ti e fun egbo ose abufo Good Mama tutun lo mu imotun ni etekete wa pelu igbelaruge orun didun fun isodo to si gbogbo eyi lo wa ninu idi tutun ti a se fun igbeleke re to wo loni.

0: Splash FM 105.5.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
2: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ẹyin àgbààgbà ti ń bẹ ńlẹ yìí ètò ọhún ti gbìnàyá náà nù torí wípé a ti wà lórí ìkànnì facebook dákun bá ń gbé kinní sókè díẹ sí ẹ bá ń gbé òkè díẹ sí a ti wà lórí ìkànnì facebook splash fm 105.5 splash fm 105.5 ìbàdàn ńbẹ láwà lórí ìkànnì facebook ẹ láǹfààní àti máa wò wá bẹẹ sí ń wò wá yìí náà ẹ dákun ẹnì kọọkan ó tún gbé e wálẹ ní kíló ó ti dáa báun. Ẹyin bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ dákun ẹ ṣí ààrẹ kọ́ kárí ilé kọ́ kárí oko torí pé bára ilé bá ń gbọ́ tára oko ọ̀bá gbọ́ bára ìtílé bá sì ń gbọ́ tára tí ẹni tí ń bẹ lọ́nà jíjì ọ̀bá gbọ́ kọ̀ dáa tó mú kí ọ dáadáa international reporter mr bisola láti belgium ẹyin àṣìwí ọ̀táyé àṣìṣọ àtọ̀wọ́ àtìyìn mo kó ó di kóró ó di inú àpò mi ó ti yé mr bisola báwọn ẹyin lórí ìkànnì facebook ẹjá bẹ̀rẹ̀ kinní ọ̀hún ló ní kẹ́ńkẹ́lúkẹ́ láàárọ̀ tòní ìṣẹ̀lẹ̀ kan wáyé nílùú ìbàdàn níjẹta kọ́nù ìjẹta à ń palẹ̀mọ́ ètò lọ́wọ́ ètò kejì níkànnì kejì lọ́hùn-ún nìró bẹ̀rẹ̀ sí ní dún lórí fóònù gánrangánran mo ní kí lọ́ọ́ ṣẹlẹ̀ o ẹ̀yin wo lẹ̀ ń pè wá wọ́n ní láti agbègbè ẹlẹ́yẹlé ni ẹyẹ ń pẹyẹ ẹyẹ lágbègbè ẹlẹ́yẹlé ẹ̀ǹlẹ́ o wọ́n ní ẹnìkan nọ́mà fẹ̀sùn kàn wípé ó gbé lexus kan báyìí bóde ó sì jí àwọn ọmọ méjì gbé ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí bó jẹ́ àwọn ọmọ méjì gbé o èéṣe tó fi wá jọmọ gbé kí ló ṣẹlẹ̀ gangan ṣé lóòótọ́ lọ́jọ́mọ gbé ṣùgbọ́n ọmọ báyọ̀dé ní bẹ́lẹ́ka ṣoṣo mi di àlọ́hún jáfò bàgẹ̀ ká balẹ̀ ságbègbè ẹlẹ́yẹlé nílùú ìbàdàn nígbà tíṣẹ́ ìwádìí alágbára ọ̀hún tó gbìnàyá wọ́n lọ́kọ́ fẹ́ wọnú pólì ìbàdàn àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ tí ń bẹ lẹ́nu lóró ń bẹ wá sígíláàsì rẹ lẹ̀ jáwé ohun tí ń bẹ nú ọkọ̀ rẹ nígbà wọn wo nǹkan tí ń bẹ nú ọkọ̀ wọn bá àwọn ọmọbìnrin méjì tọ́jẹ́ pé aṣọ tí wọ́n wọ̀ kọjọ́ tọmọlúàbí tán dáadáa ọmọ kéékèèké ni wọn wò wọn ní bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn òṣìṣẹ́ elétò àbọ̀ ẹni tí ó tọ́kẹ̀ káwọn ọmọ sínú ọkọ̀ ọkọ̀ tó tóbi tó báyìí ọkọ̀ tí ọyẹ ẹnu ẹ̀ ti ń kú rìrìrìrìrì tó yẹ pé ó lè dótùtù mọ́yàn múyàn níbo ní tí káwọn ọmọ yìí bọ̀ wọ́n bá gba ya ọ̀wá dùn àmọ́ wáì tóun náà dúró mo tiẹ̀ ń bọ̀ náà ọyá ẹ máa bọ̀ lórí ìkànnì facebook ọmọ báyọ̀dé já kọ́kọ́ balẹ̀ ságbègbè ẹlẹ́yẹlé ná níbi tí ìṣẹ̀lẹ̀ alágbára ọ̀hún tó ti gbé ṣẹlẹ̀ ńgbà ọwọ́ tẹ̀ wọ́n na ṣùgbọ́n ṣé lóòótọ́ lọ́jọ́ mọ̀ gbé kí ló ṣẹlẹ̀ gangan ẹ kọ́kọ́ jẹ́ àwòrán ńgbà tí wọ́n ń lé lọ àtìgbà tí wọ́n padà bá mọ́tò ọ̀hún lọ́nà ológun ẹ̀rú ńgbà tó kò lẹ́lẹ́yẹlé tóun náà ń fà á lọ fìfà ọkọ̀ tó jẹ́ pé ẹ́ńjìnì irú ẹ̀ ọlágbà pọ̀ kọjá kàsí nǹkan ọyá lísì bá ń gbé fọ́nrán sórí ìkànnì facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ máa bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ẹ ṣí ààrẹ kọ́ kárí ilé kọ́ kárí oko mo jẹ́rìí ẹ̀ ó ti gbé fọ́nrán ọ̀hún sí ohun rèé o ọmọ nàìjíríà tó ń gbọ́ wa lákòókò yìí ìgbà wọn lè balẹ̀ ń wò yìí o òun ní ń bẹ láàrin méjì wo wọn padà sun mọ́tò òun wọn padà sun náà ni wọn padà sọkọ òun náà ni òun ni wọn ń fà láàrin méjì wo agbègbè ẹlẹ́yẹlé sí gbọ́pá lólógún ẹrú óhó ẹ́ lọ́jọ́ ṣẹ́gun tuesday abẹ́ rí nǹkan eléyìí sàmì tẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ ń tiẹ̀ ni ọlọ́run kò tún sàánú rẹ̀ èrò ṣe pin ti mú o àwọn èèyàn ti wà ní kíkẹ́ bí ìbọn nba tolopa wa rescue ohun re e wo lokada e ma ko lura yin tin yin oya ba n gbe foran keji si bayi foran keji ko to di pa won lopa won de ti won si wa rescue re ba n gbe foran keji si papapa ojo won re bi ana orunsin re bi ati wo nbo foran keji re o e ma bo lori kanin Facebook Splash FM 105.5 Ibadan. Awon eyan n para be ba gbo pe aye n para lasiko ta wa be yan ba se mona mona kan igba titi o bo si la yo lagba po papa pa eja se kini ohun en fe faagun lo titi arakunrin ohun won ni medical doctor nile America won ni ke se po jomo gbe sugbon se sababi bo sugba won bere kan be arandi e won lawon omo to ko sinu oko gege bi oro ti le ise olopa ipinle oyo ti won so ni o lana won ni awon omo to ko sinu oko yi wi pe e ba won ti ma wa so modo lati eyin o ko be ti jina bi togo nkanka a so pe omo togo ni won o mo kan fi sapere ni o won lawon oyun gan ni o je wi pe o fe lo re fi won so pe ba mi gba yara e ba n gba ita nkan kan kan yin na si gbowo ti yin na ti won lo re se na gege bi alaye ti le ise olopa na ti se won lawon mo won dress half naked eyin te ba e 12 naked in yoruba enu temi ko le ti gbo pe ya ti sala won ba nigba ti won da duo pe ko duo awon lokada wa so pe e tun ti bere lapa bi won si le gijan bi eru ngba won ka mo agbegbe ti gbopa won ti e fe won ni gbogbo bo si so pe excuse me stay am I fe ma si bo America am awon mo gboro te pe ara nkan everybody won ko igba ti igba mu fun won na koja ka si nkan o ni fe so koja be on ka le protect your profile awon eyan to je pe won je atopinpin labele won si supply gbogbo awon nkan to ya won supply sugbon temi ti to to omo Nigeria ti n gbo mi la koko yi ngba mo ri aworan bi ti won ti gbe na eru Olorun ba mi o sugbon won ni ile ise olopa ipinle Oyo won ni ke se pojo mo gbe o misconception eni ka pe iyun lapa abeun gege bi alaye ti ile ise olopa ipinle Oyo mo wa n fasiko yi na ro gbogbo wa e dakun e ma ja ma se jo a mo pe gbogbo e ti le a mo pe Nigeria agba nla aye iwa tawon eyan n wu olagbara sugbon nigba mi na ori yeye mogun ta iselopo e dakun e ma je ki ori ti o se e ma je o fori fa nkan ti o se e dakun tori tolohun mo fi omo folohun be yin ni o mo folo mo fa anabi me be yin e dakun tori olohun ha dókítà ni wọn parákùnrin ilẹ̀ amẹ́ríkà o ó sì wálé ó sì lọ rèé gba ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó ọ fẹ́ polówó ọjà kọ́nu ń tì a fẹ́ polówó ọjà flyer tẹ́ ẹ rí lórí ìkànnì Facebook Splash FM àtòrí ìkànnì ti ṣeun Aríbíkọ́lá pé ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Satguru Maharaj à ń bọ̀ wábẹ̀ o e farabalẹ e ku kale
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
3: T U R L E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
2: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: Jama ba won san o ma se wa iba je mo o
5: Wodi to le bara lori ye o lo mu agbara kun agbara ni gbogbo eyin ololufe abiodun adewole Mr. Double A e ma jo e ma yo o de pada
6: de pada
7: ka jo se ti won ta pa ka jo se
5: oju arun su dede yo roju ayo ojo idunnu ati alaafia
6: Oya o.
8: Ẹ wá fi kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́. 5 PM Friday.
9: Àti gbangba làṣáàtà.
8: Láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
10: 11 AM Saturday.
8: Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A.
9: Owó bàbá fà wá sí táàmù bí ẹ mọ̀ wó.
8: Ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá.
9: Ó máa fọná sójú kẹ̀kẹ́.
8: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà.
9: Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.
11: Is it okay to make fun about Tupac? Let's have a talk.

0: so. This is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi chicken flavor for you.
3: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Adetu, mewan shele ni dunia.
5: Eyin agbagba ti nbe nle yi te si ngbo mi ni wakati ati akoko yi eyin comment ti po bi rere lori kanin Facebook o Splash FM 105.5 Ibadan eje nsare paraphrase oro yi papapa nipa awon isele to sele lagbegbe eleyele ohun eni ti won ni won fesun kan pe eyin bo ti je wi pe gege bi alaye ti le ise olopa so bo ta ninu ise iwadi ti won won ni Dr. Afolabi loruko re o si je onimo isegun lati le America pa awon omo ti won si ri ohun pe eyin o fe lo re ko won fun iya re iyun iya Dr. Folabi lati je ki won ran lowo fun ise ile pe a ngbale ni o nkan kan ati odo arabirin ti won si npe ni Mrs. Abileko Idowu Abimbola ti won je ni odun 64 ine o ti gba awon omo ohun ni pelu ero gba pe won fe lo rin ran iya e lowo nle pe a e ba ngbale o e ba nfobo o e ba nse nkan kan oro ohun po lo bi le bi eni lori kan ni Facebook be ba check page ile ise olopa e ri oro ti won ko sibe yato si ise iwadi le toko bota ni ojo isegun nigba ti won pe wa latagbegbe be so ni bamu pelu oro ti ile ise olopa ti bota nu ise iwadi won ini nkan ta so lekan ka tun ko nbe e ja nfe le ila na koma ma di pe gbogbo e gbona janjanjan sugbon ko ti e to di pa fi lana bi ba ni mewa n sele nduniyan ta wa ye ti mo wi pe o ti doni konkon lu kokon nu o oro bale asidi ta ile aye ta wa ye awon akako kan ni won lo ninu oko koda gaga bi ise iwadi won ni final year student ni o si n lo yun mo ro polohun tete gbe buruje fun ora moto ko to di po pari ile eko nbi to tin wa moto lo bayi awon lomi si double cross e won cross e loju titi losan gangan ni o koda waju ile eko re gangan na ni bo se bo tan le eko bayi to bo ta to ni ko ma wa moto lo lawon yun won ba de e park ti won park si waju e bayi won gbe jagamu bo de ni o irin buku ti fona bu lenu won si doju eko ngbe won na ri ton gbe kini re nje ko foko si reverse oko ti nbe leyin e ti dadu fi ko ba ni won ko bora won oko ti o le lo mo ko to lohun gbianju ati bo le bayi won ti da bobo ka. Awon meta ni won si wa nu oko na losan gangan e ma bori kan ni Facebook o Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan oya omo bayode ja tun fo ma re pe ti ogbodo simi lakoko ta wa yi ma se mi mu ko si ja fo bage ja bale si waju ile eko ti won pe ni ile eko giga university ti nbe ni lo ti Benin Uniben ile eko Uniben ka mu lati Eko Soden ka mu lo si hostel ka mu wa si faculty ka pada si gate nbi awon okunrin ni nbembe o ti ye yin abi oya ma eyin papapa ba n gbe kini ohun si ka ma soro ju lori e nle o omo Nigeria what die bobo oko un koja ka si nkan ni o
6: oga kayo boss ko mo je Jesus life at the end.
5: Ah man, kan to jo fa papo o. a mọ nkan tọjọ fà papọ o. Oya ba n gbe fọran keji si papapa kale te ko labala be on bi an lo loni o po die bi an lo loni po die awon reporter aye mi o lagba po won ba nkan je lara oko yi koda omo okunrin to wa moto ohun ibon ba o o si ti jọlọ ni pe ọpọlọpọ ọ̀ròyìn ló ti bọ́ ta lórí ẹ̀ tó jẹ́ bíi speculation àwọn kan ní àwọn kinní kan ní àwọn kan láwọn kinní kan ní èyí ò wù á wí èyí ò wù á sọ n tí ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ ni kò sì ló kọ méjì wọ́n yìnbọn fọmọkùnrin yìí ti ń kọ ìdánwò tí ọjẹ́ àṣekágbá lọ́wọ́ nílé ẹ̀kọ́ gíga àti fásitì uniben ti benin lọ́hún tá ń pè ní uniben ọjọ́ náà rí bí àná ó ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ìtàlágbára ni ń gbọ́ bá dọjọ́ iwájú ẹ̀ẹ́mà gbọ́yàn ẹja mẹ́nu kò lórí ẹ̀ ilẹ̀ eré ni ó wà ilẹ̀ eré ni ó sùn má jọkùnràn má jókòó ló ń tọ́ bá ń jẹ lájùlé ọ̀nà bá wọn jẹ mi bá rántí omi a sì bọ́ lójú mi pòròpòrò ẹ wo ẹja ṣẹwélé abala bẹ̀hùn ẹ ti máa gbọ́ wùrùn ní nǹkan bí oṣù méjì oṣù kan ti ẹ̀ ní àkókò easter tó kọjá inú oṣù kẹrin amúrípọ́ọ̀tì kan wá tó sì ní í ṣe pẹ̀lú agbègbè tóógèètì pàápàá jùlọ abà kan àbíkíláàpẹ́ village ní yorùbá abà náà ní abà kan tó jẹ́ ibùdó alágbà bẹ́ẹ̀ lómi bá gbọ́ pé ọwọ́ àwájú kinní kan yóò kí ló ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan ẹlòmí wa sì kọ ẹlòmí a máa pe aláòlá kínní kankankan. Agbègbè tí wọ́n ń pè ní Satguru Maharaj ní gbólóhùn iṣẹ́ ìwádìí alágbára ẹja pa kinní ọ̀hún dà ọ̀yá a transfer studio yìí báyìí dẹ sí ẹja kónú ọkọ̀ ó di kóró ẹja gbé life and direct ẹja balẹ̀ gìjan sínú ọgbà Guru Maharaj kí ló wáyé láàrin Guru Maharaj àti gf adétúbẹ̀rù wòlíì ti ń bẹ lágbègbè ti alálùbọ́sà tí wọ́n ní ọlọ́ọ̀rẹ́ ralẹ̀ sí ẹ̀gbẹ́ Guru Maharaj tí wọ́n sì di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní takora wọn nkankan ìyún bẹ́ẹ̀ abala lónìbẹ̀lẹ̀ ń já tiẹ̀ ta ni Satguru Maharaj gan èèṣe tó jẹ́ pé bẹ́ẹ̀yàn bá gbórúkọ rẹ̀ ẹ̀rùjẹ̀jẹ̀ á sì balẹ̀ èèyàn á sì káyà òkè ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ náà ló sì rí ni àbí kí ló ṣẹlẹ̀ gangan Satguru Maharaj ṣó ti ṣe tán ẹ kó nú ọkọ̀ ọ̀yá gbà ṣe.
2: Abiyabiyabiyabiyabi my joseph peter has made out the front of all creation.
7: Kàgàtọ̀ máa ka bullet tí wọ́n yìn 67.
5: Ìkákan ọ̀sùn wọlé sí la
7: kò wọlé.
5: Ẹ láyẹta.
7: Èmi ò yáyẹta.
5: Òkìgbẹ́.
7: Tọ́.
5: Túdè.
7: Àtọ́.
2: Satguru Maharaj bí ẹlòmíì bá gbó kan ẹ̀rọ a sì bá jìnnìjìnnì àpòlẹ̀ a ti ń gbọ́ Satguru Maharaj ó tó jọ mẹ́ta irú agbára wo ni Satguru Maharaj ní.
8: Agbára tó ní ká pè é ibikíbi ẹni ọlọ́run.
2: Ẹ̀mí Ọlọ́run. Ṣé bí Maharaj náà lọ́lọ́run? Ta ni Maharaj ń bọ?
8: Maharaj. Maharaj ni Maharaj.
2: Ta ni Ọlọ́run Maharaj?
8: Ọlọ́run ni Maharaj ni Maharaj náà ló jókòó.
2: Satguru Maharaj. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára èèyàn ló wà láyìíká yín. Bó o lè ṣe ṣe sọ́dọ̀ iná ti ń gbagbára ni. You said you are God
8: in
2: human body. What do you control?
8: Controlling
2: You control the sun, yes. Moon, light, life.
8: I control everything in creation.
2: Everything in creation. Maraji lo nje ki o run ran.
8: Bene.
2: Maraji. Se ma nje o.
8: Bene. Te ba de bi ti omi adura ni wa ton fun won. Aworan mi lo wa be. O te yin le so sita won pa lu e.
2: Aworan maraji lo wa ni meka.
8: Bene. E bi ti won wo bi holy water.
2: Omi semi semi.
8: Bene mi lo wa be.
2: You say you can control the sun.
8: Yeah.
2: It is sunny outside now.
8: Yeah.
2: Can we have some practical? I want to share Yanuo ni Maraji ti se.
8: Ah, emi mo gbe Nigeria ati Africa ni.
2: Satguru Maraji, are you married?
8: Not yet.
2: Eh, fe se pe yawo.
5: Eyin agbagba tin be nle ye oya e ma bori kan ni Facebook a wa ninu agba guru maraji baye live and direct inan jo giri osa ati sat guru maraji oya eje to won bere nara baje ga tin re gede fin
9: Hey,

0: Tani Satguru Maharaj?
1: Sadhguru Maharaj is the personification of the Creator on the planet. The body that the Creator is using to reveal the light, guide people, let them know that the power in them is capable of resolving any issues in their homes. They don't need like the bee.
0: Ṣé ẹ̀mí ni Satguru Maharaj?
1: Yẹ, tó ń sọ̀rọ̀ báyìí.
0: Ṣé a lè mọ̀ yín? Orúkọ yín gangan lẹ́kùn kẹ́kẹ́ níbi tẹ́ ẹ ti ṣẹ̀ wá.
1: Ọmọ Olúbàdàn ni wọ́n.
0: Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Kàbíyèsí, kí ló orúkọ yín gan?
1: Mohammed Sahil Ajirobatan.
0: Ajirobatan.
1: Akinbami Dan Ibrahim. Dan Ibrahim tó ṣe ẹ̀sìn Màlélàwà ní Bàbá.
0: Okay.
1: So lady is pàṣẹ pé mo gbé ìmọ́lẹ̀ ẹwọ̀ wọn pè mí ní Satguru
0: Maharaj. Ọmọ agboolé ìbò ní Ìbàdàn.
1: Ilé Olúbàdàn lábẹ́ Ọ̀yọ́ ilé Sàláwù Àmínú ní ààfin Sàláwù Àmínú ọba Sàláwù Àmínú.
0: Ọdún wo lẹ bẹ̀rẹ̀ Satguru Maharaj?
1: Bó ṣe rí rèé ní oṣù keje ọdún 1975 mo lọ́ọ́ ní
0: Apàbó lóyìnbó.
1: Lóyìnbó náà ilé ìlú jẹ́ àmọ́ nígbà tó yá ṣé wọ́n ṣe ń kọ́ wa olúkúlùkù wa lọ́kàn wa ní pé kí la fẹ́ ṣe ní Nàìjíríà alátìlọ́lù ìlú torí agbára yẹn ti wà lọ́dọ̀ wọn. Mo ṣe dé lóyìnbó ni láti lọ parí kọ́ọ̀sì wa ní marketing. Láti lọ débẹ̀ a lè ṣe lọ kọ́ọ̀sì lọ déédé là ń gbọ́. Báwo la ṣe ń gbọ́ ni pé ọjọ́ ìrìn ya ni lọ́ọ̀dù mo dàtí mo mọ̀ mo bá rí òyìnbó ni pẹ̀lọ́mọ méjì.
0: Òyìnbó ọkùnrin àbóbìnrin.
1: Obìnrin ọmọ kékeré yẹn ṣubú gbà lọ gbé.
0: Ok.
1: So ní bá gbé ni a máa ń sọ pé ní ayé yìí àwọn kan wà tí wọ́n lówó tí inú wọn ò dùn. Adẹ̀lí tálíkà náà tí omi wa ń bọ́ lójú mi. Bẹ́ẹ̀ ni màmá rẹ̀ bá dé. Kí ló ń ṣẹlẹ̀? Omi ń bọ́ lójú rẹ̀ àti ọmọ mi. Lọ́mọ yẹn bá dànkẹ́ bí ń pa wọn. Bánikọ́dú bá fi wọ́n lẹ̀. Máa lọ sí takeaway. Máa ra oúnjẹ takeaway márùn-ún. Mẹ́ta fún àwọn mẹ́ta in case tí ò bá tó wọ́n fi ìkẹni ẹ̀ kì í. Ìkan fèmí náà. Ní màmá yẹn ń béèrè lọ́wọ́ mi pé a rí ọkọ̀ tí ì tó ìṣẹ́jú márùn-ún. Ó jẹ́ ń fún ọlú jẹ. Inú gbó ló ti wá. Mo ní Nàìjíríà. So èèyàn ń bẹ ní Áfíríkà mo níbẹ̀ ni ó ní jẹ́ ká lọ sí ilé
0: òun.
1: Bá tilẹ̀ wọn lọ́ba lọ àwa délé àjòkó ajẹun tí ọlọ́wà ń béèrè kí ni làbárì ni wọ́n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí i. Ibi tí mo lọ sọ fún gọ́dúnmọ́dà ni mo fi pàdé ní. Oní màlájì ó ṣe ìgbà ọmọ màlúù ni wọ́n ti kúlẹ̀.
0: Tí mo ti kírun.
1: Ó parí owó ní màlájì. Màlájì ya lọ bá lọ bẹ̀. Divine Light Mission nílùú Èbó. Ìbádé bẹ̀ o. Mo jókòó títí títí títí. Wọ́n wàásù wàásù ní ògbọ́n nìkan tó ṣe pé èṣù ni ọ́n. Apààyẹ̀ ni ọ́n. Ẹ gbàdúrà kankan wá ní knowledge. Ọ̀yà èmi náà bá dúró. Àmọ́ kí knowledge yẹn tó dé ní nǹkan ti ṣẹlẹ̀ ní America. Kí ni tó ṣẹlẹ̀? Ní University of Pennsylvania, State of Pennsylvania, USA. Satguru Maharaj tó jó lórí the one that you wan sọ pé ẹnìkan bọ̀ láti the most popular state in Black Africa. Òun ni ó gba adé lọ tí ó kọ gbogbo ayé kí wọ́n lè mọ̀ pé kí ni bíbí àti nǹkan ọmọ ìyá kan náà ni wọ́n èmi ò dẹ̀ mà. Ìwọ̀n máa ń fi hàn mí kí wọ́n jẹ́ òkè nálẹ̀ ìlú adé. But kí ó tó dé àmọ́ ẹ̀ sọ pé òun ti ṣiṣẹ́ òun o òun lọ sí America ẹrù ń rèé o. N kò fún ọkọ̀ ẹ̀ náà rí mọ́kọ ẹ̀rù. Wọ́n ní ilé yìí ó àwọn fún mi.
0: Ibẹ̀ ni Guru Maharaj ti bẹ̀rẹ̀.
1: Ibi tó ti bẹ̀rẹ̀ ni.
0: Guru Maharaj.
1: Ní ọdún kẹta ni wọ́n fún mi ní ìmọ̀ January 1, 1980.
0: Báwo náà ṣe fún yín nímọ̀?
1: Abẹ́ ṣe wà ń bí náà tẹ bá ti rẹ́dì tá a bá lọ sí ilé ìmọ̀ máa kọ yín bẹ́ ṣe máa gbàdúrà parí kò jù bẹ́ẹ̀ lọ.
0: Kò jù bẹ́ẹ̀ lọ. Satguru Maharaj. Bí ẹlòmíì bá gbó kan ẹ̀rọ a sì bá jìnnìjìnnì àpòlẹ̀ àti ń gbọ́ Satguru Maharaj tó jọ mẹ́ta. Irú agbára wo ni Satguru Maharaj ní?
1: Agbára tó ní kápẹ̀ ní ibikíbi, ẹ̀mí Ọlọ́run.
0: Ẹ̀mí Ọlọ́run. se ni maraji na lọlọrun
1: ben
0: emi olọrun to wa ni satguru maraji
1: en to ni pe kini ohun ni omo be na ni agbara nbe lọwọ re toro ohun na ni alelo lati je kawon eyan mo ife olọrun maraji nbe ise ni lati pe ni satguru ni maraji
0: maraji ta ba pe maraji ni bi kibi yo down
1: oh yo down
0: bo la se pe maraji
1: e ma ba maraji so ni ewo ni e fi lo maraji nkan mo fe lo se danwo ko ni mi o maraji la ni ni ogun re o omo kini lo omo keje lo e ye mi o maraji a tu aseri a de fun ni kilo pe ba mi o se o se pe jo loja toja o ta be be lo ko ni ke yan ma lo we nkan kan mo
0: se maraji to joko yi abi maraji mi nkan to gba bi kan
1: o na lo joko yi tori pe kini o lati mu awo ni eyan so in ta wi ni pe olorun ko le ba so kale lasan o lati wa ninu enikan pe se wa ninu bi to nse ori to wa ninu eran to nlo to wa ninu malu be lo so bo se ri niyan ko le yato ara se ri nitori pe aye ti dojuru ni la fi so be ko fi gba kan si ti maraji o ki gbe laye ngba to di pe oyinbo eyan dudu wa do oyinbo to wa di pe won ma si ni e won fi ntakora won ni ero pe ni ojo kan bo maraji a wa ninu awo eyan funfun ko de si ni ewo ni bo se ri ni e ni ba se be en ti o wa nbe ki n to debe oyinbo ni o lo wa so pe maraji a je pe emi yen fe pada wa sile lati je ki kaye mo ipe kini ninu koko dudu
0: leko funfun ti jade emi ni maraji se maraji mi to n bo leyin ene to joko yi
1: emi ni ma so en ti o je o le jo mo ama ase yin nbe lowo mi bayi
0: ajosepo wo lo wa laarin maraji ati awon elesin ibile
1: lẹ́sìn ìbílẹ̀ àwọn ọmọ mi ni wọ́n ogun ẹ̀mí ni mo ní ogun ẹ̀mí ni mo ní ipá ọ̀rún lèlà tí wọ́n bá lọ dípá àárín níbẹ̀ ìbájẹ́ òkìjà ìbájẹ́ dòfò ní gbogbo àgbáyé tí wọ́n bá ti lè dípá tó bá ṣe rituals wọn tán ìbájẹ́ nílẹ̀ india èmi ni wọ́n máa rí níbẹ̀ ẹni tó bá ní kò níbẹ̀ kọjá lé ọjọ́ méje.
0: Àjọṣepọ̀ wo ló wà láàrin maraji àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí?
1: Sọmọ nínú àwọn ẹlẹ́sìn yẹn àwọn ni wọ́n ń kàwé nípa oúnjẹ ẹ̀mí àmọ́ ẹni tó fún wọn lóúnjẹ yẹn wọn ò tí ì mọ̀ wọ́n sì ń wò pé tí àwọn bá gbàdúrà tẹ̀ wá nínú ilé ẹ̀rí ìwé ẹ̀rí sọ pé àdúrà ọ̀gbọ́mọlà bẹ́ẹ̀ ni oní tí wọ́n bá gbìn lẹ́yìn máa ká so ohun tí ń bẹ ni pé màmá sẹ́ndì invitation wa fún program tọ́mẹ́dẹ̀ pé wọ́n lọ àmọ́ nítorí pé ayé ti dojúrú àtijẹ́ àti wọn ni àwọn èèyàn wọn concentrate ibẹ̀ yẹn ewu ń bẹ́ẹ̀ torí mo sọ nípa ìjọba ọlọ́run láyé.
0: Ewu wà nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí.
1: Bẹ́ẹ̀ ni tẹ bá wò ta.
0: Ta ni maraji ń bọ?
1: Maraji. Maraji ni maraji.
0: Ta ni ọlọ́run maraji?
1: Ọlọ́run ni maraji ni maraji náà ló jókòó ni.
0: Ẹni tó dálé ayé ló jókòó yìí?
1: Olùdarí òun ni olójókòó yìí. Tẹ bá ka ìwé ẹ̀rí dáadáa wọn ni ẹni bá ti rí ọmọ ó ti rí bàbá. Láfi pè ní ọlọ́run èèyàn.
0: Ọlọ́run èèyàn. Ṣọlọ́run a máa kú.
1: A lè ṣe máa kú. Tòmátì ò kì í kù. Ó dìgbà tá à ń lọ sí kẹ́míkà ni wọ́n kù. Máńgò ò kì í kù tí wọ́n bá ti jẹ́ èèyàn ti gbè. So wọ́n ní ẹni tó bá ṣẹ̀ ló ń kú. Bẹ́ẹ̀ni agbára ni wà tẹ́ pé bí ejò ṣe máa yíra padà tó máa ń bọ́ àwẹ̀. Bẹ́ẹ̀ náà ni agbára.
0: Bẹ́ẹ̀ni maraji ó sì yíra padà.
1: Bẹ́ẹ̀ni àtẹ̀yìn náà àti gbogbo wa. Torí pé ní tó fà á tí a lè ṣe bẹ́ẹ̀ ni pé à ń dẹ́ṣẹ̀.
0: Maraji, ṣé ẹ máa ń sùn?
1: Rárá ọkọ sí mi.
0: Ẹ sùn.
1: Alai for the past 46 years.
0: For the past 46 years,
1: yeah. All round the clock.
0: Ṣé ẹ máa ń lo oògùn?
1: Oògùn kí ni?
0: Oògùn òyìnbó ni mo ń sọ.
1: Oògùn kí ni? Oògùn tó dáa.
0: Maraji kì í ṣàìsàn.
1: Oògùn òyìnbó tó dáa, oògùn tó dáa ni. ewedu soko kini egusi ata tomato iru bebe ni ogun ta mi ni tinu eyan ba mo osi ni eyan ni se kini mo ni won bi bai pe ko ogun odun tan ti ba nule ti mo si ki o pe kini won o be ni kan sota won ti ri baba ti o ma ko won ati ma se daada ti won ba ti se daada ere o ma ba lu e
0: maraji la duro ti ye
1: be
0: won ba gbo ko maraji nta bieru bieru ne ese ti maraji nteru ba yan
1: awon to se bi ni awon to ko won ti din jin de sinu ati ma se bi to ko ti gba pe olohun si won pe bi won pa da won tawo ko ko sele amma ya to wa eje ka ma pe ya to wa ni pe awon omo osese o fi se bi
0: isese o ki n se bi
1: ya won mo pe ti won ba se bi iku denu won ki se won ki dale won mo pe ti won ba dale abale la
0: Satguru Maharaji opolopo awon alagbara eyan lo wa laye ka yin bo le sese sodo ina tin gbagbara ni
1: seri agbara ko sagbara ife ni agbara to ju
0: ko sagbara
1: be ni ife loju ife ni agbara kini ife ki se ife kini ma fun oluwo ife ki kini ma se ete ko ma se tori pe nikan wo tari ko ma ri nkan gba tàbí pé bóyá tó bá ṣe nǹkan gbogbo wọlé rárá torí pé bí ẹ wọ àwọn ẹdí ẹ náà àwọn náà ń ṣiṣẹ wọn wọn jí láàárọ kókókókó ẹlẹdàá ló fi wọn ṣe bẹẹ náà ni èyí tó ń ṣe oyún bẹẹ náà ni aláǹtakùn bẹẹ bẹẹ lọ so bó ṣe jẹ náà àwọn alágbára wọn ti alágbára ìfẹ ni wọn ní pé wọn ti bọ lọwọ ayé wọn ti bọ lọwọ amúnisìn tó pé àwọn máa gbàdúrà gbàdúrà gbàdúrà àìsí ní ìmọ̀ ni là ń lọ gbàdúrà fọmọ ọlọ́run ló lọ mọ ewo ni kí
0: ẹ ṣùgbọ́n náà náà lójókòó yìí
1: bẹ́ẹ̀ni
0: Satguru Maharaji bàbá fẹ́ rí agbára Satguru Maharaji láyìíká wa bò láṣẹṣe
1: ẹ bá Maharaji sọ̀rọ̀ níyàwó yìí
0: ṣé yóò yọ̀bọ tàbí èèyàn ni àbí ẹ̀mí ni ó wà á
1: Maharaji ó lè wà bí èkúté
0: bí èkúté
1: ó lè wà bí bọ́ọ̀lù ó lè wà bí ìyá olúwẹ̀ kó lé ọ lè fọkàn balẹ̀ kó máa pe ẹ̀mí mímọ́ lélẹ̀
0: ẹ̀mí mímọ́
1: ẹ̀mí
0: tí tàwọn onígbàgbọ́ tí wọ́n ń sọ àbí ó tún yàtọ̀.
1: Ṣé àmọ́ ẹ pé a ní standard a ní quality afọ́jú a máa wá ọ̀pá tí ó fèrè ẹni tó wà ní yunifásitì ó fẹ́ ṣe exam òun but a bá lè fi wé president president ò wá nǹkan kan mọ́ so tiẹ̀ ó yàtọ̀ sí gómìnà bẹ́ẹ̀ náà ni so àwọn tí wọ́n ní ó sọ nípa ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ lẹ́wù wọn ni tó yẹ pé ẹ̀mí mímọ́ kò sí tó ń jẹ́ ẹ̀mí mímọ́ ju Maharaji lọ.
0: Maharaji lẹ̀mí mímọ́ Satguru Maharaji.
1: Ibikíbi ni tí ẹ bá pè é bàbá ìlú wọlé.
0: You said you are God.
1: In human body.
0: In human body. What do you control?
1: Controlling them.
0: Do you control the sun, yes. Moon, light, life?
1: I control everything in creation.
0: Everything in creation.
1: All the seven elements, the earth, the moon, the star,
0: the water,
1: sun, water, fire, and mother earth. If you go deep, you know, about that, Maharaji is not your.
0: Maharaji.
1: Ben.
0: Maharaji don't take you, Rona.
1: Ben.
0: Maharaji. Ṣé ẹ máa ń jẹun?
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ẹ kì í sùn.
1: Súnkẹ̀ ìwọ ni wọ́n sùn wà níbi léyìn sí ìgbà kípẹ́tì Israel ṣe another slumber day or night. Wọ́n tó lù ṣọ́ àgùntàn máa ń sùn kí ló ń ṣẹlẹ̀ sáwọn àgùntàn rẹ̀. Wọ́n fẹ́ fi hàn àwọn èèyàn pé kì í ṣe nígbà tí èèyàn bá sùn báyìí òyìnbó ló pa pé ká máa sùn. Tẹ́tà máa gbàgbé ó yẹ ká lọ sínú ẹ̀mí ká lọ gba nǹkan lọ́wọ́ Maharaji wa. Ẹni bá sùn ó ti ó ṣègbé nù.
0: I saw a video clip where Ogboni confraternity visited you here. Kí lájọṣepọ̀ láàrin ẹ̀yìn àti àwọn Ogboni?
1: Ogboni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn kan. Àti wọ́n ní pé má dalẹ̀ o, ẹ bá dalẹ̀, máa ṣe dáadáa, máa yọnu sí ẹnikẹ́ni. Yorùbá ò gbọdọ̀ ṣubú, Nàìjíríà ò gbọdọ̀ ṣubú. N ti ń bẹ láàrin wa ni ẹ tó pé bàbá ni mo jẹ́ fún gbogbo wọn. N tó fi hàn ní pé wọ́n láti wá dúpẹ́ pé ita gbore o se baba wa laye nu wa laye
0: se satguru maraji lo fa won ko lagbara
1: eh agbara ti wa nle emi ni la fe mo ipe last my pe maraji lo fun ni agbara
0: maraji lo fun won lagbara
1: anywhere to ma ni eni ma fe justice freedom owo maraji lo wa
0: satguru maraji bawo la won ti o je ile olubadan to je bi yin kini won so nigba ti ibrahim o di satguru maraji
1: ah okay ko egbon bi
0: okay
1: alaji alabi kini ma ti mo de ti mo salaye ani ha bi ma le niyo ma salaji ni be won ji le won pere lolohun kan ke mo ni obi be se to ku mo ni ele ni emi ni ma aba alaiba da won lohun pe bi won doctor won engineer ni o won carpenter ni o ogbo yin ma te n sise yin lo se maraji ni kan ma se ni maraji ni e le ri imole se idun wo ni e lo da won ni ado da won ti fun won ti fun yin nkan o ni ha o re aso to wo se ni lowo lowo ni maraji ma lo nle o maraji wa pelu e ni won na ogbo na ba na le then awon ton gba na won se nbe laye awon ton gba na le lo di pe won rin I don't know what to say about it. And then they say, in the next few months, we will live on to somebody say, or do you, you can win your mind, say, do you see Barbara Lowell?
0: Kilo Fesh, why you not doing it?
1: I know my good old wife, Maraji, me and it's all ready. He said, yes, you know.
0: Yeah.
1: Look at him, Babo. Thank you, Jesus. La, San Lomeka. No, the Virgin Mary comes in. Want out in the vine. No, Paja, on board, in there. The Virgin Mary, oh me, I do, I knew what, I won't be low up there.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
7: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm olein that's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well.
8: Na the smart

0: It's the Lord. Time of liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.
5: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Show the cashier! Oh, the cashier!

0: alalubarika. Mama mi masura sumanu. Abi ama poja poyeke poyeke. Agbakale ni gbagbo mama. Agbakale gbagbo pe. Agbakale abi ama gbamare ti bi poyeke poyeke. Iya ti ko lo ti ti ki dey. Abi ama ti ki fe ko mo sise. Pelu yonde Olorun te gbojule ana Muhammad. Ni fiti duku olaye aki e kaabo mama ti wa nbi o mama ti wa nbi o yes
1: leyin ye mo ki baba wa o fo ba se ti gida o fo ba ti ba se ba yu gida e fo ba zo ba yu gida onna de gutare adeleke please dare adeleke
2: ni bayi agbọrọ lati ni agbọrọ lati onorebu abiodun awoleye dada onorebu abiodun awoleye dada lati splash fm e fe gbọrọ lati ni e ta bo splash fm awon aye ngbo yin bayi onorebu e ta bo suru eto sir
3: se adupe o aku ajo se
2: o le se le sapojuwe se to waye nbi loni
3: eto yi eto ti o ye ko waye ni tori ti e ba wa ti awon egbe oselu kan wo susun tani bi gomina ise se joba iyen gomina se Makinde epo wo awon lati ba won da ise po lati le je pe ka fi gbe ijoba tiwa tiwa ka fi gbe soke lati je ko tesiwaju lode ni Nigeria eyan o re pe eto to bojumu ni nigbati awon alase egbe APM Allied People's Movement ti won ti gba lati je pe ki ajo se ajosepo pelu gomina Seyi Makinde ati egbe PDP ti gun ti won eledun mo wa ninu po elede o tumo si pe awon ti won je egbe so ti won lowo si ki olede Nigeria o test waju ki egbe ijoba wa ti wa ko le tese wale olede Nigeria won si ku eto o dara pupo eleyi ti mo de nigba wo pe yo sisore ni orilede Nigeria ni Southwest ati ni ipinle Oyo ni pataki julo
2: eyan kan wo ye wu pe lati eyan kan jade pe ipo to ba dipo mu eyin na jade fo yo sa ni sugbo se se ko je poporopo yo mo binu pe sugbo bo ngo na se se to poporopo yo binu awon kan na bo ogun gomina lo fun gogo yin ni te fi binu te fi gba fun gomina lori ratification egbe bo lo se je
3: taba wo yoruba ni to ba nwo to ba nwo mi ko se se kija omo wa omo ale ni ninu bi ti ebi yoruba yi tun ni pe omo ale na ma nbe ti ki gba ipo ta nle yale en to ba di gomina ni tabi en to ba fe se senator ni a po lenu e enikan ni o si ja mo lowo nigba ti o ti ja mo awon to fe jale lo a di dandan ki a gba fun o ki ajo darapo ka sise lati le je pe ki egbe wole ife gomina lani ife ilu lani tori awoye pe o ye ki ipinle Oyo a fe fi soro pe wa yan pe o ye ki ijoba e iru ijoba se Makinde se ko tesiwaju ni ipinle Oyo ni ninu ki owo si fowofo osowopo oun naa ni iru e fi le sele nipa pe ki egbe ti se Makinde awon ti o ba fakale ni pataki fun ipo gomina ki eniyan o dibo ko tun wole o ni o fi le je kiki ipinle Oyo ma tesiwaju onorebu abiodun dada awoleye ese te ba so lori eto sa pepo
2: a n tewaju ninu ifowowero pelu awon ikan ti won wa n bi eto yi loni tori wipe tawa tun ti n rawon eyan ti won de ikan pataki n bi a tu lanfani ati gbe sunmo won ki won bayin soro kanyara leke lanfani ati gbohun lati ẹnu won eto si n tẹwaju nibi ti awa yi o mo ti ri alaga ijọba abilẹ oluyọle ẹnjiniya akimọ latunji wọn ti wa pẹlu wa lori eto ẹ kaabo sori eto sa.
4: Ẹ káàsọ̀ o ní gbogbo iṣẹ́ tó ń gbọ́ ìkànnì splash fm
5: àti
4: lágẹ̀rẹ̀ fm orí òkè mọ̀ pé láwa o níbi tí ti ń dájọ́ ẹ̀dùn tá à ń rọ̀jò òwe tí àwọn ọmọ ẹgbẹ́ apm àtàwọn ọmọ ẹgbẹ́ pdp tí gbogbo wájọ wà ní. bí báyìí ṣe léyìn tó jẹ́ pé àjọṣepọ̀ tó lágbára náà ni àjọ fẹ́ ṣe lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ẹni tí gbogbo Nàìjíríà fẹ́ lọ́wọ́lọ́wọ́ lágbára ọlọ́run ó dẹ̀ tún máa fẹ́ wọn lọ ni.
2: Àwọn èèyàn ń sọ wípé pákìbọn lásán ti fẹsẹ̀ alága ẹlẹ́ẹ̀kejì àwọn kan ní rẹ́ẹ̀pù lẹ fẹ́ ṣe èwo ń bẹ̀ nu méjèèjì.
4: Ẹ ṣe mọ̀ pé téèyàn bá ṣe dáadáa àwọn èèyàn ó tún máa bèrè fún mọ́ ni at high level so rẹ́ẹ̀pù ni olùdíje fẹ́ ká ṣe òun náà dẹ̀ ni àwọn gbogbo leaders wa náà ná gbà sí wípé ká tún lọ ṣojú Lábújá àdàmọ̀ pé gẹ́gbà yẹn ṣe alūkkóró ẹgbẹ́ PDP dáadáa táwa tó ṣe alága dáadáa kó tó di pé a bọ́ sínú ẹgbẹ́ APM bẹ́ẹ̀ náà dẹ̀ ni a mọ̀ pé a tún ṣe aṣojú àwọn yẹn wa ní ìjọba àbílẹ̀ olú ìlú dáadáa so ṣe rí nǹkan tó ń da tó ń wù yín nínú ìjọba Ṣèyí Mákindé tó ń da tó ń wù yín nínú ìjọba àbílẹ̀ olú ìlú gbogbo tó ń da tó ń dùn òun náà ni a ti kó sínú ẹgbẹ́ APM nísìn báyìí so ẹ kàn tó máa enjoy ni so kò ní sí distraction mọ́ so ẹ tún àtúgbà dùn wá ó ní 3.0 yóò tún dá túbọ̀.
2: Àwọn àjọṣe alága àdúrà bí olú òlè báyìí.
4: Tí ìtàsìkò lágbà ọlọ́run tí yóò bá fi bí júùnù INEC owó INEC láǹfù ní inú ẹgbẹ́ so a ní ṣe kankan yàtọ̀ sófin tó yàtọ̀ tó ra lọ ẹgbẹ́ yàtọ̀ sí INEC àti OCLO so èyí tí a ṣe nísìn tí ṣe primary a ṣe primary ṣe ti bet àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn lídà ẹgbẹ́ wọ́n ti fọ́ tí alẹ́ yìí pé àwọn ni àwọn ń fẹ́ so ẹ̀ náà dẹ̀ ló ṣe lágbára
2: ọjọ́ ọdún pẹ̀lú àkímọ̀ látúndú god bless you sir ẹ ṣeun. À ń tẹ̀síwájú nínú ìfọ̀wálẹ́wò pẹ̀lú ohun ìtàn ògbò tí wọ́n bí ètò yìí lónìí ẹ sì láǹfààní àti máa gbọ́ ọ̀lẹ́nu ọba ṣe ń gbé súnmọ́ wọn kọ̀ọ̀kan ìjèjì tabátú ti rí àlejò pàtàkì míì tá a fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ara lé sọ̀rọ̀ ẹ gbé wọn láìpẹ́ yìí torí pé kinní ọ̀hún tẹ̀ wájú fi àkókò ṣòfò bí tí wù kí ó mọ torí wípé ìpín splá gbẹlú fm a ti gbà dẹ́bi iṣẹ́ láti máṣe jẹ́ kí etí yé di fógbà ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ nípa òṣèlú àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìbàdàn jákèjádò gbogbo àwọn ẹkùn tó rajọpọ̀ kí n jẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbà lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀ ìṣọ́fún ilẹ̀ ìpínlẹ̀ tó wà lórí stéèdì báyìí onímọ̀ ni tayo king ló ti ń kànnì sí àwọn èèyàn ní látẹ̀ẹ̀kan mo ti rí alága tẹ́lẹ̀ jọ ilé olú ìyọ̀lẹ̀ sẹ́tù pọ̀ sórí ètò yìí ẹ̀ka àárọ̀ gbogbo lé gbogbo tí tó ń gbọ́ mi lórí lé. Ojúwèsàn tó ṣẹlẹ̀ ń bì lónìí.
5: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì kọjá àfẹnusọ ẹni tó bí àbẹ tó bá ń wò ló lè sọ so ẹgbẹ́ PDP ẹgbẹ́ alábùrẹ̀dà àti ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ wọ́n fẹ́ fún ìṣọ̀kan láti tẹ̀sínú iṣẹ́ rere tí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́.
2: Àwọn èèyàn kẹ́ wò pẹ̀lú bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé wò jẹ́kẹ́ sálága ẹlẹ́ẹ̀kejì lóhun tuntun wọ́n pọ̀ tó ṣùgbọ́n kí lẹ́ fẹ́ sọ pé àtúndì ń bì lónìí bó ló ṣe jẹ́.
5: Sẹ́tù ni Ṣèyí Ṣèyí ni sẹ́tù ṣé ọmọlẹ̀ mú sí bàbá ẹ̀ kò pọ́síbù so I am Ṣèyí blood and water.
2: Àwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé nígbà tó ṣe pàkíbọ̀ látúndì ò sálága mọ́ kó bóyá èyí ní ẹ fẹ́ lò ẹgbẹ́ sílò tó ni.
5: Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀sánwó ọlọ́run ọlọ́run ló máa ń ṣètò so a ti kó gbogbo ìrìn àjò lọ́lọ́run lọ́wọ́ àtọ̀gá wa onímọ̀ ẹ̀rọ ẹnjiníà Ṣèyí Mákindé.
2: Ṣé pé kò ṣèlú APM lè gbé yín débi tẹ́ ẹ fẹ́ dé torí pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú ò tí ì mọ APM dáadáa PDP APC náà sì mọ.
5: Bẹ́ẹ̀ bá lọ wo àkọsílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ènìyàn làwọn èèyàn ń dìbò fún kìí ṣẹgbẹ́ gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ọmọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí ọmọ Mákindé so fídìí eléyìí gbogbo ẹgbẹ́ tó ga wá bá lọ ìlú ṣe ni gbogbo ìlú dẹ̀ máa ṣe.
2: Kódà lọ́wọ́ yín ọlárípọ̀pọ̀ ọlásẹ̀tù ẹṣin tẹ́ bá a sọ̀rọ̀ lórí ètò yìí
5: ọlọ́run ló ṣe so kò séwu come on come on praise the day.
2: Thank you. À ń tẹ̀síwájú lórí ètò bá a ṣe ìyẹn padàpadà kì í à ń gbìyànjú àti máa gbé wá síbi gbogbo yìí kí a lè bàbá gbọ́ láti ẹnu wọn nítorí pé ọ̀hún ó ọdún kẹkẹkẹ lásìkò tá a wà yìí o a sì gbọdọ jẹjẹ ti di gbọngàn mọ pé la wà nìbàdàn níbi tí gbogbo ètò ti ń lọ bá a ṣe kọwé ẹ ọdọlẹbù ọmọlẹ aṣòkúnlẹ ọyọ wọn ti wà ń bí àwọn kọmíṣánná àwọn náà ti wà ń bí a gbìyànjú bọlọ fún wa ní orí ọfẹ ti bá ọpọlọpọ wọn sọrọ kẹlẹbà láǹfààní láti gbọ láti ọdọ wọn lọgbà lọwọ elédùà yóò dani kò ní bàjẹ ìkànnì splash àti lágẹlú fm náà lẹ ń gbọ ọrẹbù gbogbojúbọlá onílóore jagaban láti ìjọba àbílẹ olúyọlé commissioner for rights àwọn náà ti wà ń bí níbi tá a wà ń bí ọrẹbù babájídé gabriel láti ìbàdàn north nílé aṣòfin ìpínlẹ ọyọ àwọn náà ti wà ń bí ọrẹbù comforter náà ni mò ń wò lọọkan yìí àwọn náà ti wà ń bí bákan náà ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọrẹ́bù mọ́díù mo ti rí ọmọ ọrẹ́bù mọ́díù náà lẹ́ẹ̀kan àwọn náà ti wà ń bí ọrẹ́bù akíntúndé ọlájídé akt àwọn náà ti wà ń bí lágbà lọ́wọ́ olódùn àmọ́ṣe kínní ọ̀hún ní àlàáfíbọ̀ bí okun ṣòkòtò ẹ̀sìn láǹfààní àti mọ ẹgbẹ́ òun wọn lágbà ọlọ́run splash splash fm àti lágẹ̀ẹ́lú fm náà ni ibi tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́
0: bàbá.
6: Thank you.

0: mo kí ẹ̀yin ara lé, mo kí ẹ̀yin agbókẹ́yìn ẹ̀yin èèyàn pàtàkì ìlú Ọ̀yọ́ State. Ẹ rí bójú ọjọ́ ṣe rí ìsìn, pákí ni ẹ̀gẹ́ ló lè ṣe, APM ló lè ṣe. Ẹ wo ẹ̀yin náà, ẹ wo ọlẹ́ kò sí ṣèyí Mákindé ò sí mbẹ̀ mọ́. Ẹ wo ojú ilẹ̀kẹ̀, ojú ọkọ̀ fún ẹ ṣe. Mo dúpẹ́ yìí yọ, ẹ ṣe fún ìrànlọ́wọ́ yín, fún àtìlẹ́yìn. Ẹ dẹ̀ ṣe ìjọba ṣèyí Mákindé yóò kọ̀ntínú Ọ̀yọ́ State. Ẹ ṣe, mo dúpẹ́.
1: Àwọn èèyàn sọ pé níjọba àbílẹ̀ ọ̀lẹ́ pé ló ṣe jẹ́ tí gómìnà ṣèyí Mákindé fi unite gbogbo aspire láti ṣe House of Rep.
0: Èmi ò aspire láti ṣe House of Rep o. Tẹ bá mọ̀, mo ti jáde lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ rí. Mo dẹ̀ wo pé èmi nìkan kọ́ ọmọ bíbí Olúyọ̀lé. Mo dẹ̀ jọ wẹ̀, mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀run. Nítorí ìlọsíwájú Olúyọ̀lé, mo jọ wẹ̀ yìí o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣé wọ́n fẹ́ẹ́ dín káàpù sínú APM ni àbẹ́jọ lẹ̀pọ̀ láti ṣiṣẹ́ yìí.
0: Àwọn kan ó dín káàpù, àwa kan àjọ lẹ̀pọ̀, àjọ ṣiṣẹ́ yìí.
1: Láì dín káàpù.
0: Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, a ṣe ẹ̀ẹ́dẹ̀rí péjọba wọn ó fi lọ́yọ̀ tẹ̀. Àbá àṣe dáadáa ní ẹ̀yọ̀ ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ kẹjá mọ̀ ibi tó bá kù sí. Ọlọ́run bá wa ṣe.
1: Bó wa lẹ́sẹ̀ tan èyàn náà kalẹ̀ tí yóò fi dé tí gbọ́ gbogbo àwọn èèyàn wípé bí òṣèlú APM ni gómìnà àtijọba tó lè yí báyìí o. Ẹgbẹ́ ẹlẹ́gàn ni kéde PDP o kúrò lọ síbi bí o.
0: Ẹ rí i pé mo sọ níbẹ̀rẹ̀ ipe pákí ló lè ṣe, ẹ̀gẹ́ ló lè ṣe, kasáfà ló lè ṣe, oúnjẹ ó pọ̀. Ẹ rí i pé níjọba Ṣèyí Mákindé omi tuntun 0.1 àti omi tuntun 0.2 anáwó tó pọ̀ sí agriculture tó bá máa fi di 0.3 omi tuntun lágbára Ọlọ́run oúnjẹ ó pọ̀ yanturu Ọ̀yọ́ State débi tí a máa fi di other state ni lágbára Ọlọ́run is a promise.
1: Ó dáa ṣe àdúpẹ́, thank you very much sir. So a sì ń tẹ̀síwájú nínú ìfọ̀wánilẹ́nu ọ̀pọ̀ láwọn ìkàn tí wọ́n wà ń bì lónìí. Lágbára Ọlọ́run Elédùà ní dáyé lágara o. Ọ̀nàrẹ́bù Èkìtì, ọ̀nàrẹ́bù Èkìtì náà wà ń bí. Ọ̀nàrẹ́bù Èkìtì yóò bá báwọn alẹ́ sọ̀rọ̀, ẹ kú dédé àsìkò yìí.
2: Mo kí gbogbo ilé jákèjá ìlú Ọ̀yọ́ State àti Lágẹ̀lú Ìjọba Lágẹ̀lú Ìjọba Ìbàdàn. Mo kí gbogbo ilé pátá èmi ọmọ ọ̀nàrẹ́bù tí ẹ fún ọ̀nàrẹ́bù Ṣèkpá Kíse mò ń jẹ́ Akíntúndé Ọlájídé tí gbogbo èèyàn mọ̀ sí Èkìtì.
1: Àwọn èèyàn sọ wípé bó ló ṣe jẹ́ pé sí lóbi jùjú bìbí ládùrú bí àwọn èèyàn ṣe jáde tí wọ́n fìfẹ́ ní ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ parapọ̀ tẹ́lẹ̀ gbà fún gómìnà pẹ̀lú bí ẹsẹ̀ yin Adékànbí tí olórí ilé asòfin tó gbogbo yín láti lọ sọ solidarity. Ṣé ni wọ́n lò tó dà lára yín ni àbí kò?
2: Ṣé solidarity nìkan o? Àyà endorse wọn ni o. Gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin, gẹ́gẹ́ ṣe pé mi ni party whip, èmi mo moderate. Èmi dẹ̀ moderate. Ìta lọ ṣe ń bẹ̀ ni pé a lọ endorse wọn. Nítorí wọn pè pé wọ́n kójú òṣùwọ̀n. Wọ́n ti jẹ́ commissioner fún ètò ìṣúná rí. Wọ́n dẹ̀ ti jẹ́ commissioner tí wọ́n pé ó da wọ́n. Níbẹ̀ a ti mọ̀ pé wọ́n ní ìjìnlẹ̀ ìmọ̀ lórí bí wọ́n ṣe ń ṣètò ìjọba. And fún díẹ̀ yìí, àwọn leaders wà nínú ẹgbẹ́. Wọ́n wòye àti gómìnà wípé ẹni tọ́. Wọ́n wá ẹni tí ẹgbẹ́ kan o. Wọ́n wá ẹni tí yóò jẹ́ ẹni tí ó dà sí Ọ̀yọ́ State. Tí ó wà tí ó jẹ́ ẹni tí yóò fẹ́ fún Ọ̀yọ́ State. Wọ́n wá ẹni tó yẹ pé Ọ̀yọ́ State tí ó mọ̀ ń gbẹ́nu ẹ̀. Gómìnà wá ẹni tí ó fẹ́ wà fẹ́ fún sówó. Nínú ẹ̀ láti rí bí ìbọn Adékànbí. Gbogbo ọmọ yẹ wa pátápátá ló yẹ rántí. Ṣùgbọ́n bí ìbọn Adékànbí ló tayọ. Ó ti tó bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀.
1: Ẹ ṣe àdúpọ̀ lórí bó ṣe ti. God bless you. Thank you very much.
3: Ẹ ṣe ń gbọ́ wa van direct. Yes. Mo wà pẹ̀lú commissioner for information. Wọ́n ti wà ń bí ọmọọba Dọ̀tún Oyèládé. Ẹ rí i pé mo ní pé àwọn ìkàn nínú ẹgbẹ́ PDP ìjọba Ṣèyí Mákindé kọ́ lọ lọ́wọ́ yìí wọ́n ti débí báyìí. Ẹ bá mi kí àwọn ẹ̀kan gbọ́ wa nílẹ̀.
1: Tó
4: Yoruba bọ̀ wọ́n ní àìsí bẹ́ẹ̀ láìdásí. Gbogbo yín ni mo kí wípé ẹ káàbọ̀ ẹ sì kulé. Àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ti lé kó ń lé ni o. Àtẹ̀yìn tẹ́ ti wà ń bí àtẹ̀yìn tẹ́ ń bọ̀ a kì í wípé a kú àsìkò yìí.
3: Tá a bá ti sọ̀rọ̀ nípa ètò ìròyìn ẹ̀yin lẹ́ni gbogbo àkóso ẹ̀ Unity Mega Rally láàrin PDP àti APM kí ló dá lé lórí.
4: Wẹ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti fi ọpẹ́ fọlọ́.
5: Flash FM 105.5.

0: with love from Power Oil. From sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
1: Power Oil, hey, Power Oil.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
4: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 naira cash, business tools, and training. Up to 1 million naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
5: Flash FM 105.5.
6: Ẹ jẹ́ kí a gbìyànjú láti súnmọ́ table, láti súnmọ́ alága post center transporter. Bàbá ló wọlé yìí, bàbá ló wọlé yìí. Ẹ jẹ́ àgbọ̀ látẹnu bàbá ọlọ́pọ̀ èèyàn. Bàbá ọlọ́pọ̀ èèyàn ni wọ́n wà ń bí. Ẹ káàbọ̀ sórí ètò ìta Aji Rashid Adé. Ìyẹn bá kí àwọn ará ilé wọn ń gbẹyìn báyìí lórí spẹ́sì àti ìlàgbé ìlú ẹ̀fẹ́.
7: Ọlọ́run bí o dúró dédé.
6: Bó o lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì lónìí.
7: Irú ìṣẹ̀lẹ̀ yóò ti ṣẹlẹ̀ rí ló ti rú eléèrí ni. Mo ti rú eléèrí o.
6: So ṣé ọmọ ẹgbẹ́ òṣèlú APM lọ́lọ́pọ̀ èèyàn báyà bí PDP?
7: O ní fẹ́ẹ̀sì ọrùn mi ni.
6: APM o.
7: APM le mi APM.
6: Torí wọ́n lájọ ṣepọ̀ láàrin APM àti PDP. So APM lẹ́yìn. À ń retí àwọn PDP náà. Àní dààmú. Àwọn èèyàn sọ wípé ẹni tí yóò fi ẹgbẹ́ òṣèlú APM dìbò nípínlẹ̀ Ọ̀yọ́ tí ó wọlé yóò ké yà sí bíi 300. Ẹgbẹ́ sọ òótọ́.
7: Àwọn nbọ wa fi ma wa ke 300 awo ke 1000 sebi mi naa ni awo ke 1000.
6: Ẹsẹ̀ àdúpẹ́ ọlọ́pọ̀ èèyàn bàbá ó yá ṣẹ̀tẹ̀ wà ń bí o ẹ̀yìn ara lé ẹgbẹ́ ṣẹ̀tẹ̀ ṣẹ̀tẹ̀ ni tó ti wà yìí ẹ káàbọ̀ sórí ètò ẹ̀ṣẹ̀ kí ọkọ̀ ogun ara lé ẹ̀ṣẹ̀ ti ṣe lọ́wọ́ yín ní abẹ́ ṣíṣe kọ́mẹ́rì dì sí. Gbogbo ẹ̀ náà lọ tùgẹ́dà lẹ́nu láti máa make sure pé àwọn ọ̀rẹ́ ni wọ́n ń dunnú. So àjẹ́ kí àwọn èèyàn dúró níta wáyé. So wà lóògbé lọ́wọ́ lọ. Pẹ̀lú ìfìdí ẹ̀dẹ́ yìí, ó ti fìdí àhán, ó ti fìdí àmúlẹ̀ pọ̀ ẹgbẹ́ ìṣòro APM ní yín bá fúnra yín.
8: Bẹ́ẹ̀ni ọmọ APS mi kọ́ láti
6: ìbàdàn
8: sáàtún ẹ̀sì kan 22 láti ṣojú ìbàdàn sáàtún ẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìbàdàn bíbá ẹ̀.
6: Ṣé ẹ sì nígbàgbọ́ pé ẹgbẹ́ òṣèlú APM ó lè gbé yín dépò tẹ́fẹ́?
8: Bẹ́ẹ̀ni tẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú káàkiri ẹ̀rí pé gómìnà wa onímọ̀ ẹ̀rọ ṣe Mákindé wọ́n ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ́ máa ṣe kíni wọ́n máa sọ tó ṣe wá sọ padà fún wa ní ibùdó mọ́ẹ̀.
6: So you are confident of APM?
8: Very very confident my brother, very confident.
6: Ṣé tẹ̀?
9: Thank you sir.
6: À ń tẹ̀síwájú
9: nínú
6: iṣẹ́ ìfọ̀wálẹ́nu ṣe. À ń tẹ̀síwájú tí àwọn èèyàn pàtàkì láti láǹfààní láti máa gbé súnmọ́ wọn láti jẹ́ kí ẹ máa gbọ́ látẹnu. Orí wípé kíní ọ̀hún ó ti ń fọná sójú kẹkẹ níbi tí àwa ń bì lónìí lágbára lọ́wọ́ Olódùmarè yóò dání kò ní bàjẹ́ o. bọ́ọ̀lù ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ẹ̀yìn ẹ̀mọ̀ tẹ́tí lẹ́kọ̀ọ́ lápọ̀dọ̀ yín bẹ́ẹ̀ o àmọ́ gbé yín débẹ̀ ànídẹ́kẹ́ tí yín ó di lágbára lọ́wọ́ olódùmarè àmọ́ gbé yín débẹ̀ ànídẹ́kẹ́ tí yín ó di lágbára lọ́wọ́ olódùmarè. Báwo ìkọ́wájú ti ń dá ibì yìí láti lọ́nà ní àti mọ bá wọn sọ̀rọ̀ lágbára ọlọ́run ẹ

0: eléyìí jáde atúntẹ̀ wájú láti lọ nímọ̀ wá àwọn ìtàn pàtàkì tí wọ́n ti wà ń bí kẹ́ ẹ mọ gbọ́ lánàá ọlọ́pọ̀ọ̀yẹ̀ tí ẹ̀ ń gbọ́ tí wọ́n ń dá fọ́ wọn àti fi ọ̀wá lẹ́nu wò lẹ́ẹ̀kan láti fi ọ̀wá wọn lẹ́nu wò lẹ́ẹ̀kan ti gbé omi ọ̀hún bí àwọn ìtàn pàtàkì yìí ṣe ń wọ́ bí òun náà ni à ń gbìyànjú láti fi ọ̀wá wọn lẹ́nu wò lágbára ọlọ́run yóò dáni kò ní bàjẹ́ lágbára ọlọ́run yóò dáni kò ní bàjẹ́
1: aláàjì jáde àkọ́dé adébísí kọ́rẹ́nsì àpésìmọ́ àdúgbò sọ yìí wọ́n ń gbọ́ wa nílé wọ́n ń gbọ́ wa ní lágbèlú fm wọ́n ń gbọ́ wa ní splash fm ẹ̀rọ kí àwọn ọmọ tó máa ń torí mẹ́gàrà ni pdp àti atm gbé ń lọ lọ́wọ́ lẹ́ni.
0: ẹ kú lórí àsìkò orúkọ tó ní àjù táwọn àkọ́dé adébísí kọ́rẹ́nsì máa síwájú nínú ìfọ̀wánilẹ́nuwò tí a ń ṣe fún àwọn ẹ̀ẹ̀kan ìtàn tí wọ́n ti wà níbí yìí mo ti rí ẹni tí ṣe alága fún ẹgbẹ́ àwọn ìdàgbàsókè ọ̀rọ̀ ọdún nípínlẹ̀ ọ̀yọ́ ẹ káàbọ̀ sọ́wọ́ ìtẹ̀lẹ́ bá kí àwọn ará lé.
2: tó mo kí àwọn ará lé o orúkọ mi ni adébọ̀wálé adébáyọ̀ chairman agency for youth development ọyọ
1: state. bó lẹ ṣe lè ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì lómi.
2: nǹkan tó dáa ni nǹkan tí àwọn ọ̀dọ́ gan ti ń gbẹ̀hùn gbẹ fún ni pé kí a rí ibi tí bàbá wa olóògbé ṣe lọ mákindé ló mú wa lọ nípínlẹ̀ ọ̀yọ́. a dẹ̀ rí pé àjẹpọ̀ tó wà láàrin ẹgbẹ́ ìdílé ó jẹ́ kí àwọn àwọn ọ̀dọ́ tẹ́ bá dáńgbà tá a wọlé ẹ̀rí wa ni àwọn táwọn ọ̀sá wọlé àwọn náà dẹ̀ mọ̀ pé ibi tá a lọ yìí gbódò náà lọ sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: lọ́dọ́dún mo fọ̀ wá lẹ́nu wò láàsì mo ní sẹ́fì ṣe bẹ́ẹ̀sì ẹ̀ ń lẹ́sẹ̀ mí gbogbo yìí lọ.
3: nígbà tí a ti ń retí his excellence engineer olúwaṣẹ́yí mákindé pẹ̀lú àwọn ikọ̀ lẹ́lẹ́kàǹkà ẹ̀kọ́ ti sojú múmu àtàpá ọ̀tún àtàpá ọ̀sẹ̀ àtẹ̀yìn àti wọ́jú ekejì gbogbo amúlùjọ
2: ojú òní ìjọ
1: ẹsẹ̀ àdúpẹ́ ojú òní tì yín ó kọ ilẹ̀ kan sí.
2: orúkọ mi ni adébọ̀ ní ìbálàlù tẹ́kì ìdàgbàsó ìpínlẹ̀ ọ̀yọ́
1: tẹ́kì ẹṣin ẹṣin. À ń tẹ̀síwájú nínú ìfọ̀wánilẹ́nuwò tí a ń ṣe fún àwọn èèyàn pàtàkì kí wọ́n wà ń bí lónìí. mo fẹ́ pè ojú àti dé tí àwọn ọ̀nàrẹ́bù àwọn ọmọ ilé asòfin tí wọ́n jókòó sí abẹ́gbẹ́ ẹ̀jú àti ìdẹ́bi tí wọ́n wà padà láti tó wo ọ̀nàrẹ́bù tá a tún lè gbọ́ lẹ́nu ẹ̀ ní òkúta wàyí tó wà fẹ́gbẹ́ ẹ̀jú àti wo àwọn ọ̀nàrẹ́bù tí wọ́n tún ti wà níkàlẹ̀ tá a lè fi ọ̀wá lẹ́nu wò tí ẹ̀yìn ara ilé tẹ́ láǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ wọn lágbára ọlọ́run. ẹ jẹ́ ìwò bóyá mo lè gbé.
4: ọ̀gá ọ̀mọ̀ ń tà sọ orúkọ bẹ́ẹ̀ni láyé pín sí ìkó àwùsí ìdòròmọ̀ àwùsẹ̀ mẹ́rin tẹ́lúmẹ̀sà kárùbà wọ́n apá ọ̀tún ẹ̀ wọ́n apá.

0: Hello.
1: Bobby,
0: hello.
1: The most beautiful and honorable United States.
0: Hello, I'm Tony.
1: In Africa.
0: Shorty, yeah, bye. That is a map. APM, now I saw the bye. Ẹgbẹ́ awa PDP ati lọ si
2: 3.0
0: ati lọ si AP gbogbo wa ati lọ si AP
3: pẹlu awọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ti ṣe fún àwọn ikan àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú ti PDP tá a mọ̀ tẹ́lẹ̀.
4: Bọ́ọ̀ lẹ́nu wọn látẹ̀ kà láti bá dẹ̀ kóòtù lọ́bọ̀rọ̀ gbé
3: olè
4: tí wọn látẹ̀ wọn látẹ̀ kà wọn ni bọ́ọ̀ commissioner for environment. Baba tẹ́lẹ̀ Alhaji Azeem Bola Wumi àwọn náà wà pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé ṣùgbọ́n nígbà tó yá wọ́n tún dapọ̀ mọ́ igbó ti wíkẹ́ ṣé bóò lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àpèjúwe torí láàwọ́ tínú ń bí ngbà náà ẹ̀yin àtàwọn àti bàbá mílíọ̀nù àkànbí nkankan àti ọlọ́pọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ yìí nínú jọ ń bí lásìkò kan ṣùgbọ́n nígbà tó yá ẹ̀yin kẹ́rì kọ̀nsáì pẹ̀lú gómìnà bóò ló ṣe gé sí Bola Wumi náà kọ́kọ́ rí kọ̀nsáì tó tún yá tẹ́tún sọ nǹkan mí.
5: wọ́n ní wọ́n bá ṣe wú ni là á ṣe máa ní tó bá wọ́n ń kọlùkú kó forí ẹlẹ́dẹ̀ jẹ sàárì. ilẹ̀ náà nu tó ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ́ dàbí pé orí tá a kọ lóko títí tá a má dáwọ́ èyí tá a kọ lódò tá a mú kèrè gbòdò àwa dé ń sìn á nígbè ṣá gbèrè abẹ́ ẹ̀ nígbè. ọlọ́dọ̀ ṣe àgbẹ̀ pẹ̀lú Bola Wumi egúsí ní ọ̀dárin ìdákùdákù ló dà ó bá ṣe wù ú ní kó ṣe àwa ń ṣe tiwa òun náà ń ṣe tiẹ̀ wọ́n ní mò ń ṣe tèmi lọ.
3: gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ti ṣe látìgbà tá a ti débi yìí láti wo pé kí gan ni ó ṣẹlẹ̀ ní agbo òṣèlú pàápàá jùlọ nu ẹgbẹ́ òṣèlú PDP. ètò hànde ni wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ikú gómìnà Ṣèyí Mákindé náà ni wọ́n kóra jọ pọ̀ tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọọba Adọ̀tun Oyelade ṣe ṣàlàyé wípé àwọn ẹgbẹ́ tó ti làkàkà APC pé ìjọba wọn fẹ́ kó àwọn lẹ́sẹ̀ látẹ̀yìn ni láti má jẹ́ káwọ́ orí ẹgbẹ́ dìbò wọn fẹ́ yí àwọn kó lẹ́sẹ̀ PDP inú sún àwọn dẹnu ẹgbẹ́ APM o ni àwọn ò fi dìbò táwọn ò fi wọlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 gbogbo àwọn ìkẹ́kẹ́ tó sì wà ń bì aṣọ APM ò ní wọ́n wọ̀ àwọn olùdíje tí wọ́n fọwọ́ wọn sókè inú PDP tẹ́lẹ̀ gbogbo wọn ti wà ní APM tó túmọ̀ sí wípé bá a bá ṣe ń dárúkọ gómìnà Ṣèyí Mákindé tá à ń dákọ ìjọba tó wà ní òde báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ APM olú ń ṣe ìṣàkóso lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn èèkàn wà ń bì bí mo ṣe máa yé sọ̀rọ̀ ibi ti kún ẹsẹ̀ ògbà èrò mọ́ ṣùgbọ́n o àlàáfíà jọba láti fi dání lójú pé àlàáfíà jọba ẹni tó jẹ́ DPO ti mọ̀ kó nígbà yìí àádọ́ wà lára àwọn tó ló ti wà níbi tí a ti lórí fẹ́ àti máa láǹfààní àti kò sí afẹ́fẹ́ yìí pé mímíkan ò ní mìwá ní ìkànnì ìlú FM àti splash FM ìyẹn mo ń dárúkọ àkànbí tún ní tí wọ́n jẹ́ DPO mọ̀ kó àwọn ni wọ́n tó ti wà ń bì wámúwámú. ọmọ ẹgbẹ́ tó wà bí náà òun kálukú náà dúró pẹ̀lú àlàáfíà kò sí wàhálà won fe gboro latenu gomina Seyi Makinde
0: bo
3: ti nkan de duro ṣugbọn gba ta ba ti gboro lati omo bado tun yin lade commissioner fito royin nipinle Oyo ati mami toro lo ati roju ija ni la saba yi pe gbogbo awon to wa PDP na ni won darapo mo APM e se te n gbo wa kaakiri agbaye lori ikande lagenu 96.7 FM ati splash 105.5 bi yi ele ti wa pe ni unity mega rally to waye ni moku lọwọlọwọ bayi ikọ lagenu ati splash la wa bi o to je adari GM operation wa Etunde Olawo ajo wa nbi ni ati Dobuwe ajo wa nbi ni e se ti e ngbo wa
6: SST Olaste number 1 adupe eh baba tin ri won yen e fe tin maja latin so fofo ni yen wi pe gomina won ti fe kan wa laarin eh Mokinyo Professor Musba Babatunde SST Oyo State
7: Modeki Ogawa Dada the chairman
6: Professor Sangodoyin won wa nbi o won duro gbagbagba o oju eti ale oju eti ejigba leke Professor Dawood Kainde Sangodoyin, you are welcome.
7: Moki Alaga Base Center Transport Service Alhaji Ibrahim Salami Diko Aki Kabo Sibita Wai Honorable Diko Aki Ita Aki
0: Leni o aso ko ma ba mo leni o aso ko ma ba mo eni ba mu ge tele un fe biri agbe pete sinu yara e
6: hello
0: eni ba mu ge tele un fe biri agbe pete sinu yara e eni ba wa pa o eni ife di ejo lo ma pa
8: Splash FM 105.5.
9: Hello?
10: Hello?
9: Hello?
10: Hello, can you hear me?
9: I can't hear you. This market is too noisy.
10: Hello?
9: You know what? Please hang up. I'll call you back. Hello? Can you hear me clearly now?
10: Wow. Loud and clear. Are you still in that market?
9: Yes, so same market. I'm now using my Infinix Smart 20.
11: With voice print noise reduction, your voice stays clear, even in the noisiest places.
9: And guess what? No more storage issues. 4 gig RAM plus 128 gig storage. Everything fits. Plus this 5,200 mAh battery. All day power. No stress.
11: Infinix Smart 20 is here. Get yours now at all Infinix stores nationwide. Smart 20. Clear voice. No noise. No limits. Smart 20. Upgrade your life.
12: With Messi, you go for goal here. Oh my goodness!
13: Running it for Selko.
12: Here's Mbappe! Oh my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! What of the great! My word, this boy's a star! Four games, four goals!
14: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
15: The way you like it.
16: Hi, my hairdo.
17: Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
16: My village people don't come again, oh.
17: Ah, this one with your body hot so? You don't do test?
16: Yes, see result, oh.
17: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
16: Eh, hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
13: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
15: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
18: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
19: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
20: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
19: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
21: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
19: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
20: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
19: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
21: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
20: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
22: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
23: Country people,

0: Gbólúwẹ́ fẹ́ bàbá kẹ́ báwọn aráalé sọ̀rọ̀ rẹ kàn.
1: A kú oríire o, mo kí gbogbo àwọn aráalé o. A ṣe àṣeyọrí lára Ọlọ́run o. Mo kí gbogbo aráalé o. Kí wa nípínlẹ̀ Ọ̀yọ́ pé a kú oríire o.
0: How many percent of assurance in the negotiation with APM? Thank you. And this is what you said to a ń ṣe pẹ̀lú àwọn ọ̀nàrò àti àjọba àbílẹ̀ tí wọ́n wà lórí orí ètò ń bí lónìí. Ewu tó ń babalọ́lá àsúnkì àwọn náà wà ń bè ẹ kí àwọn ará lé. Wọ́n ń bọ́ ìṣẹ̀lẹ̀ ládìlú ẹ̀fọ́.
2: APM mo kí gbogbo bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí omi tuntun atẹ́gùn ìtura bó ti ṣe ń fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tún ló ń ṣẹlẹ̀ náà ní òní láti wá jẹ́ kí ẹ̀yin aráalé wa olólùfẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ gómìnà wa gómìnà Ṣèyí Mákindé tí ìjọba wọn òòrùn tó ń lọ ní ọdún 2027 tí wọ́n sì fẹ́ fi ọmọ òye tuntun tí wọ́n sì fẹ́ fi hàn wọ́n sì fẹ́ fi àtìlẹ́yìn yẹn dúpẹ́ lọ́wọ́ yín wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ń tẹ̀síwájú òkè àtún máa tẹ̀síwájú lọ náà ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìdí ilé òun la fi ń ṣe rálí ìtòní o láti sọ fún gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa alliance tó ṣẹlẹ̀ láàrin PDP àtẹgbẹ́ APM. APM lọmọ yìí wà Ṣèyí Mákindé àtàwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ẹgbẹ́ tuntun tá a wà nìyẹn. A sì rọ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ tẹ̀lé ìrìn Ṣèyí Mákindé mú ilé wa pé kí a tún máa ṣèjọba lọ lẹ́lẹ́kẹta kí mùtùmùtù ọba kí ó ti bàbá wá sí ìjọba ìbílẹ̀
3: ẹgbẹ́ta
2: nígbà mo fi àgọ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìbílẹ̀ ẹgbẹ́ta fún àtìlẹyìn fún sọpọtì fún ìjẹta tí wọn lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí mo gbà wọ́pẹ́
3: from
2: 2027 ẹgbẹ́ APM ní òdòdó tí ṣe ilé ìgbìmọ̀ àwọn ìdílé ìbílẹ̀ ṣojú.
3: Látùmí àgbà ṣe àjọjọ náà àti àtìlẹyìn tó nípa.
4: Fẹ́ kéde ìdáríṣẹ́ wọn, fẹ́ dí ìdókòdé.
3: President ààrẹ orílẹ̀-èdè ní òsè yóò sọ ní gbangba ní President of Federal Republic of Nigeria ló fẹ́ díje fún.
4: Bọ́lá Ṣèyí Mákindé máa díje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ wo?
3: Lábẹ́ ẹgbẹ́ bí
0: ẹgbọ́n látẹnu ẹ káàbọ̀ tó wẹ̀tù lórí ọba kẹwàá ara lé.
4: Ilé òkun wọn fẹ́ kéde pé àwọn kọ́ ló PDP PM ní bẹ́ẹ̀.
3: Bọ́bá ti ń bọ́
0: bọ́ ń lórí ìkànnì fún àjà alágbé ní ọbẹ̀. Kọ́bọ̀ kọ́bọ̀ lọ́wọ́ sí wọn ọmọ lé lọ́wọ́ sí wọn.
3: Láti ṣe ààrẹ
0: ẹgbẹ́
4: APM fún ọjọ́ ìlú ìyá àgbàrá ọlọ́dún sọ wọlé. Ẹgbẹ́ APM
2: Ọjọ́ ìṣẹ́ 2.0
3: lágbára ọlọ́run.
0: ẹkùn ìdìbò yìí ní ọyọ yìí sókùkọ bẹ̀rẹ̀ sẹ́ẹ̀sì tẹ́wọ́ gba apm.
3: apm ń sọ lọ́wọ́ ọyọ inú ọyọ máa ń dùn sí nǹkan dáadáa inú ọyọ máa ń dùn sí nǹkan rere ìgbà tí 1.0 dé ọyọ wò pé èwo tún lélẹ̀ àmọ́ fìrífìrí yẹn ọyọ hàn kankan. 2.0

0: ó sojú àwa ọmọ kí àwa mẹ̀kún ló sojú padà gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣe ọjọ́ ká máa jọ ká tún dìbò ní APM ká wọlé.
1: Àwọn èèyàn kan sọ pé tí ó dìbò tí ó wọlé ní APM yóò ké yà sí bíi 300.
0: Bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin náà orí nǹkan ni ẹ lọ sójú ọ̀nà Abẹ́òkúta, ẹ rí iye wákàtí tẹ́lẹ̀ tó dé Abẹ́òkúta, ẹ fẹ́ ló tó mẹ́ẹ̀ẹ́dógún, kẹ tó dé Abẹ́òkúta lóògùn stéètì, ẹ fẹ́ ló tó wákàtí mẹ́ẹ̀ẹ́dógún, kẹ tó dé Yẹ̀bú òde, ẹ wo ohun tí ń ṣe ẹ wò ó, ẹ wo ẹwọ ẹwọ bó ṣe mú wa ní ìwòrò tẹ́lẹ̀ tí wọ́n ti wà gèdè ibi tí wọ́n ti ń lóògùn ọkọ̀ ó ti dálé àwọn ọkọ̀ òbí tó bá represent agbasara sí ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àbájọba lè máa ní àṣeyọrí dáadáa nípínlẹ̀ ọ̀yọ́. Ẹ wo tó dẹ̀ wò ní circular road, ẹ wo ọ̀kan. Láti apẹ́ ẹ bá ń bọ̀ ní sínúlógún. Ẹ wò sí ẹ wò bó ṣe ń lè tẹ bá kọjá ní ìwòrò òdù ẹ lọ wò ó títí dẹ́fídé gẹ́ẹ̀tì ẹ lọ wò ó lọ sọ́dọ̀ odro pẹ́pẹ́ yẹ ẹ lọ wò ó lọ sádégbà ẹ.
2: A ti wà nínú APM àti PDP
0: ọkọ̀ tó kún já irú ẹ̀ tí ó tún lè jù ọ torí pé ó ṣe dáadáa
2: ọ̀rọ̀ APM
0: kọ́lọ̀ ń jọ ẹ̀ ẹ́.

0: ojí o ni wọ́n wà níwájú mi mo dẹ̀ rí mọ́gàjí adánlá ọ̀nà wa pẹ̀lú bámbí báyìí nígbà tí àwọn kò bá tó ó bá wa sọ̀rọ̀ láàrin tàbí omi kí n bá ẹnjiníà akeem ọlátúnjì sọ̀rọ̀ bí nǹkan ṣe ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹnjiníà akeem ọlátúnjì alága ìjọba àbí lórí ọ̀làjọ wa ni kí ló ṣẹlẹ̀ ń bí yìí.
1: À ń ṣe unity mega rally léyìí tí gbogbo ojúlówó ọmọ ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ojúlówó ọmọ ẹgbẹ́ APM tí a ti wá darapọ̀ láti jọ lọ ṣiṣẹ́ pọ̀ fún ìbò 2027 election. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nínú gómìnà mẹ́ta tó da jù Nàìjíríà tí gbogbo àgbáyé sọ pé ó ṣe dáadáa jù òun ni Gómìnà Ṣọlá Akíndélé. So a dẹ̀ ti rí pé àwọn kan wọ́n fẹ́ dùbú wọn ò fẹ́ kí ìjọba dáadáa yẹn kó kọ̀tínú. So orí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ ba ẹgbẹ́ PDP jẹ́. Ìyẹn náà la ṣe wòó pé tó bá rí báyìí mo ṣe pèlú la fẹ́ sìn òṣèlú yàtọ̀ síjọba ẹ jẹ́ ká bẹ̀ kan mú ẹgbẹ́ bá ẹgbẹ́ APM ṣe torí ẹgbẹ́ náà ó jẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù yó ẹgbẹ́ tó ń fẹ́ ire fún mẹ̀kúnù torí ẹ̀ ni a ṣe ní ká bá wọn ṣe. Àbí ẹ̀nà òdúdó kò sí pé à ń lọ fún kóòtù lẹ́nu kóòtù lọ́la débi pé gbogbo àwọn tó bá dìbò wọlé tí wọn fi ní lálàáfíà tí wọn ọ̀dọ́ nílò ṣe dáadáa sí mi. So nípa àdúrà yìí àjọṣepọ̀ PDP àti APM Allied People's Movement òun la wá kó jáde lónìí lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n lé iwájú wa àti gbogbo àwọn ọ̀gá PDP ní Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọ̀gá APM ní Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹ jẹ́ kí n fi àkókò ìbámọ́gàjì Jẹ̀lí Ladánlá sọ̀rọ̀. Kí tó lọ sọ́dọ̀ ọmọgàjì Jẹ̀lí Ladánlá ẹnjiníà akeem ọlátúnjì agbọ́ wípé ọ̀pọ̀ tó ń sún nínú ẹgbẹ́ APM pé ẹ̀yin náà gà á wo ilégbìmọ̀ asòfin àpapọ̀ kejì lókè lọ́hùn-ún ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbíjú.
1: Bẹ́ẹ̀ ló ṣe rí mo ti fẹ́ kan fi mo ti resign kúrò ní ẹgbẹ́ PDP and gbogbo àgbààgbà àti àwọn lóko ní ìjọba àbílẹ̀ olúyọ̀lé wọ́n dẹ̀ ti ní pé èmi làwọn fẹ́ kí n lọ ṣojú àwọn ní national assembly Lábújá fún house of rep olú ẹ̀fọ́ra constituency. Gẹ́gẹ́ bí n bá a ti ṣe ní ìwọ̀nba bí ó kú díẹ̀ kó pọ́dún méjì òun làwọn yẹn fi wé pé táwọn bá tún ní wa ní Àbújá a tó ṣe gudugudu jù bẹ́ẹ̀ lọ́wọ́ pé téèyàn bá ṣe dáadáa ọmọ tó bá pàṣẹ kíláàsì kan wọ́n ó tó fi sí kíláàsì ní ètò tó jù bẹ́ẹ̀ lọ ni òun náà fi ní ká máa lọ sí Àbújá. Mo dẹ̀ mọ̀ pé àní dójú ti olúyọ̀lé lápapọ̀ kọ́ dẹ̀ mọ̀ pé èyí tá tó ṣe ní ìgbà bá di federal rep yóò tó dáa ju ìgbà tá tó wà lálága yìí lọ lágbára ọlọ́run.
0: Ìkọ̀kan nínú ẹgbẹ́ PDP ẹ bá wo bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ́gàjì Jẹ̀lí Ladánlá tẹ bá sì wọ ọkọ̀ òjọ̀ká akitiyan tó ń lọ fún ìgbéga ilẹ̀ Ìbàdàn wọn kì í gbẹ̀yìn níbẹ̀ àwọn wà pẹ̀lú wa ń bí yìí. Mọ́gàjì Ladánlá ẹ káàsán. Léde kúkúrú láìgbàra wa lákòókò ṣẹ́yìn náà ti di ọmọ ẹgbẹ́ òṣèlú APM.
2: Láti ilẹ̀ tẹ́lẹ̀ Ṣèyí Mákindé làwa ń gbà ta dọ́dọ̀ Ṣèyí Mákindé a ní flat tire a lẹ̀ flat tire a ní jáàkì a ní spanner so ibi tí Ṣèyí Mákindé láti lọ ibẹ̀ làwa ń lọ nígbà tí wà ń bílẹ̀ nínú yẹn APM ni wà á tọkàn tara.
0: Gẹ́gẹ́ bí àwọn nǹkan tẹ̀mí ń gbọ́ pé gómìnà Mákindé fẹ́ díje dupò ààrẹ lábẹ́ APM ọmọnulé ni ẹ ṣàlàyé ẹ̀ fún wa.
2: Kí ló dé tí o lè ṣe ẹ̀yọ́ ṣe gómìnà Ọ̀yọ́ state ó ṣe bòdìdì ọdún ẹjọ́ kí ló tí o lè ṣe tààrẹ ṣé ti ìwé mímọ̀ ni àbí tọpọlọ gbígbé a àti ètò òṣèlú. Àwọn ibi tí Ọ̀yọ́ State wà kí Ṣèyí Mákindé tó dé, àmọ́ ibi tó bọ́ Ọ̀yọ́ State dé ni àwọn èèyàn gan náà ń pè láti ta pé ohun tó ṣe lọ́yọ́ State wá bá wa ṣe káàkiri Nàìjíríà.
0: Ó délé ẹ fara mọ́.
2: Lágbára Ọlọ́run Abuja State ni. Ọlá láìláìlọ́lá.
0: Nígbà tí wọ́n gbé Unity Mega Rally, wọ́n wá sọ pé Grand Alliance of PDP and APM. Ṣé ẹ ń kú ọnu PDP ní àbí ẹ ń ṣepọ̀?
2: À ń ṣe àṣepọ̀ ní PDP sí wà APM sí wà. Kèé náà ṣe APM àti PDP Social Alliance gan àwọn ọ̀dọ̀ náà ń bọ̀ fọ̀ kọ́lẹ́tọ̀.
0: Ẹ fẹ́ káwọn aráàlú lẹ fẹ́ fi ta fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbígbóná nǹkan.
2: Kí wọ́n ó fẹ́ kí wọ́n má jẹ́ tí wọ́n ó fún wọn lọ́jọ́ ìdìbò pápátá àwọn kan ó fún yín lẹ́gbẹ̀rún márùn-ún fún yín lẹ́gbẹ̀rún mẹ́wàá ọjọ́ ẹ̀ náà lẹ́nà tán ọjọ́ iwájú ti yín àti tọmọ yín ni kẹrù pé bí Ṣèyí ṣe sọ Ọ̀yọ́ State di tuntun ẹni tó bá fà sílẹ̀ kí gbogbo wa bí n ba dé kàn bí ká fínú fídọ̀ ká dìbò fún bá ṣe dìṣe yìí tá a di ládìpá tí ò ṣe yí àgbọ̀ràn mi fara lé nìyẹn. Orúkọ mi ni Engineer Abdul-Jelil Adekunle Karim Mogaji Adanla Turake Adi ní ọ̀fọ̀ Ọ̀yọ́ State Giwa Adi ní ọ̀fọ̀ Ọ̀fà Kwara State Wadda Tija ní ọ̀fọ̀ Yorùbá Land Edo and Delta Chairman CEO Afia Group of Companies.
0: Ẹ ṣe púpọ̀.
3: Ẹni tí ẹjọ́ máa yé wọn ẹni tí ó jákẹ́ bá mi yà wọ́n ẹgbẹ́ wọn débẹ̀ o pé PM lẹgbẹ́ ti wà o. Ṣèyí Mákindé ọmọ látúbọ̀ sún ló ń pariwo fún gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí pé PM lẹ́gbẹ́ o ẹ̀gbẹ́ sàmì lóko ti wà o. Ọmọ omi ẹgbẹ́ ní lóko ti wà Táyé Currency ló ń pariwo pẹ́ni tí òye kẹjọ́ máa yé wọn ẹni tí ó já ẹ bá mi já wọn ẹgbẹ́ wọn débẹ̀ o pé PM lẹgbẹ́ ti wà. Kóníbàjẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí iṣẹ́ rẹ̀ ìtẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́ tíátíá Ìbàdàn nílò olùyọ̀lé APM ẹgbẹ́ tuntun tó tún gbòde níhà ẹni tí òye kẹjọ́ máa yé wọn. Tádé kan bí ní gómìnà tó ń bọ̀ 3.0 kò ní dá fẹ́mi tí ò ní dá fún ẹjọ́ àjọ tẹ̀lé Adé kan bí ní gómìnà ńkọ́mi gọ́vọ̀nà ń wà o. APM ògbó
2: ògbó lé
3: APM ẹgbẹ́ tuntun
2: kúrò aládìá bíbí ló ń bá lóògùn
3: ọ̀rọ̀ ẹjọ́ máa yé wọn.
1: Ajabu máa sọ ọ̀rọ̀ lójú
0: ẹkẹ́ ọ̀rọ̀
1: mo kí gbogbo ọ̀ṣẹ́ mo dẹ̀ kí wọn pé mo dẹ̀ kí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kú oríire o PDP tó di APM omi tuntun 3.0 ní ọdún 2027 Engineer Ṣèyí Mákindé the incoming president federal government of Nigeria ní ọdún 2027 mo kí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọmọ Nàìjíríà pé a kú oríire.
2: Ṣé ẹ pé àwọn kan ń ka ta yín nígbà tí wọ́n gbọ́ pé ẹlẹ́sẹ̀ Unity Rally láàrin PDP àti APM wọ́n láwọn PDP àwọn òṣèlú kẹta òpé wọ́n fẹ́ tàwọn aráàlú ẹgbọ́ kí ló ṣẹlẹ̀.
1: Kò sí ìrọ̀kan tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ wírìnrìn lénìí lẹ́nu ọ̀rọ̀ lájùlọ Gómìnà Ṣèyí Mákindé. Ẹ rí pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti ń ṣe Lagos State ti jọ̀yìn wa, Ogun State ti jọ̀yìn wa, Èkìtì ti jọ̀yìn wa, Ọ̀ṣun State ti jọ̀yìn wa. Sódà ibi tẹ bá dẹ̀ ti rí Engineer Ṣèyí Mákindé ẹ ti mọ̀ pé ibi òótọ́ lẹ Engineer Ṣèyí Mákindé máa ń wà. Ọlọ́lájùlọ Gómìnà Ṣèyí Mákindé obi tuntun 3.0 ní ọdún 2027 by the grace of God. Adekunbi for president for governor. Gómìnà Ṣèyí Mákindé for president lọ́dún 2027.
2: Ìbàdàn sáré president tí nǹkan.
1: Habib Idowu Ìbàdàn sáré local government by the grace of God.
2: Ṣé nínú APM ṣe ti láti bá ìpẹ́ ìlẹ́gbà ní ọ́fún tíkẹ́ẹ̀tì ni?
1: Ní ọlá ọlọ́run ṣe ọ̀gbẹ́ ìwé táwa máa ń sọ ni pé ọlọ́run ló lè ṣe ní ọlọ́run àtọ́lá àwọn leaders by the grace of God. Ẹ ṣe olóṣù. Ẹ ṣe olóṣù.
2: Ẹ bá ń dákọ́ máa lé fún ayé.
1: Orúkọ tèmi ni Alhaji Habib Idowu Balógun tí mo jẹ́ olùdíje nínú ẹgbẹ́ APM ní Ìbàdàn Sáájú Ẹgbẹ́ta Gọ́mẹ̀ Constituency 2 for State House of Assembly.
2: Ẹ ṣe
1: God bless you sir. Yes sir.
2: Ẹ ṣe àdúpẹ́.
1: Thank you.
2: À ń tẹ̀síwájú nínú ìfọ̀wálẹ́nuwò tí à ń ṣe fún àwọn èèyàn tí wọ́n jẹ́ èèkàn níbi ètò tó wáyé ń bí ìlú. Mo ti rí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East Local Government. Mo ti rí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East Local Government. Mo sì fẹ́ kí wọ́n kí ẹ̀yin ara lé. Mo fẹ́ kí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East lọ gbẹnu sí máìkì. Mo fẹ́ kí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East lọ gbẹnu sí máìkì kí wọ́n kẹ̀yìn ara.
1: ní àsìkò tí a wà yìí. Alága àwọn alẹ́ ń gbọ́ yín báyìí lórí ìkànnì Splash àti Lágelu FM. Ẹ kí wọn.
4: Akíndogbolé, orúkọ mi ni alága Ibrahim Akíntayọ̀, Ìbàdàn North East Local Government. Akíyí pẹ̀lú orúkọ ẹgbẹ́ wa APM. Akíyí pẹ̀lú orúkọ ọ̀gá wa ẹnjiníà Olúwaṣẹ́yí Mákindé. Akíyí pé a kú àsìkò, a kú ọdún tuntun, a kú àsìkò tuntun. Ọlọ́run ajẹ́ kásìkò ìsan wa.
1: A mọ̀ pé Ibrahim Akíntayọ̀ jáde bá wọ́n ṣe gómìnà lẹ́yìn tẹ̀sán àga lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n pé APM àti gómìnà Ṣèyí Mákindé wọ́n ti fa bímọ Adékànbí sókè. Kí wá ló kù tí Ibrahim Akíntayọ̀ fẹ́ ṣe báyìí?
4: Wọ́n ní party supremacy. Nǹkan tí ẹgbẹ́ àti sọ pé ká ṣe náà la máa ṣe. Bá a ṣe wà, a máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí ẹgbẹ́ bá ti gbé sílẹ̀. Kò sí nǹkan míì tá a máa ṣe. A máa gbà fún ni. A máa pawọ́ pọ̀ ṣiṣẹ́ láti gbẹni náà wọlé. Tá a ti di ó pé wa ká máa jà nínú ilé ìjọba ju ká máa jà níta lọ.
1: Ta ni ó ṣàlàgà àdéhùn ìbílẹ̀ Ìbàdàn ti sì báyìí nínú ìgbò tí ń bọ̀ ní Ṣèǹbà?
4: Tó bá ti yá ẹ máa mọ̀ yẹ má kọjú. Ẹ má kọjú.
1: Ẹ ṣe àdúpẹ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí.
4: Honourable Ibrahim Akíntayọ̀, Akíṣọlá Ìjẹfun yín kẹta sí, Ọlá Ajẹ́kọ̀dá fún wa. Thank you.

0: ti tẹ̀síwájú wọ́n fi ń kéde ìṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ apm nìbàdàn
1: ìfọ̀rọ̀wúrọ̀
0: ló ń fi lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ní senior special adviser of youth
1: wọ́n fi ń kéde
0: ìṣèfilọ́lẹ̀ ọlọ́jà ẹbí àjọ lórí ẹgbẹ́ apm
1: àjọ
0: bc nínú àjọ tí mo tó wà láti
1: ọlọ́jà general. Like your boss.

0: ẹ wálé. Ṣàṣìmọ́ lọ́gbọ̀n wa báyìí. Tìmọ́ni ẹbí ẹ. Ẹ má gbàgbé
1: o. Thank you very much.
0: Tìmọ́ni ọ̀dọ́.
2: Ẹbí ẹ.
0: Ẹ ń sì à ń gbọ́ yín. Ẹ má pàṣẹ
3: ọmọ àlàyé. Ibi tí ilẹ̀ ti tẹ́jú láwà yìí gbàgede òkè Mọ̀pọ́ ń bàdàn. Àròjinlẹ̀ ìdàpọ̀ mímọ́ láàrin PDP àti APM. Àmì gbàgúdá tọ́ta kàn mọ́lẹ̀ PDP àmì àbúradà agbòjògbòrùn. Bí a bá gbègẹ́ tá a gbìn gbàdo, bójò bá fẹ́ rọ̀, àbúradà yóò sì bù wá tá a fi ní ìrọ̀rùn àti ìdẹ̀rùn. Yes, a jẹ́ pé gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ a kí gbogbo wa o. Bágbẹ́sẹ̀ ń roko tí ń bá lóde yìí. Ìrọ̀rùn, ebi alẹ́ ò ní pẹ́ nìkankan nínú wa. Tá a bá tún ti wí pọ́lọ̀ yẹn, ẹ máa tẹ̀lé APM.
0: Ògo. APM.
4: Ògo.
0: APM.
4: Ògo.
0: APM.
4: Ògo.
3: Alákòókò ẹ̀kọ́ sí.
0: Ṣèyí máa fi lé.
4: Ògo.
0: Èyí máa fi lé.
3: Ògo.
0: Ẹjọ́ o. Ẹjọ́ ẹ má ṣe PDP tí APM ní wa. Ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ máa sọ sí.
4: PDP
0: kò pàtó.
4: PDP
0: ẹjọ́
4: pọ̀.
0: Ẹjọ́
3: tí bá sọ pé tọkọ-tìyàwó ẹ sọ pé àṣeyọrí tọkọ-tìyàwó.
2: Àṣeyọrí.
0: Bàbá ẹja fẹmi síná ẹja fẹmi síná. Tọ́ bá ti ní tọkọ-tìyàwó àṣeyọrí ẹ bá jẹ́ ká jojú wọn. Tọkọ-tìyàwó. Ajọ́mọ̀ ìṣúra ti ń sùúrù mọ́nà. Dẹ́bùsí gómìnà Ṣíbáyọmá Lawal ẹ̀yin la máa ń rí kálólùpọ̀ ẹ̀sìn ìdámá ń pín dára ní ọ̀ṣẹ́jú gómìnà. Ṣíbáyọmá Lawal Lawali ẹ̀ṣẹ́ ẹ̀bá tẹ́bù spíkà.
1: I want to invite the state deputy chair, the Oyo State PDP chairman. The Oyo State PDP chairman.
3: Welcome, Adele.
1: Honorable Dayo Ogunbero. Honorable Dayo Ogunbero.
3: Please come up.
1: PDP chairman.
0: Nasiru Alhaji Suhu Umanu.

wọ́nigbé àwọn ayélujáfẹ́ wọ́ọ̀dì ẹjọ́ yọ̀wọ́ bọ́bá ṣe ń lọ o a lè mọbi náà bọ́ tó fú ibi tó bá ń lọ kò yẹ ọmọ mọ́kì bí ẹjọ́ wa o ká lórúkọ ẹ̀sìn kò mọ̀ bí ká ẹ bá ń lọ là ń lọ torí bí ká bọ́ wọ́.

0: dátọ́rọ́ agba tí ò bá ti dátọ́rọ́ àhùn ló ní ìgbésẹ̀ wa yìí mo gbàládùá yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sí àlàáfíà bàbá ọ̀rọ̀ pdp
1: ọmọ adé àjà àtẹkù kalẹ̀ sheriff adé ọjọ́
2: alhaji tayelolu
1: akéde
2: adébísí kọlẹsì
1: bàbá ọṣẹ.

Adéjọba Mẹ̀kúnù Lọ́yọ̀ọ́, Adíṣe Gómìnà, ọba àjàgà Àrínú Mákindé. Ẹ wo gbogbo ìlú, àwọn èèyàn rántí ìlú, wọ́n gbúwó fúnra wọn ní o, wọ́n gbúwó fúnra wọn ní. Ìlú Mákindé, ẹ wo owó rẹ́ẹ̀dì, ẹ wo tàlẹ́ǹtì, ẹ wo sẹ́yìn, ẹ wo sakí, ẹ wo gbogbo àṣọ, ẹ wo gbogbo oníyàlé.

àmà àjọmọ yẹkùnú òun tó ṣe ẹ má tẹ̀lé wọn àwọn ọ̀dàlẹ̀ ẹ má tẹ̀lé ra wọn ọ̀rọ̀ wọn ò lè yé ra wọn wọ́n máa ma dàrú wọ́n máa ma gbọ́ra wọn jà torí àwa ajọ́ ṣe náà ní àjọ wa àjọ rògbò ewúrẹ́ sẹ́yìn.

àwọn ètò wa yóò fún ọmọ ìtẹ̀síwájú léè kan ní wa lágbèrú 96.7 FM òkè tọ́ka UK. Ẹ ti gbọ́ àdéhùn gómìnà Mákindé pé ó ṣe tán láti díje dúró ààrẹ Nàìjíríà. Ẹ ṣe o tẹ́ ń gbọ́ wa, ẹ máa bá àwọn ètò wa yóò fún lọ. Ètò bí unity rally láàrin PDP àti APM lẹ ti gbọ́ tí gómìnà sì ti sọ àníyẹ láti di ìdìbò ààrẹ. Tèmi Táyọ̀ Òyìnládé àbọ̀rọ̀ lóko mi. Ẹ ṣeun o.

0: ṣetẹ lómìnà.
1: Ẹ̀hẹ́n, ó máa ṣẹlẹ̀ lórí òkè ibùdó Jésù. Àjọ̀dún àwọn akọrin ọmọ Elédùmarè Choir, the Royal Priesthood, lọ́jọ́ Saturday, May 16, 2026. Àwọn akọrin ogun ọmọ Elédùmarè Choir fẹ́ tẹ́pẹ́pẹ́ ìyìn tẹ́pẹ́pẹ́ ọpẹ́ àkọ́kọ́ irú ẹ̀rẹ́ o. Lórí òkè ibùdó Jésù Prayer Mountain for All the Nations. Òpópónà Rùmùmbàdàn, Jàpá Kòríà ni. Ijó Dáfídì, David Dance. Àtàgọ́ mẹ́wàá òwúrọ̀ ọjọ́ Saturday, May 16, títí lọ́jọ́ Sunday, Lady Evangelist Bose Adeiwa, Imolede Dancers, Evangelist Bamise, Mr. Debody, Guest Artist, from Eledumare Music Entertainment, now ni gbayin ni be. Sewun Ejidoku Mr. Dilol MC lojo na. Apostle Dr. Layemi from Eledumare number 1 at Dedugu pa. Lo ma gba gbogbo alalejo. Ti won si ma ti pase agbara majemo yen, pase iyanu ibuku sinu aye onipojigbo. Eto isu idupe. Lo ma kade on gbogbo to ba dojo Sunday May 17. Atago mewa wuro. Ajodun akoni akoko. Lori oke budo Jesu. Wa laye si. 090-4545-5286. Jesu yi kan na ni. Jesus.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Airejina laira bu ki okere blanko bi blanko me wa sele ninu aye
8: tó bá ti yá kan kò gbọdọ̀ gbẹdánwò àti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí.
9: Oyeske.
8: Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa lọ sí àtẹ̀rẹ́jára ní àgbáyé ojú òpó Facebook. Ẹ lọ ṣe àwárí @FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, bẹ́ẹ̀ ni kẹ́ ṣọ́ ẹ comment yín. Ẹ jẹ́ kí o máa gbéra o. Wọ́n yóò dá ẹ jẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè ìpínlẹ̀ Ògùn láwọn ti bẹ̀rẹ̀. Wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fún iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn, ìyẹn Bọ̀dé Ọ̀jájú ni. Òun ló ti pa á láṣẹ wípé ní Wàràǹsẹ́ṣà, ìwádìí alágbára kan ó gbọ́dọ̀ gbìnà yá ni. Wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé akẹ́kọ̀ọ́ ẹ̀yàn ti ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ àmọ̀dájú ti ẹ̀rọ ìgbàlódé tó wà nípínlẹ̀ Ògùn, èyí tó jẹ́ OGTech. Wọ́n ní àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá kan òun náà ni fúnra amúnimáwòrán amúṣe ọwọ́ ẹnìkan. Ó mú wọn bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ ń da akẹ́kọ̀ọ́ ọ̀hún dúró. Wọ́n ní dídá dúró tí ẹ̀ ń da akẹ́kọ̀ọ́ dúró. Wọ́n bí léèrè pé wetin you carry now? Kí ni ń bẹ lára rẹ? Kí ni tó gbé? Ọyẹ ẹ̀yẹ wò àpamọ́wọ́ rẹ̀ kó ṣi. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ńgbà tó ṣí àpamọ́wọ́ ọ̀hún. Ní bá dáa pé ọṣẹ dúdú nínú Adẹ́rù bàgì owó ẹ̀ yìí. Kí ni ọṣẹ dúdú wánú àpamọ́wọ́ ẹwọ́ ẹ̀?
9: Tọ́.
8: Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọmọ náà bá ń ṣàlàyé pé ẹrù òun ni. Ẹrù òun ni kì í eléyìí kì í ṣẹrù òfin. Ẹ fi àpamọ́wọ́ ọ̀hún sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí la pé àbó mi. Ọ̀rọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ ó yí dandé o. Léè tó sì jẹ́ pé òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ni wọ́n bá wọ̀ lọ tààràtàrà ó di wọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ti Ìgbẹ́sà. Nígbà wọn tẹ̀síọwọ́ iwájú wọn ni wọ́n fi ẹ̀sùn kan ọmọ náà bẹ́ẹ̀ wọn làwọn ò ní fi ọlẹ̀ o. Àrí ọ̀ṣẹ̀ dúdú nínú àpamọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí àbó mi ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ní kẹtẹ tíròyìn ọ̀hún tó dé àkàtà àwọn akẹgbẹ́ rẹ̀ o pàápàá kálukú wọn wọ́n bá kóra wọn jọpọ̀ o bẹ́ẹ̀ ni ẹ lọ ó di èrò pitì mu gẹ́gẹ́ bí èrà tí bọ ṣúgà. Nígbà wọn ò débẹ̀ wọ́n ní ẹ dúró o wọ́n ń bèrè pé ẹ dákun akẹ́kọ̀ọ́ tó jí ọkọ̀ gbòógì lára wa ọ wà ní àkàtà yín bí ẹ yọ̀ǹda ẹ̀ kò rúfin o bẹ́ẹ̀ ni kò sì jalè pẹ̀lú wọn ni ẹ̀jẹ̀ mẹ́pẹ́ tó jí ààrẹ fún àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ nígbà tóun náà ṣe àlàyé
0: bẹ́ẹ̀
8: jọ ń torí ọlọ́run ara wa la wá fún ẹ fi òfin mú ẹ jọ̀wọ́ jàre tèmi tọ́pẹ́ ló kọ tòun o bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù náà wọ́n kọ̀ wọ́nì pẹ̀lú òun ọmọ yìí la wá fún ẹ yọ̀ǹda rẹ̀ a ti rí lórí gbogbo fúnra amóhùnmáwòrán o tó sì jẹ́ wípé ọ lọ káàkiri gbogbo ìtàkùn ayélujára ní àgbáyé ni wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ó ní òṣèré tó àbọ̀ ọlọ́pàá èyí tó ń bá sọ̀rọ̀ lọ́ba náà wípé ẹ ní sùúrù ni o ẹ ní sùúrù ni nítorí náà nǹkan ó ti wà nínú garagoro ń bí oníwò lọ́ọ̀kan yìí ẹ̀yin ẹ dúró síta a ní file yín lọ́wọ́ ó ní ẹjẹ́ mọ̀ pé ibi táwọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni òṣèré tó àbọ̀ ọlọ́pàá bá gbé àwọn ọkọ̀ wọn ọba gbé wọlé dé bó ṣe ń gbé wọlé báyìí ó ní ẹjẹ́ mọ̀ pé lẹ́yìn ọbẹ̀ ṣùgbẹ́ gbá ń tiẹ̀ o kí ló dé tẹ́ ẹ pọ̀ báyìí kí lẹ wá kí lẹ fẹ́ kí lẹ ṣe ń bí wọn lẹyìn náà mọrọ akẹkọọ àwọn máa bẹrẹ orin àlùtà ni o wọn bẹrẹ sí ní gbé àwọn orin fún ọ wọn níbi tí wọn ti ń kọrin náà òṣìṣẹ́ ló sábọ̀ ọlọ́pàá tó dé òun
0: wọn
8: bá dá gìrìgìrì bólẹ̀ wọn ni àwọn akẹ́kọ̀ọ́ náà bá dà ń pé ẹ fẹ́ kọ àwọn òní lọ níbí làwọn máa kú sí o àfi kẹ́ ẹ mú ọ̀kan gbòógì ọmọ ọlọ́mọ tẹ mú láì ṣẹ̀ láì jalè òun ló ni àpamọ́wọ́ rẹ ẹ bá àbọ̀ṣẹ dúdú nú àpò rẹ ebo òun ló ni nǹkan rẹ ẹ borí èèyàn ń bẹ o ẹ bẹ́jẹ̀ èèyàn ń bẹ o ọyá ẹ yọ̀ǹda rẹ̀ lé wa lọ́wọ́ ó ní ẹjẹ́ mọ̀ wípé àwọn gbìyànjú o ṣùgbọ́n ṣá àwọn òṣèré sàbọ̀ ọlọ́pàá ń bá dà pé ẹ nílé wọlé ta lẹ fẹ́ rí ẹ lè bá a ní gbólóhùn bó ti ń wù ké o kéré ọmọ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí àbó míì wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣe lálàyé pé ẹ dákun akẹ́gbàjarè síjọba o kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n bá àwọn dá sí ọ̀rọ̀ náà wọ́n ní kọ́dà gan ìmíì tó ṣẹlẹ̀ náà fọ́nrán amúnimáwòrán tó ń fe akẹ́kọ̀ọ́ kan hàn eléyìí tó jẹ́ wípé aṣọ tó ń wọ̀ aṣọ tí mo bu ọrùn báyìí dókè ni wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé ńgbà tí wọ́n ó tún sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀hún náà ó mọ̀ tó di gbankangbin wọ́n ní torí pé ìyá jí ọmọ náà púpọ̀ púpọ̀ ju débi pé gbogbo ara rẹ̀ báyìí ipá bẹ̀rẹ̀ sí ní jáde ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka náà ẹkùn bẹ ti gbẹ̀sà òun náà lèyí náà tó ti wáyé o ìdíre táwọn ọ̀dọ́ ọ̀hún fi akórajọpọ̀ pé àwọn náà ò ní gbà ó ti ń di gbọmọgbọmọ àná kété dìín lọ́fìn òní kété ṣe bẹ́ẹ̀ ó jìn ọ́fìn ọ̀la bákan náà kété tó gbéra tán o ọ̀la ètò ń bá tó lọ jìn sọ́fìn wọ́n ní ẹba ni béèrè lọ́wọ́ wọn ǹjẹ́ kété nìkan ṣo
0: ńbẹ lọ́fìn bí
8: o abúlé ọ̀fìn ni
0: àbí o
8: ẹ̀yin náà lè náwọ́ gan ojúwe kẹtàlá ìwé ìròyìn the guardian.
0: ó dáa tá a bá lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch eléyìí tó jáde fún tòní gbàǹkangbì kan ọmọ fojúbàdé ń bẹ o wọn ní iléeṣẹ ọlọpàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ ondo lánàá tí í ṣe ọjọrùú wẹẹsẹ ní ẹnàwọgá àwọn afurasí ọmọ ẹlẹgbẹ òkùnkùn nínú bíi mẹrìnlélẹ

0: Bẹ́ẹ̀ni Akinyemi pi ẹ̀ka àbọ̀ padà sẹ́kọ̀ọ́ni ti ọmọlúàbí.
1: Thank you.
0: Dánkọ́ gbé ìròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọwọ́ iwájú.
1: Ó ń tẹ̀ o.
0: Ẹ gbọ́ ìròyìn yàjóyàjó lèyí.
1: Ó yàjóyàjó.
0: Ọ̀nì gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwa Ṣèyí Abiodun Makinde.
1: GSM gómìnà.
0: Náà ni bàbá ti kéde ẹ̀yà ìyá
1: olóyún
0: wípé àwọn náà ṣe tọ̀. Àwọn dúró kórè kórè láti máa díje dupò ààrẹ. Ẹyin nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní ọdún ẹgbẹ̀wọ̀ ọdún.
1: Èròngbà tó dá ni.
0: Ó lé méje rẹ̀.
1: Èròngbà tó dá ni.
0: Ẹyin ọdún 2027.
1: Ok.
0: Rẹnu gbólóhùn gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Makinde o. Oní iná ni a kéde rẹ̀ tí a sì ń fi èròngbà wọn hàn. Wípé bẹ́ẹ̀ ni ẹni ìfọ̀tọ́ sí àwọn ọlọ́gun àrámù. Nítorí náà àwọn náà ṣe tọ̀ láti lọ tààràtàrà mọ́ díje. Ẹyọ sípò ààrẹ ni orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòóléméje.
1: Ok.
0: Nínú gbólóhùn gómìnà ni ó ti ṣe lálàyé. Wípé ìkórajọpọ̀ ẹgbẹ́ òṣèlú ẹyin ohun tó jẹ́ abala méjì ọ̀tọ̀ tó sì dúró sí ojú kan. Pẹ̀lú ṣiṣẹ́ pọ̀ fún èròngbà kan ṣo. Láti rẹ̀ dájú pé ọ̀sán òun dùn púpọ̀ púpọ̀ jù.
1: Ok.
0: Fún ti ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòóléméje. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ APM àti ẹgbẹ́ òṣèlú ti PDP. Wọ́n ní àwọn kórajọpọ̀. Láti di ọ̀kan ṣírímú. Ǹjẹ́ ìkórajọpọ̀ méjèèjì yìí kí ni tí ó bí o?
1: Ok.
0: Wọ́n ní kó lè bá a dá. Òun náà ni gbogbo rẹ̀ ló fa ààtò náà.
1: Dàbẹ́.
0: Wọ́n wá níṣẹ́ rí gbogbo ohun tó wá tí gómìnà sọ pátápátá. Láì ní pẹ́ àti láì ní jìnà. Ẹ mọ bá pàdé lórí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa torí pé ó ti dìròyìn báhùn.
1: Ó ti dìròyìn.
0: Àwọn àkòrí ti bọ́ta ó ti wọ̀ gbóró ayé lọ báyìí.
1: Àbó wa ni.
0: Pápá àwọn ò bò ṣíáṣíá ṣíàṣíà. Ẹ̀yin ẹ sá dúró. Kẹ̀ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ẹ já padà sọ́dọ̀ ìyá àdínì kò gbé wa débẹ̀.
1: Ó dáa tó bá níbẹ̀ wájà tún lọ tààràtàrà sí ìpínlẹ̀ Kẹ́lẹ́ ìtamọ̀ sí ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ lọ́jọ́rùú Wednesday ànánù. Òun náà ni àmọ̀ ti ṣe lálàyé bí wọ́n ṣàwárí òkú àwọn èèyàn méjì kan eléyìí tó wà nínú igbó. Igbó ọ̀hún ó ń bẹ ní agbègbè Kẹ́lẹ́ tí wọ́n pè ní Àkótógbò. Eléyìí ti bẹ níjọba àbílẹ̀ ti ìrẹ̀lẹ̀ èyí ti bẹ ní ìpínlẹ̀ Ondo ni o. Nígbà tí wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí ti gbé kalẹ̀. Wọ́n ní ìjẹ́jọ́mọ̀ yìí pé òkú àwọn èèyàn méjì ti ń rí ọ̀hún. Àwọn èèyàn ti ń bẹ ládùúgbò wọ́n ń bu ojú wọn o. Wọ́n ń béèrè pé àwọn èèyàn tá a rí yìí àwọn èèyàn mímọ̀ ni ǹjẹ́ ta ni. Wọ́n ní dáhùn pé ọ̀kan nínú wọn Lóyọ̀mí Bọ̀dé lóko ti jẹ́ ẹnì kejì rẹ̀. Andrew Friday òun náà níjẹ́ o. Wọ́n ní kẹ́sì máa wò ó nínú igbó tí wọ́n ti rí wọn. Ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun náà ni wọ́n ti rí òkú wọn. Nínú àwọn ọ̀rọ̀ lè ti gbé kalẹ̀ wọ́n ní ìjẹ́jọ́mọ̀ yìí pé ìbẹ̀rùbojo ó ti mú àwọn èèyàn ti ń bẹ lágbègbè ọ̀hún báyìí léyìí tí wọ́n sì ń ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò láti dákun dábọ̀ wá dúró wámúwámú kí ọ̀fọ́n kankan kó mọ̀ bá tún máa fìrùnà gbá ìyìnì ní agbègbè náà. Nígbà tí wọ́n mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ láti àkàtà ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jibọ̀ níjẹ́ o. Ó ní ẹ wo ẹ̀yin oníròyìn tẹ́ ń béèrè ìbéèrè lọ́tún àti lọ́sì. Ó ní amọ tó ṣẹlẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ ṣe ń béèrè pé òkú èèyàn méjì ni a rí wọ́n dókọ wọn mọ̀ ṣe ẹ ti gbọ́ nípa rẹ̀. Ó ní ká mọ̀ parọ́ aláwàláyì àwọn mọ̀ o kódà ìṣẹ̀lẹ̀ tẹ́ ń sọ nípa rẹ̀ yìí ó ti dé etí gbé àwọn. Ó níbẹ̀ làwọn sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti dájú pé àwọn ṣe ìwádìí kí wọ́n lè mọ owó gan ni amọ̀ òkú ṣèkà eléyìí tí wọ́n ṣekú pa àwọn ẹni ẹlẹ́ni. Ó ní kò tán síbẹ̀ o ìwádìí ti gbìnà yá kí wọ́n lè mọ kí ni tó ṣokùnfà kú wọn gan àti pé bó ọ̀nà méjèèjì ṣe fi ẹsẹ̀ wọn rìn tí ẹ fi dé inú igbó náà. Ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé gbogbo àwọn èèyàn ti ń bẹ lágbègbè ọ̀hún eléyìí tí kówó àwọn ti ń bóde tí ẹ ti ń fẹ̀hónú hàn tí ẹ ń ṣe ìwọ́de alálàáfíà pé ẹ bá ní bóde o ẹ ṣe ìwádìí o bó o ló ṣe rí báyìí. Ó níṣẹ́ rí àlàáfíà ti ń jọba lágbègbè ọ̀hún báyìí o nítorí pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn ti kó wọn lógún lógún kó wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n láti lọ rèé rí dájú pé wọ́n dúró gògògò kí ọ̀fọ́n kankan kó mọ̀ bá tún fìrùnà gbá ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá. Nígbà tí ó mọ fi ẹnu ọ̀rọ̀ rẹ̀ jóná o ó ṣe lálàyé pé gbogbo àwọn tí ń bẹ lágbègbè ọ̀hún wọ́n máa ń tẹ̀lé òfin o. Lágbègbè tá a sọ nípa rẹ̀ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àrèké eléyìí tó jẹ́ ìkà ẹ̀dá òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tẹyabo agbègbè wọn. Oníṣẹ́ ìwádìí lọ́wọ́lọ́wọ́ báyìí agbègbè tá a pè ní Àkótógbò àti àwọn agbègbè eléyìí tó súnmọ́ ó làwọn ti rí dájú pé àwọn dúró wámúwámú kí ọ̀fọ́n míì kó mọ̀ tún lọ rèé fi ìrùnà gbá. Nbọ̀ wá lọ̀rọ̀ dà báyìí ó ní ebe ẹ mọ̀ wá dáadáa ní iléeṣẹ́ ọlọ́pàá ìwádìí ni ó ṣáájú àbábọ̀ ìwádìí ọ̀hún àwọn ò ní fi dun àwọn èèyàn lọ́gba bó ba ti ń délẹ̀. Ìwé ìròyìn The Punch ló gbé o gbáǹkọ́gbì ló dà lori tabili ti wa.
0: Oda agba nkan gbe yi na ni nkede agba wo pe edakun ejo jare o.
1: Kini nwe o.
0: E ran mi lowo ke o. Won si owo isan o po pupo jo sinu apasun won ke. Enje lo wa ni o won lo to million meje ati egberun lona igba. Eyin owo orilede Nigeria o.
1: 7.2.
0: Nigba ti o te waju nu atotonu re. Won ni eje mo pe eni eleni oniyan loniyan. Obo tabombo si nke gbajare pe edakun tori Olorun. Ohun o gba se toto be o.
1: Okay.
0: Be ohun o ni kankan se yala pelu egbe abi enikeni le to le so ojibambo owo be wole nigba to tesiwaju nu atotonu re o ni eje mo pe o bitibiti owo na o na lo se be to roko go sinu apasun won o lati ile ifowopamo ti access nigba ti o tesiwaju nu atotonu re o ni o nfi akoko ye ke gba jare pe dakun ejo jare owo yadi ntulale pe o ohun omo bowo ohun bo se de apo asun ohun eyin o ba ohun awon eyan bi omo ibinu en to bo ta bombo
1: abe ri
0: tin salaye tin logun be pe mi ki mo lowo yi
1: mi ko mo ni eyan dada ni omo lu abi ni be ni
0: e dakun e ba nkoku o owo e ki isowo mi eyin o ba ohun okan awogede ngbe oda abala ikeji nko won ni ipinle ti ogun o e je mo ipele ise olopa nbe won ni owo sekun ofin o tu afurasi meji e gara ni won alokolo won ki gbe won ni akoko oko ayokele meta e ti o se be ti o foru fa kuro nilu ifo ati sangu ota o won ni won se aware awon oko na ku lakata won afrasi akoko ni Muhammad Usman eni odun meji o de ni adota for the 8th e ri pagba ti nde na to tun wuru waye won ni amo si Mandela ati olukure Abiodun Ogun Ojukan onje ni odun meji din ni ogoji 38-year-old man ejambo oro de duo woni se ri awon mejeji yun en lowo osekun o fi gba mu ni ojo kewa osu karun odun ti a wa nibe woni bo tile je pe awon eyan kan o na ni a lo taratara ti a sin salaye fun ise olopa pe edakun tori olohun won ti gbe oko lo ma lowo a roko wa o won ti gbe oko mo wa lowo o aje esanu aje o woni eyin na mo le ise olopa bi en to mo wo oga gba fun ise olopa awon oluseyi baba seyi oba se lola yi pe oya eyin eyan mi e le won kabakaba oya e ba won e mu won wa si gboro aye ta lo rara ta pa mo tin wuwa bi oya e tu won fo e je ka yori won pe awon won ye oju ase bi niyan won ni sugbon sa iwadi alagbara gbina ya owo ofe tu awon mejeji o won ni boro won ba ti ase be ti wadi pari tan won lo na ro won wa mu wa mu o siwaju ele ejo ni oju owe ikefa niyan ewe iroyin the guardian
1: o da to ba ri be wa ja lo taratara soju ewe kanu iwe iroyin the punch eleyi to jade photo ni o won ni jeje mo pe omo ile wa Nigeria kan eleyi to fi ile okere se bugbe dokita ni mo se goyinbo ni o ndori mo ko yo ko lowo awon omo wole iyabu ekun e ti a feran lorun yajo yajo won feran lorun arimabo lori ro funfun balawu kan e ti ani won pamo esele tan san nipa re ilu ibadan lo ti waye nipinle oyo e wa ja lo sakata awon iwe iroyin punch le to se akosile iroyin na won ni arakunrin awon le to je omo ilede wa Nigeria sugbon sa ile America lo ti fi se ibugbe to ti sise re Afolabi nloko ti an pe o won ni jeje mo pe ori ko yo lowo iku kan e ti ibaran lorun arimabo esele tan san nipa re yi won ni omo waye o yen ni agbegbe kan ile ti won pe ni Powerline area ile ti wa ni ologun eru opopona ile ile si ido yen ni joba abile ido won ni nkan bi ago meji abo san ojo aje Monday o na si ni isere ta wi nipa re yin nlo waye o nigba ti won o tesiwaju won ni jeje mo pe oko ayokele Lexus RX330 SUV ile ti arakunrin na fi jaye fe ilo ilede wa Nigeria awon omo gboro awon eni tinu bi won ti kanajo leti na o ti njo balabala lara re won ni koda awon obinrin meji kan eleyi ti ani Rebecca omo odun mandi ni ogun ati Deborah omo odun mejila e ti ri ninu oko hun won na mejeji ati Afolabi e to je dokita ni mo se goyinbo to fi ile America se bugbe won ti ko won lo o ni sile ise olopa nibi ti iwadi o ti tesowo waju ninu atejade ke eleyi ti won wa fi lede lati akate eni ti sagbon so fun le ise olopa iyen ni ipinle Oyo Olayinka Anyinlade ni je o se lalaye o pe awon ara adugbo o na ni e mo ke si won ile ise olopa ile ti nbe ni ele ele pe tete won ti fe de mi arakunrin kan legbodo awon omo eyan tinu bi won ti mu mole bayo le to je pe ro fufun bala o ti pa mo o na ni po ji eyan gbe won nigba ta won o fi de ba bayi ire ko iye iroyin won ni ti ba alakata won mo omo wole ya bi ekun e tinu bi won ni ti be si ni ilu won ti ilu ko to di pe awon isolopa de be o won ni ogba ta won isolopa de be bayi papapa na ni ejagba lowo won pe dakun be ba ti ri looto po ji eyan gbe se eyan wa se dajo owo lowo ara yin ni asimon so fun yin ni gbogbo igba nikan ni omo luabi bi pe idajo owo oda be ba ri nkan kan to sele e kese awon ise olopa eleyi ti won se iwadi ti won si fi idi okodoro oro mule eni ti se agbonso fun ile ise olopa nipinle oyo o wa se lalaye o pe lowo lowo bayi awon ti dola lakunrin ohun ko lakata awon ti a fe se pupa won fe ran olorun are mo bo o ti wa wa nle ise olopa atohun atawon mo biri meji e ti ri pelu won nibo wa lo de duro o ni iwadi ti gbina ya ki won le mo kini to sele gan ti a fi fe gbe mi lenu eni eleni awon ilede wa Nigeria ti wa nle okere ara awon kan ti e mo rire o ti won ki fi fe yoju so ilede wa Nigeria won mo nso wi pe ko si daju ododo ofin o fe se mule e igba se goje ero waja iru awon sele bayi o na ni mo sokunfa re e je mo ba ti mo wo mo lu abi ka mo mo se idajo owo lowo ara wa ka mo le de wa Nigeria to wa nile okere kokan won o le ma bale nigba ku gba ti ba fe wale gba nkan gbi ni o iwe iroyin punch lo tari e sita
0: ode je ka tun wo wa gba nkan gbe miran tun sele nipinle Rivers wọ́n ní afurasí o a ṣe chòchòchò aburú pẹ̀lú abo láwùjọ ọ̀nà ló ṣe bẹ́ẹ̀ ẹrú kú ẹ̀yà dànù ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró wọ́n ní afurasí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú wúndíábìnrin ẹni ọdún 16 kan ní ìpínlẹ̀ Rivers wọ́n ní kété táwọn ìṣẹ̀lẹ̀ tó àbọ̀ débẹ̀ láti wò pé kí ló ń ṣẹlẹ̀ ń bí ọyọ̀ǹda ẹ̀ ń tẹ́lẹ̀ mú dà ẹbẹ̀ ẹlẹ́gbẹ́ mú lójú nọ́mbẹ̀ ni ọyọ̀ǹda ò ń dà wọ́n ní ẹjẹ́ mọ̀ yí pé bí a ti ń béèrè pò ń da oúnjẹ o ẹni tí wọ́n ti mú lọ tẹ́lẹ̀ pé wọ́ ò ní lọ kò síbi tó rè wọ́n ní ẹjẹ́ mọ̀ yí pé ojú ilẹ̀ dòyí o afurasí ọ̀hún ṣe bẹ́ẹ̀ ọba fẹ̀yìn ẹ̀gbẹ́gbẹ́ amalẹ̀ ọ sá lọ tẹ̀fẹ̀ tẹ̀fẹ̀ ni o nínú gbólóhùn ẹni tó jẹ́ bàbá ọmọ náà nígbà tí ó ṣàlàyé pé afurasí tá a sọ ń parẹ́ yìí o good news ni wọn sì sọ lóko nu ìròyìn ayọ a ìròyìn ayọ lọ ń serú nǹkan
1: báyìí ọlọgbà
0: ó kọ rí òró rárá ó fẹ bó kọ jẹ folóko wọn lẹ tí ń pè ní good news tá à ń sọ ń parẹ yìí hùn afurasí ni ó ní ẹgbọ ìṣẹlẹ gbáǹkan gbì ni o ó ní bó ń ṣe ń lọgun báyìí ó náà ti mú tẹlẹ torí pé níbi ó ti ń ṣe kò yẹ kó ṣe bẹẹ pẹlú ọmọ tòun ibẹ náà náà kan mọ o iṣẹ ọhún jáde lórí ó ní ṣùgbọn ṣá abẹ ìwárílẹ ọmọ ti sá lọ tẹfẹtẹfẹ wọn ní ìṣẹlẹ tí à ń sọ nípa rẹ yìí hùn ọjọ ìkejìlá oṣù karùnún ọdún tá a wà yìí tọjú ọjọ ìṣẹgun ọ náà ní ìṣẹlẹ gbàǹkangbì ọhún ọhún ló wáyé nínú gbọdọ ẹni tó jẹ ọgá fún ẹkùn iléeṣẹ ọlọpàá èyí tó súnmọ ibi tí ìṣẹlẹ ọhún ti ṣẹlẹ wọn ní kété táwọn òṣèlú tààbọ ọlọpàá débẹ ò ní ẹ bá ń fi ọrọ jómi tó ru ọrọ pẹlú òṣèlú tààbọ ọlọpàá tó wà ní agbọn ìṣẹlẹ náà wọn ní ǹjẹ wọn mọ wí ẹ jọ afurasí ọhún dà báwo ló ṣe ń ṣe ńbo ẹ bá bó lẹ ṣe ká mọ ńbo ló dé dúró tá ń wà ń bẹ ta ló rí wọn wọn ní àwọn ọrọ yìí àti ọrọ mìíràn òun náà ni aṣọ bẹẹ ti ń pẹ kẹlù o ńgbà àwọn ìbèrè pé ó yẹ mú jáde sí bíbá yìí ọba ni pé wọn wò lẹ ẹ afurasí dàǹbo lọ wà ibi lọ wà tá a pélé lórí wọn ní ẹjẹ mọ pé ọba lọ o ẹran lọ àkẹ ẹ wọn ní abẹrẹ sí ni wá ọtún wá òsì pé ńbo lọ àwa lọ ńbo lọ wá wà àbólúmẹrọ náà wọn ní ọwọ tí wọn wò sí wọn wòkè wọn wọlé o ẹjẹ mọ pé afurasí náà ó ṣe bẹẹ ó ti sá lọ tẹfẹtẹfẹ ni iléeṣẹ ọlọpàá wa ni pé àwọn ti dẹ páńpẹ àwọn àáfún o ẹ dákun torí ọlọrun pé ẹnikẹni eléyìí tí ó bá gbúrò tàbí wọn kẹ fún ẹ àbí ọlọrun wa ṣe wọn fojú kẹni rẹ ni ẹ tètè máa lọ sí ẹka iléeṣẹ ọlọpàá o eléyìí tó bá súnmọ yín èyí o ní ìpínlẹ̀ ti Rivers ẹ rí pé gbàǹkangbì mí
1: ìtọ́nà ló lágbára
0: àbí sùúrù
1: ó dáa níwọ̀n babẹ́lẹ́ ń já eléyìí tó kù tí ìròyìn gbàǹkangbì ó mọ tẹnubodò fún tọ̀sọ tòní wọn ní lọ́bọlọ́bọ lọ́ọ̀lọ́ ọmọ bẹ́ẹ̀lẹ̀ kódà ó mú ìbẹ̀rù bojú ṣẹyọ yẹn ní ìlú ìkẹlẹ̀ tá a mọ̀ sí ìjẹ̀bújẹsà nípínlẹ̀ ọ̀sùn lánàá tí ìṣọjọ́rùú wẹ̀ẹ́zẹ̀ẹ́ ni wọn ní ìjàjàkú akátá ọmọ bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn akẹ́kọ̀ọ́ ti Interlink College of Health Technology eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀sùn ni wọn ní ọ̀dọ́mọkùnrin kan ele to je pe akeko lo je oluwa se oni oporuko re o won ni jeje mo pe arakunrin ohun na lo bo dagbere faye podigbo se lasiko gba ti okada kan o ngbe lo ninu ilu ijebu jesa nbe le ti oko akero bus kan to si lo ri rolu iyen lori okada won ni faran bi ti awon akeko ti bere si ni se iwode to nti ibinu to lagbara gan o na ni o wa ni akata awon iwe iroyin the punch won tesiwaju na awon le ti egbe kale pe dereba to wo oko hun to si je ki isele jabo oko na ti owo re waye won ni awon akeko duro tan lati mu ki won le se idajo owo sugbon se awon ise olopa won dabo pepe rara eyin o le se idajo buku lato wa ara yin won leyin wa agba na won tun wa gbianju lati so na si oko boss re eleyi to wa enikele to soro lori isele na o se lalaye pe ke si mo wo awon olopa won rawo ra se si won ni pe eni suru eyin akeko yi e ja yanju kini ni to binu bi won ni jeje mo yi pe won o gba o won binu tan won lowo lowo ba tin soro yi ile ise olopa ni pinni osun won ti bere ise iwadi ki won le ri daju pe driver to wa boss oko boss e te ti pe lo ile ise olopa isele to waye hun won se iwadi ki idaju ododo nko ko le ba fi ese mule agbenso fun ise olopa ni pinni osun o ti wa salaye oro pe ewo alaafia ti pada si lu jebujesa nibi ti isele ohun to ti waye
0: o da adupe ni owo eledun adupe lowo eyin lolufe wa ni ataye lujara ati eyin ti eromo wa ni ori radio yin
1: thank you
0: e na ni sanwo yin lase lowo eledun wa e ti fi gbo wa ko ni dun wa nawole o
1: ami o
0: e gba ago mesan ni owuro ola e je ka ma pade ti fun te doro yin la gbe wa ago meji losan la gba nkan gbe ago meta losan oni talking point pelu michael ola tubosun ago meje ni asale igbagidi oselu ni pelu kunle oma ni fowo se oloye oyo men
1: oye po
0: nje titi ola hun tola ni alade laja loruko ti mi yero yin ni awoko se ri omo ton so ton so ton gburaye apere re omo lu abi wan ori yin o wa nbe
1: o de aminat ade ton badmos oruko ti mi eja tun pade fun awoko turun iwa gbogbo bo ba di lola e se o

0: èmi ọmọ yín náà ni o jọlí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ Maggi chicken flavor sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavor kan fún yín
1: ohun ìṣebẹ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Kò sí ayò tó dàbí ọdún ilé yá.
4: Bíẹ̀bí,
3: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashpot 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot iléyà nínú oṣù mẹ́ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti cashier? Mo ti cashier.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil, Power Oil.
7: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
8: Here you go there.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
11: Milo!
12: I'm in love, oh.
13: Hey, what's in your fell? Sonia Tomato Sachet. Oh, Sonia. My friend of Sonia Tomato Sachet gone. Oh, red, oh, do. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adusi. Sonia Tomato Mix in Jackie onje dun.
14: Odi tó lè bára lórí yẹ́.
15: Ó lọ mú agbára kún agbára ni.
14: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
16: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
14: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹ́.
2: kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ etí láago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday àti gbangba làṣáàtà láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta Saturday 11 AM Saturday pẹ̀lú Abiodun Adewole Mr. Double A owó bàbá fọwọ́ àti tá a mọ̀ bí ẹmọ̀wọ́ ẹmọ̀ pé kò lè dọ́ rárá ó máa fọná sójú kẹ̀kẹ́ Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

0: bike.
1: Ti fo resofo.
2: Ma fo resofo.
1: Pelu Hero Hunter bike kit start alloy tun tun ti a sese se. O ti wa bayi lodun awon isowo wa ti o sumo. Regina. Na wo die. Mo alaye si kan si wa lori ero yi 0800 800 080.
3: Kò sí ayò tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà jọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlágelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
8: Flash FM 105.5.

0: Splash FM 105.5. Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
0: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
1: Me and Maggi,
0: so good together.
2: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashpot 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

ìdìbò púpúnà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ levit 100 mtn

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí,
1: kàn sí wa lórí ẹ̀rọ yìí
0: 0800 800 8080.

0: ìṣewẹ tó kààbọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkọ́tún ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí splash 105.5 ilé funfun fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn lagún àsí lẹ́ni
1: nàìjíríà ṣe tún jí ẹ
0: ọ̀rọ̀ òṣèlú wa yóò tún dá lórí ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí torí ibi náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kí tẹ́lẹ̀ ìkanná lẹ́yìn àgbà sọ lálẹ́ òní mo ní ẹ̀kan ọmọ ìlú ìbàdàn authentic ọmọ ìlú ìbàdàn tí ò ní àbúlùmọ́là nú tí n bá ń parọ́ ẹ máa já mi o ṣùgbọ́n lálẹ́ yìí Bọláyọ̀ àti ìdùnnú láti sọ fún yín wípé honourable doctor Usman Ọlọ́ládé Bákàrí ìgbéga Ọ̀yọ́ ń bẹnu ilé agbára pẹ̀lú mi lálẹ́
1: yìí
0: àfojúsùn ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ṣe ń bẹ lọ́kàn wọn á mọ̀ lálẹ́ yìí ibi tí wọ́n ti ń bá bọ̀ tó jòkìrì ń pagún wọn bọ̀ láti ìgbà náà títí tó fi ń dà kókó yìí torí tí a bá ń sọ̀rọ̀ nípa ìtukọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ ọ̀yọ́ àtàrí àjànàkú
1: ni
0: kì í ṣe ẹrù ẹni tí ò bá ní ìmọ̀ nípa ẹ̀ ìrírí sì náà ń pè ní àgbà ní tó bá fi mú òyìn àti a bá fi mọ̀ nípa tá ń pè ní ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayélujára ọ̀rọ̀ tó gbá ń tó ní ṣe pẹ̀lú cyber security kódà tó tún mọ̀ nípa IT dáadáa pé kò kàwé ò sínú ọ̀rọ̀ rẹ̀ kò mọ̀ tó yàtọ̀ sí kò sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ ìyẹn náà ni ó fi máa mú mi kí àlejò mi káàbọ̀ lálẹ́ òní honourable doctor Usman Ọlọ́ládé Bákàrí ẹ̀ka alẹ́ sà.
2: ẹ̀ka alẹ́ atọ́kùn.
0: ẹ káàbọ̀ sí ìkànnì ọmọlúàbí.
2: ẹ ṣe mo dúpẹ́ o.
0: Odún ni yẹ iṣẹ́ àìmọ̀ fólóko pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ nínú àwọn ọ̀dọ́ tí ó ń jáde lọ́wọ́ yìí láti rí wípé the youth o'clock is now àti wípé kìí ṣe láti má ti fi tàgbọn àgbà ṣe àmọ́ ìgbéga àti ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ló ń bẹ lọ́kàn yín kí ni tó ta yín dì kan tẹ́ ẹ fi wò ó pé yes òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò yìí ẹ̀yin náà fẹ́ tara bọ̀ ẹ tún wá gbé ẹni ipò gómìnà bó ló ṣe jẹ́ ẹ làáhàn wá torí bí ò bá yé mi ó máa yé yín àwọn tí ó sì jẹ́ èèyàn yín nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n fẹ́ mọ̀ gan ní pàtó.
2: ẹ ṣeun atọ́kùn ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí.
0: ẹ ṣeun.
2: mo kí gbogbo ìlú ìbàdàn.
0: ìlú ìbàdàn ń jẹ́ o.
2: mo kí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹ̀ka alẹ́ wẹ̀dẹ̀ ọdún bí.
0: àdúpẹ́.
2: lu aláàánú yóò wà pẹ̀lú wa o.
0: àmì.
2: ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní dàrú o.
0: àmì àṣẹ ìdùmàrè.
2: ẹ̀dẹ́ nìkan kan wa ò ní bàjẹ́ o.
0: àmì.
2: ìbéèrè tẹ béèrè ìbéèrè tó dáa ni pé mo ní àfojúsùn láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó mẹ́ni pé mo lálà mo ti lálà rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ kìí ṣe tí wọ́n ń sọ sí mi létí torí pé tó wáyé pé tí wọ́n ń sọ sí ìyẹn létí ni pẹ̀lú gbogbo tó wà ńlẹ̀ yìí olùwàrẹ̀ ó ti sá wọlé.
0: ẹ ti padà.
2: àmọ́yé àwọn èèyàn ti padà lójú ọ̀nà.
0: àmọ́yé àwọn èèyàn ti padà.
2: lójú ọ̀nà bẹ́ẹ̀ ni.
0: tẹ́jọ ní àfojúsùn kan náà.
2: àwọn kan ti padà àwọn kan ti kú oríṣiríṣi oríṣiríṣi so ìtumọ̀ ẹ ni pé àfojúsùn yẹn àtinúwá ni.
0: ok
2: tó jẹ́ pé n tó rinlẹ̀ lọ́kàn ni. and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè lẹ́ẹ̀kan pé kí ló dé tó jẹ́ pé gómìnà ni mo mú. mo sọ níbì kan lónìí màá tuntun sọ pé yorùbá pé tó bá máa lówó bèrè lọ́wọ́ orí ẹ. tó bá máa kọ́lé bèrè lọ́wọ́ orí rẹ tó bá máa lọ́la bèrè lọ́wọ́ orí rẹ túmọ̀ ẹ ni pé a kì í gbégbèsẹ̀ láì ṣèwádìí a kì í gbégbèsẹ̀ láì tọ ọlọ́run lọ torí pé téèyàn bá fẹ́ gbérùgbèsẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ipò gómìnà jíjẹ kì í ṣe ẹran pọ̀n mọ́.
0: kì í ṣe ẹran pọ̀n mọ́ o.
2: bẹ́ẹ̀ni àtàrí àjànàkú ni àmọ́ gbogbo nǹkan láyé gẹ́gẹ́ mo sọ ó dúró lọ́wọ́ orí nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀rọ̀ gómìnà yìí so many years ago látọdún tó ti pẹ́ sẹ́yìn ni.
0: Ẹ̀yin náà ti ní àfojúsùn ẹ̀ látọjọ́ tó ti pẹ́. Bẹ́ẹ̀ni
2: látọjọ́ tí mo wà ní secondary school mo ti ní àfojúsùn pé ó mi láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe pé láti mú láti jẹ́ pé láti dá sí ìjọba àwọn ará wa tá à ń ṣe yìí nítorí pé téèyàn bá ti ń dá tó yẹ kéèyàn mọ rẹ̀. Torí mo mọ ara mi olóyìnbó ni know thyself know you kéèyàn mọ ara rẹ̀ pé èmi ni kí mo jọ ń ṣàlàyé lọ fún yín ni pé mo ti ṣe analysis.
0: Ok
2: yẹn mo ti wo ok láti alága kánsù ọ̀nàrẹ́bù láti house of assembly house of rep senate mo ti analyze mo ti wo àwọn olólákìlì kò jáde níbo ni wọn ti jáde wá níbo ni mo ti jáde wá.
0: So ẹ ti ṣe permutation yẹn
2: mo ti ṣe permutation calculate pé what is feasible I think is possible and whatever you think n tí ẹ bá ti lálara n tí ẹ bá ti dream it you can definitely achieve it èyàn tí ẹ bá ti nígbìyànjú àwọn mo sì tún bẹ ọlọ́run sí.
0: Ok lọ́wọ́ yìí pẹ̀lú ìgbìyànjú ó túmọ̀ sí wípé àlàyín torí gómìnà àná kọ́lọ́hun kó fọ̀run kẹwọn Abiola Ajimobi àwọn náà ti sọ lọ́pọ̀ gbàrí wípé àwọn ò tiẹ̀ tí ìlàlápá àwọn ò di gómìnà báwọn bá ti ń bọ̀ lùbàdàn n tí máa ń sọ sọ́kàn àwọn ni pé transformation àlàyẹn ó ti wà lọ́kàn wọn látọjọ́ tó ti pẹ́ ó túmọ̀ sí wípé ẹ̀yin náà ti ní àlá rẹ̀
2: ó ṣe rí nìyẹn
0: wípé bí àkókò báyìí bá tó ẹ̀fẹ́ jáde
2: bẹ́ẹ̀ni
0: láti mú àyípadà
2: àyípadà rere
0: rere báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́
2: báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́
0: ìyẹn ló bí gbega Ọ̀yọ́ àbí
2: ìyẹn ló bí gbega Ọ̀yọ́ pé ìgbega gbogbo wa ni ìgbega Ọ̀yọ́ ìgbega Ìbàdàn ìgbega Ògbómọ̀ṣọ́ Ajílété ìgbega Ọ̀yọ́ Aláàfin ìgbega Ìbàràpá ìgbega Òkè Ògùn kì í ṣe pé kí development ń fi síbì kan gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ kárí ilé kò kárí oko.
0: Ṣùgbọ́n tá a bá wá wo n tí ń bẹ ńlẹ̀ yìí àwọn nǹkan kan ti farahàn jáde láàrin bíi ọjọ́ bíi mélòó kan ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí lákọ̀ọ́kọ́ fúnra yín mo fẹ́ fẹnu ara yín gbọ́ ni o sẹ́yìn náà ti da owó lẹ̀ gba fọ́ọ̀mù.
2: Mo ti gba fọ́ọ̀mù.
0: Lóòótọ́
2: tí n bá gba fọ́ọ̀mù yìí ni the aspirant.
0: Mo ti gba fọ́ọ̀mù. Mo tún fẹ́ jẹ́rìí ẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ni mo ti gba fọ́ọ̀mù 50 million la gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ni.
0: Àdúró owó wọn dálẹ̀.
2: Bẹ́ẹ̀ni mo ti gba fọ́ọ̀mù mo ti fill fọ́ọ̀mù mo ti ṣe screening.
0: Kì í sì ṣe pé àwọn èèyàn dá owó òun lọ́tùn lọ́sì.
2: N ò da owó yẹn fún mi. Mo ra fọ́ọ̀mù yẹn fúnra mi pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àtàwọn
0: ìṣọ̀gbẹ̀
2: mi àwọn tí wọ́n ń tẹ̀lé mi.
0: 50 million naira.
2: Ọlọ́run ni.
0: Ọlọ́run ni.
2: Ọlọ́run ni kì í ṣèyàn.
0: Ṣùgbọ́n lọ́wọ́ yìí bó ló ti wá fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ń jáde lọ́ọ̀kan láti pàṣẹ ṣé lóòótọ́ ni pé consensus candidate ti wà ni tó bá wà bó làlá yín ṣe fẹ́ wá sí ìmúṣẹ.
2: Kò tí ì sí consensus candidate
0: kankan. Kò sí.
2: Ó sì lálàyé.
0: Ẹ ṣàlàyé fún mi.
2: Ẹ ṣe ṣe rí gbogbo ohun tó ń jáde yẹn kùdìẹ̀kudiẹ ni torí pé nínú ẹ̀kọ́ ọkàn àpẹta bá rí nǹkan tí ó kùdìẹ̀ káàtó ni pé ká fọwọ́ kọ́ tá a bá lè fọwọ́ kọ́ ká fọkàn kọ́ ká fọ̀rọ̀ ẹnu ká fi kọ́ tá a padà bá wà á gbé ká fọ̀rọ̀ ẹnu kọ́ ká kọ́ nínú ẹ̀mí wa. Ẹ mọ̀ pé yóò mọ̀ pé ibi tí mo lọ ni pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kùdìẹ̀kudiẹ ni pàápàá jùlọ àwọn tí ó ń fún ẹ̀lẹ̀ àwọn nǹkan yẹn àwọn ẹ̀ta oró ni.
0: Ẹ̀ta oró ni.
2: Ẹ̀ta oró ni wọ́n tí wọ́n fẹ́ ba ẹgbẹ́ jẹ́ and eléyìí jẹ́ nǹkan tó jẹ́ pé a gbúdọ̀ sá fún torí pé tẹ bá wò ẹgbẹ́ APC in the last 8 years gbogbo àwọn ọmọ ẹgbẹ́ inú wọn ò dùn.
0: Inú ọmọ ẹgbẹ́ ò dùn.
2: Inú ọmọ ẹgbẹ́ ò dùn ọmọ ẹgbẹ́ ò ra àǹfààní.
0: In the last 8 years.
2: Ọmọ ẹgbẹ́ ò ra àǹfààní kí lá àǹfààní pa ǹṣẹ́ gbẹ́ ẹgbẹ́ ò sí ìjọba kò sá àǹfààní ẹ̀dàn pé pápá òṣèlú tí wọ́n ti di pé ẹgbẹ́ kan ló wà lóde kò sẹ́gbẹ́ kejì lóde yóò di pé ọmọ ẹgbẹ́ tiwa ni a mójútó ẹgbẹ́ ti yẹn lọ jókòó ná. So eléyìí ta tún wá ń bá bọ̀ yìí tẹ́gbẹ́ wa ò bá ṣọ́ra ó léwu.
0: Tí ẹ bá yanjú ẹ lábẹ́nu.
2: Tá a bá fi eégún òtò lò ká fi tó léwu pàápàá jùlọ torí pé ọ̀rọ̀ owó ó ti exchange your hands but ibi tí mo ń lọ́kọ́ yẹn ni pé tẹ bá wòlíì lè nísìn àwọn ọmọ ẹgbẹ́ kan wọn lọ sílé ẹgbẹ́ wa.
0: Fọ́nrán ẹ̀ jáde.
2: Ó jáde.
0: wi pe won se fe onu an jade
2: won fe onu an so o so pe
0: se lagbon todo ti yin na inu yin odun pelu ntin sele
2: inu wa odun ba lo sele tori pe nkan lo bo se ye ko lo tin ba so pe emi lowo lo tin mo gba form 50 million for example awon omo egbe nko pe tan ba mo I can continue my business I'll move on but awon omo egbe nko bawo na ka se ke ti won je kaakiri origun ipinle oyo across the 33 local government so ide ni pe awon omo egbe mo fe ro wa ka se kini ka mo faja ka se suru
0: ka mo faja
2: ka mo faja ka se suru ka awon agbe egbe o mo je o ja
0: pelu bi inu ti n gan o tun ti se dun yi eyin na tun se n gba awon omo egbe moran wi pe ka mo to faja
2: ka mo faja amo ka awon babe egbe ki won mo je o ja
0: aha
2: eh boye
0: oro yin o nwo mi lakin emi arabo
2: in ton sele yi look at that issue of consensus
0: okay.
2: La koko won ti koko sa koko
0: yeah.
2: Only president ni kanawo aspirant
0: kosuki
2: to ba je pe looto ni looto ki lo tun fatele keji
0: kani president ba so be
2: looto ki lo tun fatele keji that means in kankan something is missing in kankan da alafo kan wa laarin yen but in ti mo kan fe ro gbogbo egbe ni pe kan mo je egbe yi o tu tori pe egbe APC mo ti sorry egbe oni lo si waju ni
0: ninu oro yin
2: tin sele yi o ba de lokan je pupo
0: ninu oro yin tin ba gbo yin ye dada mo si mo wi pe awon lopolo oni lakai lo n gbo wa nle lale yi eyin na fi fe han lati jade dipo gomina ni pinle oyo labe egbe oselu APC
2: be ni
0: sibe na lori awon igbese kan to n sele nu egbe inu yin odun
2: be ni
0: awon kana si wa tawon na o faramo igbese wi pe ka fa omo yele ni lori ninu egbe abi
2: imposition yato si consensus
0: imposition yato si consensus
2: yes o yato
0: sugbon pelu e tun so pe ero awon omo egbe
2: ah ko gbudo ja e mo ti o fi gbudo ja
0: eh
2: ti o ba ti sile lori nbo la fe sasi ta ba ti wole ile o gbudo wo ti le ba ti wo ko si nkan kan mo
0: o tun mo si pe lara inti a le pe ni qualities of a leader of a good leader le ni to ba ni suru
2: be ni suru yen tori won yo ba kan pe suru o sokuta jina
0: e je kin deka pelu oja e ku kale
3: odun merin pere ni aba
4: ki lo sun oko iresi jollof lo si pele ipadun to ga se ti won ba se pelu koro na fun adu to ka mama yen ni tabi te ba je pelu ojulowo saladi nigeria eso cabbage carrots lettuce atewa onikidiri die
5: oni lati je mejeji se jollof rice re pelu adun koro na ki o wa je pelu opo efo oya je ki opo onje re gbe pele loni jeun to da.
6: As a mom preparing for a big family party, what's the right soup that goes well with golden penny semovita? A. Eforiro. B. Mi and Taoshe. C. Oha. D. All of the above.
7: All of the above.
6: Final answer?
7: Final answer.
6: Correct.
8: Golden Penny Semovita is my soup's first choice. Made with premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.

0: kí n káàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí splash 105.5 ilé funfun fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn láwà. Honorable Dr. Usman Ọlọ́ládé Bákàrì ìgbéga Ọ̀yọ́ náà ni àlejò mi lálẹ́ yìí. Ọ̀rọ̀ tó sì kan ìpínlẹ̀ Ọ̀yọ́ gbàngbàngbàn torí ìlú tí ó bá dára tí ó bá tẹ̀síwájú ó gbọ́dọ̀ ní olórí rere ó gbọ́dọ̀ ní olórí tó ní àfojúsùn rere fún ọjọ́ ọ̀la. Ìmọ̀tara ẹni nìkan gbọ́dọ̀ kúrò nínú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀. Dr. Ọlọ́ládé Usman, ǹjẹ́ ní bàbá àṣàlẹ̀ nínú ẹgbẹ́?
1: Nínú òṣèlú. Bàbá àṣàlẹ̀. Kí ni ìtumọ̀ bàbá àṣàlẹ̀?
0: Godfather.
1: Ok. Ọ̀rọ̀ Godfather, ọ̀nà gọ̀ọ́gẹ́ àlàyé tí màá fún yín lè mú sọfẹ́ nìkan lónìí. Ní interview kan tí mo wà. Pípé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ jábọ́ látojú ọ̀run.
0: Mi jábọ́ o.
1: Bẹ́ẹ̀ni, bàbá kan ló bí yín.
0: Bàbá kan lọ́sẹ̀ mi.
1: Ìyá kan ló bí yín náà. Nígbà tí wọ́n wá bí yín sáyé. Wọ́n ní tẹ̀tẹ́ o, rínrìn láàrin o, tẹ̀tẹ́ o, rínrìn láàrin o, fọ́ọ̀yù kẹ́ẹ̀tọ́ wá dìde. Ìbálẹ̀ sọ pé jọ́ta bá ga báyìí.
0: Kọ́là kọrùn.
1: Ẹyin kan ò lè dìde ní jọ̀kan kó ní pé èmi náà nírọ. Someone would either support you or guide you or yóò ṣàtọ́nú èèyàn àbí yóò tọ́ èèyàn sọ́nà yóò jẹ́ èèyàn rí bí èèyàn ṣe rin ọ̀nà yẹn. So one way or the other, someone must be your guide into anything tí ẹ̀ bá fẹ́ ṣe.
0: Ọ̀rà tí n bá wá wò báyìí torí ìdí tí mo fi béèrè bẹ́ẹ̀ ni wípé kò sí bí èèyàn ó bá gbé ìgbésẹ̀ ẹ ti sọ níbẹ̀rẹ̀ wípé orílẹ̀ àkọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ torí bá tọ́ni sọ́nà ó láwọn tá a fara ti wípé àtọ̀ bàbá mi o mo fẹ́ gbé ìgbésẹ̀ báyìí o ààyè báyìí mo ń lọ ẹ̀dákun o. Àyíbá ọmọ àìrìn kórí ó mọ mí. Bọ́ ọmọdé bá gun intí ọmọdé bá rí lórí igi ìrókò kọ́dà bá gbà jókòó ojú rẹ̀ ó tojù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyẹn tí mo fi béèrè àlàyé yín sì yé mi yékéyéké lápá bẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ bí yín ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tí olóṣèlú bá fẹ́ jáde ọ̀pọ̀lọpọ̀ gbà lájẹ́ wípé àsìkò mò ń béèrè nǹkan lágbọ̀ wípé wọ́n sáré ṣe nǹkan báyìí ẹ rí wípé nǹkan báyìí lápá àbí báyìí mo ti ṣe bóyá sólà ń bì kan o ẹ ń gẹ́gẹ́ bí ẹnìkan láì ṣòṣèlú láì tí ì dé wípé ẹ fẹ́ dupò ṣé ìgbà náà lẹ ti ṣe àgbékalẹ̀ àfojúsùn àárọ̀ àwọn èèyàn lágbára ni àbóṣèlú dé lẹ́wọ̀ wípé jẹ́ ń gbé ọ̀nà báyìí jáde sí àkàtà àwọn èèyàn mi ní grassroots àbí ṣé bẹ́ẹ̀ náà làwọn èèyàn yín ní grassroots ná tẹ́wọ́ gbà yín tó.
1: Bẹ́ẹ̀ ni ẹ ṣe atọ́kùn àwọn èèyàn mi ní grassroots wọ́n tẹ́wọ́ gbà mí gan. Màá bẹ̀rẹ̀ láti ibi tẹ́tí dúró lẹ́ẹ̀kan nípa pé ọ̀rọ̀ iṣu babangbẹ́jọ́ òṣè babangbẹ́jọ́. Àkọ́kọ́ ni pé òṣèlú wọ́n máa sọ pé politics is local.
0: Bẹ́ẹ̀ni.
1: Word ló lẹ́ ti bẹ̀rẹ̀. Nínú word aláwọn leader àní elder alálága àní gbogbo ẹ̀ káàkiri bẹ́yẹn. So word mi ni mo kọ́kọ́ lọ kọ́kọ́ ráwọn àgbààgbà. Tí mo bá wọn sọ̀rọ̀ pé èmi ọmọ yín wọn náà ló tó ṣe pàápàá jùlọ torí àwọn àtìmọ́ṣe bọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. So láti bẹ̀ yẹn lọ mo yọjú sí general world meeting and from that since that moment tí mo ti ṣàlàyé fún wọn tí mo ti make intention mi known yes ni wọ́n ti gbà mí tọwọ́ tẹsẹ̀ and before kó tó di pé mo jẹ́ kí intention mi ó jáde sí wọn.
0: Sí ìta fáwọn èèyàn.
1: Láti ń ṣe oríṣiríṣi ìnáwó sí ìrónilágbára.
0: Kó tiẹ̀ tó dìgbà yẹn rárá.
1: Kó tó dìgbà yẹn rárá torí pé kò ń ṣe kò dìgbà tíyàn bá tó dórí ipò àbí gbà tíyàn bá tó fẹ́ dupò àbí mo fẹ́ náwó mú nǹkan kéèyàn ò tó máa náwó rẹ sáwọn èèyàn. Nínú ẹ̀kọ́ tèmi kọ́ tó dẹ̀ yé mi dáadáa pé oúnjẹ tó bá nǹkan tó bá tó èèyàn kan ó tó èèyàn méjì.
0: Oúnjẹ tó bá tó èèyàn kan
1: tífẹ́
0: bá wà.
1: Tífẹ́ bá wà ó tó èèyàn méjì. Ẹni tó tó èèyàn bíi tó èèyàn mẹ́ta. Ní ti máa ń jẹ́ kí ìbùkún Ọlọ́run àbí tá n tá pé àlùbáríkà kó wọ gbogbo ohun téèyàn ń ṣe nìyẹn.
0: ninu awon nkan te se se mo le gbo nkan boya bi eyo kan abi meji fa pere
1: se ri yoruba ni pe ti ebi to ba ku ninu ise
0: ise ti pari tan yanyan ni
1: ise buse
0: o buse die na ni sugba ti se tan yanyan ni
1: so lore kore la mo a create tan pe ni food bank tan fi nawo
0: si akata won
1: yan akata won ya ke se pe gbodun bo nikan ko ati gba todun wa o ati gba todun o si at empowerment ti pe okay e send yi bayi si lagbaya eyan bayi e send yi bayi si lati ma won lowo lati le yala boya oko wo won ni o abi won fe gbo bukata kan abi keji
0: ninu awon nkan yi ke se wi pe ya inte boya won oloko wo te se nkan fun yi won da nkan kan pada si akata
1: ara o ara o
0: e se tin follow
1: to pe mo ni gbagbo pe ogun ti en ba se a se follow ni anu mo na wa se fa won yen gbogbo owo tin ba na loju ona yi ti mi o regret
0: e ka ba mo
1: mi ka ba mo tori pe mo ti so gbogbo n ti mo n se papo mo ti so papo mo odo olohun tori pe bo ti wo ka pe laye to se a pe lorun ju be lo and le mi fun wo pe gbogbo awon kan ta n se ninu oselu pe a daru ni a se gba asawo to polopon n pe a need the violence
0: need the violence
1: need violence tori ise to selu fe se fun wa ni pe it's serious business bawo ni
0: ke lo de talk in flexible to buy oloselu ma ni
1: se mo gbo se pe pe mi o wa ba mo se so eni to fem ni mi ti mi n gba keyin mo yan yan je mi raye re bo amo eni to pa

láyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fífa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade wa n sọ di mímọ̀ pé Akinyẹlé lọ́kàn láti fa olùdíje kalẹ̀ báyìí. Ìdí ni pé Lagelu ló wà nbẹ̀ lásìkò yìí. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó sojú ẹkùn ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa lọ́kàn APC Progress.

0: me? Yeah, it's your boy Hess. I'm the H to the E to the double S. Don't touch that dial.
1: Where else?
2: Where else?
1: It's Splash 105.5.
3: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fífa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdul Hamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdul Hamidu Salawu

0: tí ń kóhun ò gbọ́wájú yín dénú ayé.
1: Àlàyé ni ó ṣe wò.
0: Ẹ̀yin lọ bá ìgbẹ̀ yín. Tí nǹkan kan ò ní gbẹ̀ yín lókè èèpẹ̀.
1: Bájá ó dúró.
0: Àrínú ròde.
1: Kẹ́kùn ó dúró.
0: Olùmọ̀ràn ọkàn.
1: Ǹjẹ́ yóò ṣe ṣe
0: ẹ̀yà. Àrí ìró àlá.
1: Lára wa.
0: Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alágbára.
1: Mo fẹ́ fọ́tọ̀rì tí.
0: Àwíṣẹ́ tayé àfọ̀ṣẹ́ tọrún.
1: Bájá ó.
0: Kábíyèsí Elédùmarè ọba ṣe kan mákò.
1: Ó dúró. Ǹjẹ́ yóò ṣe ṣe ẹ̀yà lára wa.
0: Ǹjẹ́ lórúkọ adániwáyé mo fi ń ké yín lọ́wọ́ àṣálẹ̀ yìí. Pàápàá jùlọ ọmọ Nàìjíríà tó ń bẹ lórílẹ̀-èdè yìí. Ẹ kú déédé àkókò yìí. Gbogbo ọmọ kóòtù òjíire tó ń bẹ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé.
1: Ẹkùn tó tó aláṣẹ.
0: Èèyàn kọ́ Ọlọ́run ló ní kọ̀rọ̀ orí bẹ́ẹ̀.
1: Torí
0: pé adániwáyé nìkan ni ọ̀mọ̀ràn yìí tó moyún inú ògbín tòun ti kara òun. Kódà lọ́jọ́ tí ìgbín ó sọ̀kalẹ̀ Elédùà nìkan ló le sọ. Kábíyèsí Elédùmarè ọba Lámọ̀tán. Lórúkọ rẹ̀ mo fi ń kì í dédé àkókò gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Pàápàá jùlọ gbọ́ ààyè tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé. Àtàwọn tó láǹfààní àti máa gbójú ayọ̀ wò wá. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. Mo kì yín mo kì yín. Ẹ káàbọ̀ sí kànnì ti ọmọlúàbí. Splash iná ń pe bí. Ìkànnì 45 tó lé kéékèèké 5. Splash 105.5 FM. The Integrity Station. Promoting the right values. Mo kì yín káàbọ̀. Àṣìṣe Ọláwálé Mutiu. Olórí Tìjani Fatima. Àyè gbà mí Ayọ̀délé èèyàn mi. Sọ̀rọ̀sọ̀rọ̀ tó gá yàtà. Hajì Ridwan Láyé Oyelákin. Ẹ káàbọ̀ sórí ètò fún tàṣálẹ̀ yìí. Gbogbo yín mo kì yín. Àwọn tí mò ń dárúkọ ti láǹfààní àti darapọ̀ mọ́ wa. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. Splash 105.5 Ìbàdàn. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ̀dẹ̀ ti ń láǹfààní àti wùwá nìyẹn. Ni ò bá lẹ́jọ́ nú. Láǹfà kan náà. Àǹfààní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kún tún wà. Láti wò wá lórí ìkànnì ti TikTok. Àwọn èèyàn dẹ̀ ti ń wọlé. Mr. Talent. Tìjáde Lukman. Gbogbo bó ṣe ń lọ nílé agbára. Lẹ́ láǹfààní àti máa wò wá. Olúwa ló ní kọ̀rọ̀ orí bẹ́ẹ̀. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tó jẹ́ ikọ̀ tá àjọ máa ń wá sórí ètò yìí. Pàápàá jùlọ àwọn olóòtú mi mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ̀rẹ̀ lórí Túndé Ọmọláwo. Ṣé wọn máa kí ọlá? Àtikúnlé ọmọ anífowó ṣe. Àrò mẹ́ta tí kìí dọbẹ̀ ẹnu. Ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a fi tilẹ̀ rèé. Ìṣẹ̀dá òní jẹ́ ẹgbèrè ìtìjú lórí ètò yìí. Àtẹnìkọ̀ọ̀kan àwa náà. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn ikọ̀ mi tá àjọ wá. Pàápàá jùlọ àwọn tí ń wá sórí afẹ́fẹ́. Àtàwọn tó ṣe pé àjọ ń ṣe iṣẹ́ ìbọ́sọ̀tún bọ́sọ̀sìn. Iṣẹ́ ìwádìí tó jilẹ̀ kó lè bá a lórí rin. Kó lè bá a nítumọ̀. Àmínà Adánlá Fèjì sọ̀rọ̀. Wọ́n ti gba àwọn tó kùn látòkè délẹ̀. Lórúkọ wọn ni màá ṣe máa gba gbogbo àwọn tó jẹ́ ikọ̀ mi láǹfààní láti máa kí ẹ̀yìn ìyẹn wa. Lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì. Ẹ rí pa ti padà sínú ilé agbára. Yàtọ̀ sí bó ṣe rí lọ́sẹ̀ tó kọjá. Ó tún ti dá a sí. Alim Tohim. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí Ọmọkúrè. Yakubu Kozim. Àṣìṣe Ọláwálé Mutiu. Báwọn yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn. Fẹ̀mí Fọ́lì láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àlẹ́fìrìn àjò ẹ̀dá ṣe nǹkan ayọ̀ nínú ayé. Ayé ò ní fọwọ́ bògo ti yín mọ́lẹ̀. Àtẹnìkọ̀ọ̀kan àwa náà. Kí n tó máa tẹ̀síwájú ẹjẹ́ bẹ̀rẹ̀ sí yọ̀ǹda fáwọn ẹ̀mí kan bẹ̀rẹ̀ sí kí àwọn aráalé lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì ní ṣísẹ̀ntẹ̀lé. Ọyá ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn aráalé.
2: Ajá tó máa fi àsìkò ìkíwá pa kò dédé òwe ní gbogbo tó wọ́jà ìkànnì tó máa ń fẹ́ dé ìyẹn ìkànnì Splash 105.5 FM ní ilé funfun Babaláwo nífẹ̀ẹ́lẹ̀ Ìbàdàn. Ẹkú àmójúbà ètò yẹn tó wà ìrìn àjò ẹ̀dá a tún ti dé nìyẹn. Mo tádọ̀ lórúkọ tèmi ń jẹ́ Bashir Olùkọ́ Abami Tẹ̀mà sí Àlùmádání. Mo ní àbùkù onídìí ìhókó tó lè kànyàn bẹ́ẹ̀ ni onídìí ẹyin kó tó lè jẹyàn. Àtẹ̀yìn àtàwá à ní kábùkù àbùkù ní kànwá à ní jìyà ìyà ò ní jẹ wá. Ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ ti sí wa.
3: Ẹ kú àjọ́rẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ṣé ara ṣí ara ni àbáyín? Èmi ṣàlàyé fún kòǹgárẹ́ kan wípé àwo méjì fún èyòkò àjàṣemólè fún babó. Kò sí bí a ṣe rè débẹ̀ tí èèyàn kò ní mọ̀ pé àwa ni ọmọ ọlọ́fà mẹ́fà. A máa bí èédú jórúkọ Ben.
0: Oh, abi kini.
3: Edu no ni.
0: Devin je oruko.
3: E Shali.
0: Yen ni ajase.
3: Kokon non.
0: E yen ajase ti yin.
3: Ben.
0: E tesi waju.
3: Kokon non ajase kon non le mi pelu yen o ti wa.
0: Ara la bi kan ko la di.
3: Omo ko ga kon non wa.
0: Mi o sajase
3: o do ti. E ni po ke mi ni po ko se. E kokon non ni mo se lo ni yen.
0: Ajase kan la ti jo wa.
3: Oro.
0: Lo je ki ede ni wa na papo.
3: Ko papo oruko mi ran di. Eyin lo papo mo.
0: Koda Yoruba enu wa gan.
3: Ikokoran ni.
0: Original ni.
3: Oraja na ni.
0: Original ni.
3: Ben ni ngongo na lo si waju e ti awon to ko na ti won sare tere re. Aruko mi na ko ti yi para. Ajari ke na ni. Ben ni omo bobo e.
0: Omo kini?
3: Omo bobo e.
0: Omo bobo e.
3: Ben.
0: Eyin omo baba e. Ni ajari ke.
3: Ben.
4: Omo bobo awodi.
3: E sare fun.
0: Ki oruko ti e.
3: E sare fun. Arabaru aye mi kore ba mirin e sare tarogbo eleyi ogbo
0: kore eni ojo ijejo omi isi ega
3: eyi ko grogbon nu e eleyi ko gbon kankan
0: o nbere ni pe ta lo gbon gan
3: ko gbon orun je ogbon ni
0: yo gbon
3: ami na ni ami e kere ami e kere
0: dialo ki awon yen ni mo so
3: orun mi o yi para e ma ba wa karo e je ka jo gbarun igbarun wa fun yin ni asare igbarun wa fun lori eto ere igbarun o wa fun orika emu gagayin emu sakanda e je ka jo koko
0: kini kan tun mu
3: kan mu sakanda won ki won wa mu gaga kan ki won wa je ka jo koko kuko sire
2: by fire by force o nko tapa bi o ko
3: e ja jo koko kuko sire
0: e koko le jo ko
3: e koko ra ni mo sha ye pe e ja jo koko kuko sire si bi ti a fe se takanda ran si e je ka ma jo ma ba wa ka lo e ma ba wa ko lo lori teto ta sale yi o ma dun gbogbo ma kan si oruko temi o yi pada e wa to mi ajeri ke na ni
0: okay ajeri ke ni ajari ke
3: koko ra ni
0: eh ti da ba je tun da wahala mi le oya
2: to mo tun ki apo pe ako ajale jake jado agba nla yi gbogbo bi towo je eto yin eto wa irin ajo eda to ba tun fe de lale toni a tun ti de ba se denu ati wole ba se wole an ti ko awa bi an se ko awa losose
3: amadi elohun ni e ko se ago amadi eni
2: aje ijomo leyin ekun
0: to
2: a ni bo sonu leyin baba mi
0: se jumare o
2: omo ba olanriwaju adupe o a tun ti dori agbagbe
3: omo ba lanwaju isala
2: to onile apo tun mo gbagbe o lati ponile apo alaafia re ponile waju mo gbagbe onile eyin re ipe irin ajo eda o tun ti lori agbagbe o nitori pe
3: awon agbala ti wa wo nko
2: awon agbalagba ti mu tuntun wa awon e ti o si mu wa lale yi eyi to gbori ni eyi to riri ni eyi to rupo mo to tun mo ri ni o tun ri tuntun mu lale yi emi omo yin na ni aburo yin ololufe yin Ramsey Stalogbon ni nle gbagbe lati ki eyin ti wa loke oya gbogbo eyin ti la paizu koji esu bidda
3: patiji
2: eboaji de sitaji
3: ko mo ran sire
2: ma eku re lo sin ike tun ani
3: ibi ani e ko nsun ko eko
2: kabo eji na
3: wa ga ni lu bura mo ko
2: su wa ge wu ga na e ga jin da mo amo itun ani ndo ga mi ga ku ibi o lukman ti jani nga ku ibi o imotun ani e ake de yan worowo lo zun ana
3: e da
2: e lai sai fedu eyan woro mi egan o mun jigba ko a yan sa ti na gbo gana yan sa ti na gbo gana wa lo ani yan sa ti na woro ga kede o a de yan payan
0: oda eyan ro pe ti bo si lo e jagbera da ise eja ti to aburo eto nkan ikane ohun re e ka bo sori eto te ni fe si irin ajo eda la peto ye to lapo akinda po lajo sise papo lale yi lupona mo ti jale oruko temi ba won jenu aye e so ikoyire omadi ile dogun ijegun akoyi omadi ile deja dupe lowo yen ti o ba si isu ki la ma pe niyan ti o ba sagbado ki la pe leko jeje mo pe yin le wa nbe ta wa fi nfa ko si abiola akin wale abosede kodun yo to pari adani wa yo se ohun ayo di tunu aye yin agbala nre kaabo ti wo awon colleagues e yo ti rerin yo awon imore Asisa Abdullahi imule mi sister mi dada alaja mu ibata adidoyin e kale iya mi princess afiji soro baba lejo aditu opon bele nuwa irumo leda ti gbo gbogbo eto ti nlo loru lanre waju mi ki omo ibile lata pata ganga nle badan seri ki ogun dipe kaabo ade ubi ara mi de oluwa o se e kaabo sajo tale yi o e kaabo sibi ipade ayo agbodunu fe ni kokan yin o

0: tàbí ohun tí mò ń sọ yé. Ó gbéra pápápá. Ó padà wọlé wá fúnra ẹ̀ náà ló ṣí géètì. Ó sì padà wọnú ilé. Ó ṣílẹ̀kùn sí ti rú. Ó rí nǹkan kan tó ṣe é lè mọ̀, ṣùgbọ́n kò sọ̀rọ̀. Ó múra ká wọnú yàrá lọ kó lọ bó aṣọ rẹ̀ lẹ̀. Ṣẹ̀hùn pé bó ti ṣílẹ̀kùn bedroom báyìí. Ó tún rí nǹkan míì. Ẹni kí ló rí? Ṣe ló bá ọkọ rẹ̀ àtobìnrin míì lórí ibùsùn wọn. Kí ló ṣẹlẹ̀? Ìyá Ègún kí ló dé?
1: Àpámì ló jábọ́.
0: Ẹ́?
1: Àpámì.
0: Àpámì.
1: Ó jábọ́ mọ́ mi rọwọ́ ni.
0: Ọkọ̀ apá jábọ́.
1: Èmi ọmọ rọ́fà mẹ́fà gbọ̀ngbọ̀ ṣèrú
0: ẹ̀. Ẹ́?
1: Èmi ọmọ rọ́fà mẹ́fà bẹ edujo kọ gan gbọ́dọ̀ ṣèrú ẹ̀.
0: Àbá edujo kọ.
1: Ọ̀rọ̀.
0: Ìwọ náà gbọ́dọ̀ ṣèrú ẹ̀.
1: Ọ̀rọ̀.
0: Olúwa ṣeun. Ọmọ ọlọ́fà mẹ́rin lélẹ́yìí kò tó ti wọn. Ẹ rí pé èèmọ̀ ni. Ṣẹ̀rẹ́bó ìṣílẹ̀kùn tó bọ́kọ rẹ̀ àtobìnrin mi lórí ibùsùn. Ṣé gbọ́ ohun tó wíṣá? Oh sorry my dear. Enjoy yourself. Ó sì palẹ̀kùn dé. Ó mú kọ́kọ́rọ́ bọ́ sílẹ̀kùn tẹ ìkúlé. Tìbí bánkónì, ó ti pa látẹ̀yìn. Ó padà sí pálọ̀. Ṣàgbégbà tí mo lọ́kọ́ fẹ́ wọlé ó bá kinní kan tó ṣe é lè mọ̀. Kọ́kọ́rọ́ ọkọ rẹ̀ ló bá lórí tébù. Ó sì mú kí ìyẹn. Ó sì bọ́ ta padà. Ó tilẹ̀kùn ayàwó àtọkọ àbí. Ó sì bọ́ inú mọ́tò padà. Ó bá rìn àjò tiẹ̀ padà sọ́dọ̀ ìyá ọkọ ẹ̀. Ó tún ti jẹ́. Ẹ wo ọkọ wọn ò tún gbọ́ oníkóhun wá sùn lọ́dọ̀ yín wọ́n bá dárò la. Wọ́n ló mú ohun tó rí tẹ́lẹ̀. Yọkọ fẹ́ máa bọ́ sàkàtì rẹ́rìn. Kò sọ̀rọ̀ kan fún yọkọ rẹ̀. Wọ́n sì wọlé wọ́n sùn. Wọ́n sùn sílẹ̀ ìmọ́. Kódà ó tún harun. Ẹ má bínú o. Nígbà tí ó dàárọ̀ ọjọ́ kejì. Bí aago mẹ́fà àbọ̀ aago méje ìdájí. Ó sì gbé mọ́tò padà wálé. Òun náà ló ṣí géètì. Ẹ wí àìpó títí ọkọ rẹ̀ títí ọkọ rẹ̀ àti woman friend mọ́nú yàrá. Ó sì ṣílẹ̀kùn. Bó ìṣí sí ti rú bó ìṣílẹ̀kùn sí ti rú. Tibi ti káṣọ rẹ̀ mọ́gbà àyà. Àbí ohun tí mò ń sọ yìí. Ìyẹn sì rọra gbẹ̀gbẹ́ ẹ̀. Ìyẹn tiẹ̀ ṣe kíjo kíjo kó tiẹ̀ ṣe bí ìgbà tó rí. Lady yẹn sì rọra bọ́ ọba tiẹ̀ lọ. Ó sì bọ́ sọ́dọ̀ kó kakurukú mọ́pọ̀ ẹ̀. Ọjà ní kissing. Pẹ̀lẹ́ máa ìdí aṣọ gbádùn ara ẹ dáadáa. Kí ló fẹ́ jẹ? Kí n bẹ prepare ẹ. Ẹ dákun ẹ̀yin àgbàlagbà. Tí irú obìnrin yẹn bá prepare oúnjẹ fún yàn, ṣó yẹ kí èèyàn jẹ́. Ìmọ̀ràn àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì. Kí lẹ rò kọkùnrin yẹn lè ṣe? Káti ẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fọ́nìkan tó súnmọ́ yín. Ló wá sáré wá bàlàbàlà bíi bẹ́ẹ̀lì ìdí ẹ̀rọ. Pé bàbá girama nǹkan ṣẹlẹ̀ o. Wàhálà dé mọ́júmọ́. Àkàrà tún epo. Ìyá yìí ká wọn rẹ̀ pé ìyáwó. Ìyáwó yìí. Kí ló ṣe tán fi ká ẹ? Wọ́n ká mi o. Kí ló ṣẹlẹ̀ gan? Tó bá gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ka yín gẹ́gẹ́ bí àgbàlagbà. Ìmọ̀ràn ó lẹ́lé fúnrọ̀ ọkùnrin yẹn tó lè mú kí lèrè ọ padà tó. Ṣé mọ̀ pé adákẹ́ má fọhùn? Àmọ́ tẹni tí ń ṣe. Ìyàwó ọ̀jà kò bínú ọ. Ẹ̀hún òkú ọmọ tútù lè fẹ́ jóyàn lọ. Ìyẹn ò yé mi o. Ọ̀rọ̀ rí ọmọ Nàìjíríà. Ẹja bẹ̀rẹ̀ sí máa gba ogun lọ́dọ̀ àwọn àgbàlagbà. Gbogbo nọ́mbà pátá ló ti wà ń ta. Nọ́mbà ìyẹn àgbàlagbà wà ń ta. Tìlú pọ̀nà ọmọ tìjáde àti tàn sílẹ̀. Bákan náà ti lè ṣe méjèèjì. 0706949300 àbí ohun tí mò ń sọ òye. 0706949300 tàbí 07 1 4 7 5 7 7 0. Ẹ dákun tọ̀rọ̀ bá rí báyìí. Kí ló yẹ kí arákùnrin ṣó yẹ kọ́ jẹun? Ìmọ̀ràn àkọ́kọ́ nu. Ẹ̀kejì, kí ló lè ṣe tí lè fi padà tó gbà?

0: ka lesa orun wa loye o. Ami Eledumare.
1: O tun
0: ni agbara die. Eke baba mi e kabo.
1: Akoko lan bi to nje una. Mo je di mo fi ju na.
0: Okay, ki le je? Se be se sun mojuma ni ha. Se be se sun ni ewo lo nje a kle a ti a je laaro yi. Ti oba tobi ti pe rare ko gboro jeun. Kai.
1: Ti oba logunrin do ni ko gboro jayan.
0: Kabisi Eledumare.
1: So
0: ya je bore foju enikan re nkan mi.
1: Ti awon je soro ti soro saju. Guguru. Bo ti da ti ti da foko lenu o.
0: Guguru ona.
1: Awon lo ku bayi.
0: Eh.
2: Oni bun be na mi.
0: To ba ti se gan tufu. Agba oni tan lori ile. Nkan se o.
1: Oro
0: yin ti ye mi. Ami Eledumare, e se mo dupe sa. Mo dupe o.
3: Agbedegbe ore o.
0: Okay. Lori kan ni bando yen. Mo nbo o. O ti gbe ni. Padagbia.
4: Hello.
0: Hello sir.
4: Ekale
0: o he.
4: Aba gbe. E so ko yi.
0: O ma di le dogun.
4: Ya bi lolu.
0: Am baba to bi wa lomo.
2: Aruko
0: ni.
4: Aruko
0: ni. Le baba mi kale o. Aye gba mi. Ekale sa.
4: Eja se papa bere meji le bere.
0: Beni sa.
4: Eni so ye ko jeun.
0: Beni.
4: Oni o ti e le jeun.
0: Ko ni le je. Okay, no, nearly je. Kai.
4: I'm not going to be able to get a little bit. Ẹni wọn gbé dájọ bí ń bì ń gbà wọn gbé kúrò lọjọ wọn ni wọn máa gbé lọ ilé wọn lọ fẹsẹ lẹtọ ni wọn kọ lọ fẹsẹ lẹtọ. Bẹ́ẹ̀ ni kọ lọ fẹsẹ lẹtọ.
0: Tó
4: bá ti fẹsẹ lẹtọ obìnrin yẹn mọ̀ pé yóò jèbù rẹ̀.
0: Ẹ kò láákàyè.
4: Ṣùgbọ́n ọgbọ́n tẹ̀ ń kọ wà yìí wà láàyè tàlà ọgbọ́n náà ọlọ́run ní jọ kó di kó da gọ̀mọ́ wa lọ́wọ́.
0: Àṣẹ Eledumare bàbá mi. Mo dúpẹ́ bàbá mi. Onílọ́jà wà.
4: Ẹ mọ̀ kó mo ti sọ fún yín.
0: Bẹ́ẹ̀ni.
4: Mo ní kọ́kọ́rọ́ méjì láyé mi lọ́lọ́run ló kó lélẹ̀ ayé lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Kókóró kọ́kọ́rọ́ kájú àlọ́ kó kọ́kọ́rọ́ àgbáríkà.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
4: Kọ́kọ́rọ́ àgbáríkà tó ti bá wọn mú kò ní bọ́ lọ́wọ́ ẹlòmíràn.
0: Ami Eledumare bàbá mi mo dúpẹ́ àtẹ̀yìn náà.
4: Tọmọtọmọ.
0: Kọ́kọ́rọ́
4: Oni
0: n temi dire.
4: Nkan ma wa bere lo wa pe jo olojo oja.
0: Oni
4: won wa poton la ni.
0: Otun la ba wo. Oni gan temi dire.
4: Gbogbo olojo oja fun gbogbo olojo.
0: Lagbara Olorun. Mo dupe.
4: Olojo fa won mo wa ti awo wa.
0: Ase Eledumare. Oni ti wa dire. Ese mo dupe o. Oju oni ti yin sa. Mo dupe o ese won e ku ife o. Ko to run loju wa. Nigba to mo yin wa lori ete wa pe oru orun ori yen. E mo jeri e ti e lesun. E o ti da mo dupe ko ni re yin. Hello, ta lo wa nbe? Wa alaikum salam, e ka le o. O ma dupe baba mi. Ase o.
5: Yoba. Ani e ma gbo radio.
0: E ma gbo radio, e gbele kogbon. Ko la kai. Inu aye yi na. Kai, ba o le ti wa yeju e. Ore oko. Ore oko. Kasa.
2: Ore akuko re ni. Ore akuko re ni.
0: Ore oko re ni. Ni ore akuko.
2: Oni.
0: Ore akuko ko ore abodie. Ore akuko re ni. Nkan se me baba. E je a lo jere.
5: Okun ni eko.
0: Ah.
5: Bọ́ǹgbọ̀ ya
0: Kí ló dé?
5: Fúra rẹ̀ lọ pariwo sí ká pé ẹ dákun nǹkan ń ṣe òun. Kí ni ṣe ọ́? Ó wọ ọkọ. Bẹ́kẹ́ ò ṣe.
0: Ẹ̀sán
5: ti ṣe fún lówó oúnjẹ ni. Ṣé ní ká gbogbo ohun tó ṣe lóyìn ṣe.
0: Ló ń ṣe lórí ẹ̀ káì.
5: Fúra rẹ̀ lọ́sẹ̀ wá láhùn.
0: Òun dára kára kan o.
5: Yàn fi.
0: Èso ràn òun lọ́wọ́ o. Ká ṣe.
5: Ọ̀dà akẹ́yìn ọ̀hún ní sùúrù.
0: Wọ́n
5: sùúrù yẹn kò gbọ́dọ̀ sọ yẹn bí.
0: Kò gbọ́dọ̀ sọ yẹn dágọ̀. Ẹ kù lákàyè. Mo dúpẹ́. Ojú ò ní tì yín.
5: Tọ́ da jù. Náà ni kí ọkùnrin yẹn ó tètè dáhùn.
0: Kọ́ bó sì gbòòrò kọ́ bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀
5: ni bíbẹ̀ ẹ̀kọ́ nǹkan ó ṣe.
0: Nǹkan ó padà ṣe.
5: Nǹkan
0: ó ṣe. Ẹ má jẹ ọgbọ́. Mo dúkẹ́ mi ọlọ́run mo dúkẹ́ bàbá mi ẹ ṣe mo dúkẹ́ gan ojú òní ti wọ́n ní nǹkan ó ṣe kàṣà.
2: Ó ti ṣàlàyé sí ẹlẹ́bọ̀mí Konori.
0: Kí ni?
2: Nǹkan tẹ́ ń ṣàlàyé yìí ó ti ṣàlàyé sí ẹlẹ́bọ̀mí Konori.
6: Níbọ̀.
0: Nebo mi. Ni enebo.
2: Elebo
0: mi. Nebo.
2: Nkankan.
0: Yorùbá ni. Ẹyẹ jẹ́ alọ.
2: Mo ṣàlàyé fún pé àkórè kò wá síre.
0: Ọgbẹ́ ọkọ rẹ̀ ọ̀ wá sílé.
2: Kò wá síre. Ó wá gbé àlérò iná wá sí
0: ilé
2: àkórè ní Aribusu nù.
0: Lórí bó orí bẹ́ẹ̀dì wọn.
2: Àkókà. Àkókà báyìí.
6: Ọkọ̀ká.
2: Ayobosi.
0: Òkè ọkọ̀ká.
2: Ọ̀rọ̀. Ayo bọ́sì.
0: Ọyọ ìbọn sí.
2: Ẹgbàmù. Gbogbo àdúgbò dè. Òun ọbìnrin lọ́wọ́ pé kí ló ṣeré sí o ní a. À ń kóhun ni ó gbé àárẹ̀wàṣì
0: oníbùṣù.
6: Oníbùṣù ni.
2: Ó mú ìjára dání tí akọ́tí rí ọ̀rọ̀ yan gbà ojú náà
0: ṣe. Ẹ ti rìn yanjú.
2: À ń gbé lọ sí ọ̀fà ni.
0: Ń bẹ̀rẹ̀ ń gbé lọ.
2: Ọ̀fà ni.
0: Èwo ni ọ̀fà ni?
6: Oyè mi ni
2: ọ̀fà.
6: Ọ̀fà ni.
2: Ọ̀fà kan náà. Ọ̀fà ni ìlú wọn.
0: Ọ̀fà ni ìlú wọn. Ó gbé bọ́ọ̀lù ọ̀fà. Ó ti fẹ́ di. Àwọn èèyàn ti ń dá sí lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní àyè. Àgbàláre ló kọ́kọ́ sọ̀rọ̀. Nǹkan ti ṣe. Àgbàláre ni he must beg his wife with all in the heart. Gbogbo nǹkan tó bá ní kọ́ lọ fi bẹ̀yà wẹ̀wò kọ́ bá àkàbùkù. Kọ́ má ṣẹ̀ sí àwọ́rò. Àdùwásí Ọláwọ́ olóúnjẹ kẹ̀. Ó ní kódà ìfún nìyàn gbọ́dọ̀ sùn lálẹ́ ọjọ́ náà.

0: ìgánṣẹ́. Ó dẹ̀ jẹ́ aṣọ síwájú. Ok, ẹnìkan tí wàá mẹ́rin jẹ́ agbẹ́pọ̀ àgbà ìpè bíi méjì sí ká lè sùn síwájú. Ọ̀nà pọ̀ lálẹ̀. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀ ká lẹ́ o.
1: Ẹ̀lẹ́ sà.
0: Yẹ sà, ẹ̀ káàbọ̀ padà.
1: Ẹ̀
0: sà. Ilé ọ̀gbìn náà sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Ọ̀yà ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ń pariwo jáde. Tàbí kẹ yí sílẹ̀. Yes sir.
1: Ọgbọ́n àmúkùrù tó wà lẹ́kàn
0: náà.
1: Ó ṣòro pa.
0: Àmúkùrù tó wà níbi tó há.
1: Níbi ẹ̀pọ̀n.
0: Tó wà ń kọ́ lọ́fín ara. Ó ti yé mi à. Àwọn èkó bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ tó wà ní kọ́ lọ́fín ara.
1: Ọ̀rọ̀ ńlá ni léyìí.
0: Ọ̀rọ̀ ńlá ni.
1: Ọ̀rọ̀ ńlá ni.
0: Ah, kan ṣe o.
1: Kí ni wọ́n lè rí?
0: Àǹdẹ́.
1: Wọ́n lọ̀rọ̀ bọ lọ́rọ̀ ni.
0: Kí ni ká bá òní ká ṣe wá rí?
1: Oríṣiríṣi ẹ̀ ti ṣẹlẹ̀ rí.
0: Tó o, a ṣe gbé wá o.
1: Ó yẹ pé ìyàwó ó wọlé. Ó bá ọkọ ẹ̀ níbi tó ti ń gbádùn. Kò sọ ọ̀rọ̀ méjì. Ó bá tọ àwọn àgbà lọ. Àwọn àgbà ni ó da. Ohun tó wà ń bẹ̀ ni wípé gba kinní lọ lù ú. Ó bá délé. Ó bá lọ lo kinní. Àti ọkọ. Àti ìyàwó ti tó. Àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí wú.
0: Nǹkan burúkú.
1: Ìyàwó ó wá dákẹ́ kò sọ nǹkan kan.
0: Ó
1: wá jáde lọ. Àwọn méjèèjì wọn wú kú ni.
0: Olùwàyàwá ya burú. Ní rúru ẹ̀ ìyẹn ò ti wá burú jù báyìí.
1: Ó ń ṣẹlẹ̀ ní sà.
0: Káì.
1: Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ohun tí ẹ gbé wá fún wa lé ní ohun tó lágbára ni ẹ̀kọ́ ni o.
0: Ẹ kù làákàyè. Burúkú ẹ. Tìyín ò ní bàjẹ́. Ọ̀dà ẹja fele kásẹ̀ rẹ̀ torí bí èèyàn bá múrú eléyìí wáyà lè yọ fi rórun sùnmọ́ pẹ̀lú tí àbádọ́gbọ́n sọ yìí. Ẹja parasọ́dọ̀ àwọn ayé egun.

0: Hello, hello, I'm your daddy. Hello, hello. Hello, hello, hello. Ala fi ala wa yawo wa na la wa nbi.
1: Yegun
0: o nje yin o.
2: O se aye fu.
1: Nigba ti yegun.
2: Yegun ni apo ori.
0: Ma.
1: Yegun
0: lapo awun jabo. E lapo won kan o jabo le kan.
2: Nkan ko ni. Bara supo ro mu ina ori wa.
0: Ehn.
2: Kan gbe ki se bara supo. O so ibi ti atapa.
0: Okay, ko mu gum ko fi le apa re pada.
2: Mo ti re pada. O ti wa ri re. O ti wa ni ri re pada.
0: Iya wa oro ri e da si.
1: Apala yo ni da ru.
0: Ase Idumare mo dupe.
1: Eh
0: ni dam lagbara
1: Olorun ta le to
0: gbogbon.
1: O tu gbogbon. Eni to ne ko ka si ara.
0: Amadupe lowo Iledua.
1: Se wa ri wo se ri o mo ko le je un yen. O le je un je mo lo lenu re kan.
0: Eh.
1: O ironu ni aba. O ma ko ma de ko wo gbo e ba ri ironu ni wa ko oko ni papo kan.
0: Iyawo e ba ma de won foju re yo ma re ni sinu pe ti e ba.
2: Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,
0: ọkùnrin dídì ni obìnrin dídì ni káwọ̀ ẹ̀ tó máa lómi lẹ́yìn ẹ̀
2: ṣẹ̀jù
0: rà. Bóyá kí n gba kálukú ilá ìkẹ́dá sí gbólóhùn kọ̀ọ̀kan ká wá sún síwájú àbí kí lẹ́rù.
2: Kọ̀kọ́rọ́ọ̀nì.
0: Ọ̀yà sọ tiẹ̀.
2: Nǹkan tí mo ṣáà yẹrẹ kan yẹn ni pé kí ọ̀gá tí kìíní yẹn ṣẹlẹ̀ sí
0: ọkùnrin
2: yẹn ẹ fi wé fún kí obìnrin dídì ni kí ọkùnrin dídì ni káwọ̀ ẹ̀ tó máa lómi lẹ́yìn ẹ̀ ṣe bàrá ṣùpọ̀ ló mú iná orí wa.
0: Ṣùpọ̀ ló mú iná orí wa.
2: Kí ló fẹ́ fàárí iná orí wa àti àwẹ̀. Ṣùpọ̀ ló mú iná orí wa. Ká ní pé kò sí ṣùpọ̀ lórí ibùsùn.
0: Okay.
2: Kò ní mú iná orí wa.
0: Ẹ tuntun kan jọ ń sùn papọ̀. Òun ló mú iná orí wa.
2: Nǹkan kan
0: ni bọ̀dá ṣùpọ̀.
2: Ṣùpọ̀ ló mú iná orí wa. Ṣùpọ̀ ni. Ṣùpọ̀ ni.
0: Kẹ́ ṣe òun ló mú iná orí wa. Sọ fún di eléyìí ohun tó yẹ kí bọ̀dá yẹn ó ṣe ni pé.
2: Kẹ́ kọ́ wò pé tí obìnrin bá dìdìrìn kó kùnrin dìdìrìn ká wẹ̀ ni tó máa ń rìn lẹ́yìn.
0: Wọ́n ti yí àwọn ara lé.
3: Mi wa gaya
2: gbọgbọn mi gba mi di ile ma wa ko si ewa jẹ ki o wa o ni oun wa ki o wa
0: yoo ba mi to ni yoruba nisoro ba n sọ yoruba dakun.
3: Bọ̀dá sùpọ̀ kí a wá kí a mú alápá wá ká wá gbé.
0: O ṣe wọn ti dábẹ.
2: Alápá kíló mu
0: wa. Arápá ni má bínú má bínú tiẹ̀ má ṣe bo títọ́ ọ̀yá.
3: Ọlọ́run mọ̀ jẹ́ kí sì ṣe ṣe ó bá yàn.
0: Àmì àtàmì.
3: tó bá ilé jẹun ọlọmọjọ jẹ ajẹ ọrun ọlọmọjọ jẹ lasọpa
0: so kọ ma jẹun kọ ma jẹun jẹ alẹ lẹyìn ẹwà ńkọ ìgbésẹ òní ò wá gbé tí ó fi bẹ ìyàwó ẹ.
3: kọlọ bá wọn àgbàgbà
0: ni.
3: Kò ní da kéèyàn ò fi kékeré jẹ oúnjẹ alẹ olúwa.
0: Kò dáa.
3: Nítorí àwọn àgbàlagbà
0: lè rúmọ̀ tí irú oúnjẹ alẹ́ olúwa eléyìí tẹ̀yìn ń sọ yìí ni o. Èyí
3: tí eléyìí ni o.
0: Títọ́ Ọlọ́run yàtọ̀ sí ìta ń sọ.
3: Títí ilé ìjọsìn ó yàtọ̀ sí ìwé ìta ń sọ yìí.
0: Ok.
3: Torí àwọn oúnjẹ alẹ́ olúwa kan bẹ ilé ìjọsìn ló ti farabalẹ̀ jẹ
0: yín. Ìyún da.
3: Ìyún ò sì da.
0: Ṣùgbọ́n
3: irú èyí tá à ń sọ yìí. Ṣùgbọ́n irú kọkùnrin ó tètè kàn sí ẹyin pé ẹ dákun mo ti gbé sàárà mi mo ti gbé kọjá mọ́sálásí ibi mo padà lọ já lóòdù sí kì í ṣe bí ó yẹ ń gbé tó yẹ ń gbé lọ kán tètè pé ìyàwó ṣàkíyèsí
0: ọtí yé mi má ní àmọ̀ràn mọ́
2: ó ti yé mi ní àmọ̀ràn mọ́
3: àmúròkó ti
0: bo àmúròkó tó wà
2: ní pé ki o bebe fun ayawo na
0: ko lo be yawo e
2: ki o wa lo se odo mama to bi ayawo yin
0: oro ya yawo e
2: ki o saraye popo
0: n to sele
2: edun okoro to wa
0: edun okan re
2: kokoro yin edun okoro yin iko gbe fun awon ati e
0: ni ko sele fun awon ebi e
2: ko gba ikoro won ki won gbe ran se odo yin
0: awon ebi ko oni ko gbe lo sodo ebi yawo e
2: awon ebi ti e ti ki oko yen ko re gba e ko rowo won
0: eh ti o ko gbe ko niyan
2: ko ire ni ko gbe ro sibe ki awon yen ro ba
0: lo gbe sodo won lo ba bebe lodo awon ebi yawo e ko la kaye elede elede odo yo
4: eh ayo ayo ayo
0: elede odo yo o ti o ti o ti yo

ṣé mo kí gbogbo ẹni tẹ wà lójú òpó tẹ dúró pẹ̀lú alátàárọ̀ ẹ má bínú ẹni tẹ tún pè tààrà ń fà ní àti gbé ìpè yín gbọ́ ni o ìlú mọ̀lẹ́tò yìí jẹ́ ààyè tá a ti lo òye rèé ẹni ìjà òde bá ní pera rẹ̀ lọ́kùnrin ṣùgbọ́n àìṣe é mà ó lè gbẹ̀ǹgbẹ̀ àmì àbí kan fi rú ọ̀rọ̀ yẹn lọ yẹn ọ̀rọ̀ àwọn àgbà ti sọ yẹn ẹ̀jẹ̀ àjọ kẹ́kọ̀ọ́ lásìjọ kọ́gbọ́n a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ a ní ṣìṣe inú ayé ìlédò ọ̀dọ́ ti wà ẹ̀yà rọra sún síwájú díẹ̀ níwọ̀n bá ká máa kọjá lọ sábala tó kàn lórí ìwé ẹjẹ́ a máa lọ sí abala táwọn èèyàn ti ń retí látàárọ̀ torí ìjọba àkókò ẹjẹ́ a máa lọ sí abala eléyìí tá a pè ní.

mo kì í káàbọ̀ sábàlá eré ẹ̀kejì lórí ètò yìí èyí tá a pè ní abala àròjìnlẹ̀ níbi tá a ti máa ń ṣiṣẹ́ ìwádìí èyí tó lágbára iṣẹ́ ìwádìí èyí tó tayọ tó yakin tó bàbá àrà tó gàgà àrà bá méjì kọ́ ká lè gbìyànjú àti tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan tó pamọ́ pàápàá pa, jùlọ náà àwọn ẹ̀dá ìmìlẹ̀ tí a dá ní wáyé dá sókè ìpẹ́ fún ìwúlò ọmọ adáre wòran ṣùgbọ́n tó jẹ́ pé ìmọ̀ àwọn èèyàn kéré jọjọ lórí ẹ̀ ká wá jọ wò ó àṣẹ ọba tó dá gbogbo nǹkan tó dá sínú ayé pátá àṣẹ kò sí nǹkan tí ò láǹfààní tiẹ̀ lára tàbí ìwúlò tiẹ̀ lálẹ́ tòní mo kì í sàbọ̀ sí abala àròjinlẹ̀ ewé kan lá máa ṣe àgbéyẹ̀wò ewé yẹn sì ní í ṣe pẹ̀lú òwe àwọn àgbàlẹ̀ yorùbá ewé tí mò ń sọ nípa rẹ̀ yìí nínú iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tiwa àrípò wúlò tó pọ̀ jù fún màdáre wọn kábíyèsí elédùmarè kódà ewé kan tó wúṣọ́ tó ilé ewé kan tó wọ́pọ̀ láwùjọ wa ni ọ̀pọ̀lọpọ̀ agbègbè bọ́yá lágboolé tàbí kí n sọ pé láwọn níwúsáìtì káàkiri ewé tí màá ń fà kalẹ̀ káàkiri ni káwọn èèyàn sì máa rí dáadáa ewé tí mò ń sọ nípa rẹ̀ làwọn àgbà ń pè ní ewé àràgbá ewé àràgbá ṣọ́ọ̀gbàgbé àwo òwe àgbálẹ̀ yorùbá wọn á ní ilé ọ̀gbá ọ̀nì ọ̀gbá ní í ṣe ewé kinní kan ewé yẹn gan la fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ kó lè máa rántí rẹ̀ dáadáa ló jẹ́ kí n gbàbẹ̀ yẹn wọlé láṣàálẹ̀ yìí ahmed amina okun ọlá làtí fọmọ alálùbáríkà ọlárẹwájú ẹ̀ láti ọlájùmọ̀kẹ́ mo kì í káàbọ̀ sórí ètò yìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ làwọn èèyàn ń pọ̀ sí látara ètò eléyìí tá à ń ṣe yìí kábíyèsí elédùmarè ẹ wá jẹ́ ká wò ó kí ló dé tí yorùbá fi sọ pé ewé àràgbá lorúkọ ewé yìí ń jẹ́ ta ló sọ ewé yìí gan lorúkọ àǹfààní wo ló ń bẹ lára rẹ̀ kí ni ìwúlò rẹ̀ fún ọmọ adáre orun àwọn iṣẹ́ wo gan ni wọ́n máa ń lò ó fún tí ò náni lówó tí ò dani láàmú tí ó sì mú kí ìnira ó kúrò ní wàrà ń ṣeṣà kí àlàáfíà ó sì jọba ohun tá a máa yẹ̀wò rèé o ìdí sì rèé tí wọ́n máa fi pe àwọn bàbá mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn àwọn tí a dani wáyé fún ní ẹ̀bùn àti ìmọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ewé àti egbò lẹ̀ yóò bá tẹ̀ sí mọ́ lílo rẹ̀ tààrà tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà gbogbo ẹ̀yìn èèyàn pátá ẹ̀yìn àgbààgbà pàápàá jùlọ àwọn tó jẹ́ aṣíwájú wa mo fà àkókò yìí ẹ̀jẹ̀ ń ṣe ojú òpó lẹ̀ ká tún ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí ewé àràgbá kí lẹ̀ ń pè bẹ́ẹ̀ báwo lẹ̀ sì ti lò ó àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé o ẹ lè pe nọ́mbà lúpọ̀nà mọ́ tìjà ní tìkalára rẹ̀ mo ti ṣe ojú òpó tọ̀dọ̀ tèmi sílẹ̀ ojú òpó ọ̀dọ̀ ẹ̀yìn àgbààgbà nọ́mbà yín ti wà ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ti iléeṣẹ́ méjèèjì bá ní 0706949 3000 0706949 3000 tàbí 0701447570 0701447570 àwọn nọ́mbà mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀ láǹfààní àti pè wá sí rèé tá a sì gbé lẹ́yìn ọ̀sọ́ka ewé àràgbá báwo lẹ̀ ti lò ó kí ni ìwúlò rẹ̀ àwọn olówúlò fún kí la fi ṣe àkókò láti lè lò ó gan tààrà ọ̀nà àbáyọ.

0: ẹ̀ka àlẹ́ o. Ìwé àràgbà. Yes, sir. Ìránṣẹ́ Ọlọ́run alayé. Ọ̀yá, ìwé àràgbà báwo lẹ ṣe lò ń lẹ̀ Yorùbá? Ẹ bá ń yí rédíò yẹn sílẹ̀ díẹ̀, ó ń pariwo jáde. Ìwé àràgbà.
1: Ewé yẹn dá lọ́pọ̀lọpọ̀.
0: Ẹ ṣáà wò ó.
1: Ó lè jẹ́ aṣínà.
0: Ẹ máa ń lò ó fún aṣínà.
1: Bẹ́ẹ̀ ni. Ìjọba mú taba papọ̀ mọ́ ewé àánú. Àti ọ̀bọ̀.
0: Èpo ọ̀bọ̀.
1: Wọ́n wá gùn pọ̀. Wọ́n á pò pọ̀ mọ́ ọṣẹ. Wọ́n á bẹ̀rẹ̀ sí fi wẹ̀. Ẹni tí ọ̀nà sí tẹ́lẹ̀ fún tẹ́lẹ̀.
0: Ọ̀nà rẹ̀ ó sì. Ìwé àràgbà. Èpo ọ̀bọ̀.
1: Èpo ọ̀bọ̀.
0: Àti.
1: Ewé àánú.
0: Àti ewé àánú mẹ́tẹ̀ẹ̀ta kan gun papọ̀. Kọ́ wá fọṣẹ ko.
1: Kọ́ wá fọṣẹ ko.
0: Kọ́ bẹ̀rẹ̀ sí fi wẹ̀.
1: Ọ̀nà àlà.
0: Ọ̀nà ó là fúnrúfẹ́ ni bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Odúpẹ́ bàbá wa ti yín ò ní bàjẹ́. Ẹ ṣe o, tẹ tún sọmọ aráyé lórí lálẹ́ yìí o. Ẹ̀lo ta ló wà ńbẹ̀?
2: Ẹ̀lo ẹ̀kalẹ̀.
0: Ẹ̀kalẹ̀ sà.
2: Ẹ kú àtàárọ̀.
0: Ẹ ṣeun. Ewé àràgbà rèé o.
2: Mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ bàbá mi. Mo ní pírọ́blẹ́mù kan ni mo wá fẹ́ ṣàlàyé nípa ìyàwó mi.
0: Ẹni sùúrù yẹn nígbà tá a bá dàgbà lábẹ́ ẹ̀ lábala lábala lè tó tiwa. Èèyàn ṣì kùn díẹ̀. Ẹ sì fi pírọ́blẹ́mù lọ́rùn lẹ̀nà. Gbogbo rẹ̀ lolúwa yanjú. Ìjẹ́ akọ́kọ́ yanjú kádẹ́kọ́ dájú eléyìí tá a dagun rẹ̀ sílẹ̀ yìí ná. Bàbá Ògínní ti ṣàlàyé pé bọ́nà bá dímú ẹ̀dá pẹ̀lú àṣẹ ti Elédùmarè. Ìwé àràgbà tún jẹ́ ọ̀kan náà àwọn ọ̀nà àbáyọ. Ọ̀yá gbé ìpè tó bá wà lọ́dọ̀ rẹ̀. Ẹ̀lo ẹ̀ka alẹ́.
3: Ẹ̀lo.
0: Ẹ̀lo sà.
3: Ẹ máa ká alẹ́ yìí.
0: Ẹ̀ka alẹ́ bà mí.
3: Ẹ máa kó ìtòyọ́ àdúrà wo gbà.
0: Àmì àṣẹ Ìdùmarè bà mí.
3: Ojú mi ti wà pẹ̀lú Bọ́lá.
0: Àmì olúwa o, ẹ ṣeun.
3: Ọmọ bá lè dání.
0: Mo kí yín bàbá.
3: O ní ìṣiṣẹ́ pẹ̀lú Bọ́lá.
0: Àmì àti àmì.
3: Tètè dé ayé òní sí ẹ.
0: Àṣẹ o, àṣẹ o.
3: Pèrèkè dé ayé òní ní ìlú fún ìlú pẹ̀lú Bọ́lá.
0: Àmì àṣẹ Elédùmarè àti gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ wa. Láhàúlà wà lá.
4: Ìyàwó mi ẹkún jọ mẹ́ta o. Ẹ̀dọ́kọ́rọ́ ni ó wà pẹ̀lú fún yín bàbá náà. Ṣé ara ṣí àárín rẹ̀ ló wà? Ṣé ẹ jẹ́ fún yín?
3: Ẹ̀kọ́ àtijọ́ náà àdúrà wo gbà.
4: Àmì ọ̀rọ̀ ṣẹ́gbóúnjẹ fún ara yín jẹ́ pé ké gbé nǹkan jẹ fúnra yín.
3: Kò sí wàhálà, àgbẹ̀ nǹkan tó dáa jẹ.
0: Ọ̀dà.
4: Ọlọ́run ṣeun.
0: Ọ̀yà bàbá wa.
3: Ọmọ bá ti já ní.
0: Mò ń jẹ yín o.
3: Ibi tẹ ti lọ tún lè kan àwọn ikọ̀ ewé tẹ̀ mú wáyé.
0: Ọ̀dọ̀ ẹ̀yìn àgbà ọ̀dọ̀ ẹ̀gbà ẹ̀yìn àgbà láti ń gbà á o. Èmi kọ́ mo tún lè kan ọ̀dọ̀ ẹ̀yìn àgbà láti gbà á o.
3: Máa wá fi iṣẹ́ ńlá kan lẹ̀. Lórí ewé àràgbà lálẹ́ òní.
0: Ọ̀yà ìyàwó òjògẹ́.
3: Gbogbo ìṣẹ̀dá tí ó bá lo iṣẹ́ náà. Fún ìrìn àjò iṣẹ́ náà Ọlọ́run ò jẹ fún.
0: Àmì. Ẹ ṣáà wò ó.
3: Àkọ́kọ́ ni pé orúkọ mi làáfà ṣe é kàn pẹ̀lú Yẹ̀rú.
0: Láti má ṣàyí. Ẹ káàbọ̀ sórí ètò.
3: Àdúrà wo gbà.
0: Àmì Elédùmarè.
3: Ìwé àràgbà. Ṣé àbárẹ́ ni tó sọ wípé ọwọ́ ń bẹ lára ẹ̀?
0: Tó ń wò bíi gẹ́gẹ́ ìgbàsọ ọwọ́ ń bẹ lára òun.
3: Bẹ́ẹ̀ni tó wọ́n fún rẹ̀ sì mọ̀ pé ọwọ́ ń bẹ lára òun. Tẹ̀ wá mọ̀ nínú ayé la yé ń gbé ọmọ tìjà ní.
0: Nínú èèyàn lèèyàn wà.
3: Ẹlòmíì ọwọ́ ń bẹ lára ẹ̀ kò sì mọ̀ pé ọwọ́ ń bẹ lára òun.
0: Kábíyèsí Elédùmarè.
3: Ẹlòmíì ọwọ́ ń bẹ lára ẹ̀ ó sì mọ̀ òun fún rẹ̀ mọ̀ pé ọwọ́ ń bẹ lára
0: òun. Bí nǹkan ń bẹ lára òun ta ra.
3: Gbogbo ẹ̀dá tí ọwọ́ bá wá ń bẹ lára ẹ̀.
0: Ó
3: bá jọ wá àwọn àgbàlagbà. Iṣẹ́ àgbàlagbà náà láà fi túlẹ̀. Ìwé tẹ́ ẹ mú wà nínú ìwé àwọn àgbàlagbà ni.
0: Ìwé àràgbà.
3: Ẹ jẹ́ ká tọ̀ báyìí.
0: Ọ̀yá.
3: Ká bá lè rí ìwé àràgbà tútù.
0: Ìwé àràgbà tútù.
3: Mẹ́sàn-án fọ́kùnrin méje fọ́bìnrin.
0: Ajá mẹ́sàn-án fọ́kùnrin.

0: Ìdíje rẹ̀ fóbìnrin.
1: Bẹ́ẹ̀ni, à ń pe ewé kan náà ní ewé dáṣá.
0: Ewé dáṣá òun lẹ́lẹ́ẹ̀kejì.
1: Bẹ́ẹ̀ni, a jà mẹ́sàn-án ewé dáṣá yìí náà fọkùnrin, a jà méje fóbìnrin. Ọmọ ti dá ní.
0: Ǹjẹ́ yín o.
1: A wá gún ewé méjèèjì tá a sọ yìí. À ń pe iṣu kan ní iṣu ògiri ìṣákọ́.
0: Iṣu ògiri ìṣákọ́ òun lẹ́lẹ́ẹ̀kẹta.
1: Bẹ́ẹ̀ni, iṣẹ́ tí mò ń fi ilẹ̀ yìí tó láyé ẹ̀foríjì wá lórí ẹ̀ o.
0: Òun ní bínú sí wa.
1: Tó bá jẹ́ pé à ń jùlẹ̀ láti fi tú ọmọ ẹ̀ dálẹ̀ nínú ògbèkùn ayé ni.
0: Ọlọ́run
1: má jẹ́ ká atẹni tó ń ṣètò yìí àtàwa náà dá ń jùlẹ̀.
0: Ká má wọnú ògbèkùn ayé láéláé, àṣẹ Ìdùmàrè tọmọtọmọ táyátáyá, ò ṣe bàbá mi.
1: Torí iṣẹ́ tí mò ń fi ilẹ̀ tó bá jẹ́ wípé ọkùnrin ló fẹ́ lò ó á pa àbùkù adìyẹ ẹ̀jẹ̀ láàfi kun ọṣẹ mọ iṣẹ́ ta gùn yìí tó bá jẹ́ obìnrin á pa àbùkù adìyẹ àyífi tó bá ń bẹ́ẹ̀bẹ̀rẹ̀ o tó bá jẹ́ wípé ọkùnrin tó fẹ́ lò ó ẹni tó ti dàgbà tó ti bímọ ni àbùkù adìyẹ tó tó ti nígàn lẹ́yìn ẹsẹ̀ ẹ̀jẹ̀ láàfin bò ó tó bá jẹ́ni tí ò tí ì bímọ ni àkùkù adìyẹ tí ìgbórí ẹ̀jẹ̀ ń bọ̀
0: ẹ̀tọ́ ẹ̀ ń jáde bọ̀
1: òun la lo ẹ̀jẹ̀ tó bá jẹ́ pé obìnrin tó bá jẹ́ àgbàlagbà obìnrin táwọn àgbà ti ń dà á láàmú tọ̀nà dí mo tí ò rọ́nà àbáyọ
0: tàníwáyò
1: àbò pẹ́pẹ́ yẹ tó ti pamọ́ rí ẹ̀jẹ̀ láàfin pọ̀ ọ̀ṣẹ̀ yìí.
0: Àpòyé.
1: Wọ́n á ti gún àwọn kìíní yìí, wọ́n á ti gún wọn ṣe. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá mú pẹ́pẹ́ yẹ ẹ̀yà bo yìí, wọ́n á bo ojú ẹ̀ pẹ̀lú láìlọ́nà dúdú. Wọ́n á ṣẹ̀ wá du ẹsẹ̀kẹsẹ̀ tó máa ti ń du ẹnìkan máa fọwọ́ ẹ̀ kọ́ yóò máa fi ọṣẹ̀ pọ̀ ó. yóò máa fi jẹ ẹ̀pọ̀ ọṣẹ yìí
0: nítorí
1: tó bá pẹ́ díẹ̀ yìí ṣe ni ìkátẹ́gùn má ti fẹ́sẹ̀ jẹ yóò gbẹ̀lẹ̀ tá a bá ti fi pò tán á wàá kó sórí kọ́ńtínì kan ní kàràgbà orí èṣù tí a bá rí kàràgbà yìí kó o sí ìkó wọn à ń pèkínì kan ní èyí tá a fi ń gbé ìpèsè lọ sí koríta àwọn ìpèsè a gbé ọsẹ yìí sínú ẹ a wà á to owó ẹyọ méje fóbìnrin mẹsàn fọkùnrin a tó ráde ọsẹ yìí nínú àwọn òpèsè ẹni náà ò wọ ẹ fún dídí ọjọ mẹsàn tí ò ní fọjọ kan lẹ obìnrin náà ò wọ ẹ fún dídí ọjọ méje tí ò ní fọjọ kan lẹ ní wíwẹ̀ tí wọ́n máa wọ ẹ tán ṣùgbọ́n tọjọ méje bá ti pé yóò dádúró fóbìnrin ọjọ mẹsàn bá ti pé yóò dádúró fọkùnrin wọn á wá wo ṣàkun báwo ni ìgbésí ayé ẹ ṣe rí tẹlẹ báwo ni ó ti ṣe tẹsíwájú sí pẹlú òwò ọlọrun kò ní lò ní kébi ayé ẹ bá yàtọ.
0: Àyípadà ó dé.
1: Pẹ̀lú òwò lọ́dọ̀ ọlọ́run mo fọba tó ní ẹ̀mí mi búra iṣẹ́ tí mo fi lẹ̀ iṣẹ́ tá a fi ń tú gbogbo ìṣẹ̀dá èdè tó ní agbára ni. Yóò jẹ bẹ́ẹ̀ fún ọ.
0: Àṣẹ o.
1: Ọmọ bá ti já ní.
0: Ó jẹ yín o.
1: Ó jẹ́ ẹni dóòlà yẹ̀ yìí. Ewé yìí tó ní agbára ni a gbọ́dọ̀ tú àṣírí.
0: Ó ti dábàá o.
1: Ní àwọn ọṣẹ́ kan tí ò ṣe máa tú lórí afẹ́fẹ́ tó
0: jẹ́
1: sí àwọn ìyá wa ni.
0: Ó yé mi. Ó yé mi.
1: Pẹ̀lú ògbọ́n ọlọ́pàá ní wọ̀gbẹ̀kọ̀ ayé o.
0: Àmì Ìlédùmàrè, mo dúpẹ́. Ẹ kú òun látàárọ̀. Ẹ ṣe mo dúpẹ́ o. Kábíyèsí Ìlédùmàrè 0706949-3000 tàbí 070-144-75-770. Hello, ta ló wà ńbẹ bàbá mi. Àdúpẹ́ ológun ara. Abàgbà ọmọ Adeleke. Ẹ káàbọ̀. Hello.
2: Onimakulu Oja.
0: Ah, hola.
2: Ola Makulu Oja.
0: I. Enu.
2: Enu.
0: To.
2: Odo je tina ti bakulu Oja.
0: Kabisi.
2: Komara yo to faburu owo won ja wa. Inshallah.
0: Lagbare Iledumare. Mo dupe o. Anabi Ojo.
2: Babara da.
0: Ojise to ni sabe. Eka bo sori eto fun ta leyi.
2: Mo yin aso aju dada.
0: Baba mi, dupe o.
2: Adupe,
0: Oluwa seun.
2: Olorun ba wa se lo ma dunu.
0: Ami Iledumare.
2: Ami o.
0: Ami Iledumare, e seun.
2: O yan gbagba pata akun mi o.
0: Adupe, gbo won bo aki won gan
1: ara gba de tin se bae ti ya ba ni ibi kan to ye ki yin o lo a to si je pe yen godo lo be amode un li ojo ti to de pe o le la emi lo
0: tabi ko fe mu bi jamba dani
1: wahala
0: to mi ni wa nko yan
1: o si se pataki
0: topolopo won tin tun won tin reti po ga fe de kai kai
1: ise yi iyun oku oku otun la e lo deun lewo ewa uwe padi ojo na e lo be awon ti fe se yin jamba o si ni ri
0: ki lo de won le tin ko moju ni
1: ile ku lo ko ri ri ni ko kola won si oju da le bayi o ki won rin ju aloji ngbo bu lo won ni ri
0: ti o pin
1: si pada
0: kuda ko je waka ko je wakati loro ni bi ni bi nawo yen
1: o si si yanju gungun te ko yanju
0: won ni ri ti ero kabisi ile du mari
1: ama da le yonda re sa
0: e ja gbe mi lori afefe e seun e seun e seun o ti ye mi
1: o ti asina
0: e
1: de ka wo we ara gbe
0: ehe
1: iwe amune muye ipo obo ikinla eru eza ka papupo awon nkan ipo ka gun kuna pepepe ka wa fosoko o di wiwe ẹ bá ti fẹ́ wò látọjọ Monday ẹ wò wọ kí ilé lẹ́yìn Saturday Sunday
0: ẹ̀yìn
1: ọlẹ́ nà ṣe
0: ẹ
1: bá ti ń wẹ̀ in tó mọ̀ ṣe pàtàkì in tó fẹ́ kó ṣẹlẹ̀ ló mọ̀ sọ tó bá ń wẹṣẹ́ rẹjọ́ là ń bó ogun ro mo fẹ́ kó ní ò sí fèmí ọmọ ọba musa níbi tí a ní máa le ìràn mi yè dé èmi ọba wọn débẹ̀ kí n kọjá bẹ
0: pẹ̀lú ìrọ̀rùn
1: pẹ̀lú ìyọ̀nda tọ́lọ yóò sì rí bẹ́ẹ̀
0: yóò rí bẹ́ẹ̀
1: ẹkúnṣẹ́ bàbá
0: mo dúpẹ́
1: àáfàá àríyọ̀
0: kọ́ máa mo fi dààmú káre bàbí Olúwa kò ṣe ọ̀la. Ọ̀la kẹ́rẹ́ Azak ìyàwó ẹ kúṣẹ́. Mo rí pé kọ́mẹ̀ntì yẹn ṣì ń lọ. Ẹjẹ́ tún bèrè sí lọ́dọ̀ ń gbé ẹ̀ǹtẹ̀ wà nù lé pátákó. Mo tún nílò kọ́mẹ̀ntì tó pọ̀ sí i. Princess Afeji sọ̀rọ̀. Ẹjẹ́ àwòye kọ́mẹ̀ntì ta ti ní ká wá bù fúnra wa tọ́rọ́ níbi tá a gbọ́dọ̀ dé àní target. Ètò yìí ti di ètò àgbáyé. Ó kú òní tẹ̀lẹ́kùn jẹkùn. Ìdí pàtàkì rèé tá a fi gbọ́dọ̀ sinmi. A si délẹ̀ lé lágbàá ilé arákùnrin jẹ́ báwọn tó bá ti gbé hello hello yes sir ẹ ka lẹ o olúwa ṣeun
3: olúwa bá wa ṣeun
0: àmì sà
3: ẹ tí ṣe tí ẹ ń gba àwọn ènìyàn là ọlọ́run túbọ̀ tẹ̀síwájú nínú ayé yín
0: àmì elédùmarè
3: ọkàn yín ó sì balẹ̀ ní fọmọṣẹ́ ẹ̀ ní fáyà ní fúra yẹn ní fira yín ṣeun
0: àmì olúwa
3: ewé aràgbá síwájú mo sọ̀rọ̀ àforíjì orúkọ mi ní dayo ọmọdé láti igbóra.
0: Láti igbóra.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ káàbọ̀ bàbá wa.
3: Ẹ̀ka ewé àárọ̀ àgbà. Ewé ńlá màlẹ́ka kọ̀.
0: Tó ẹ̀yin àgbà náà lẹ fi lélẹ̀.
3: Ewé tó ṣe tọmọdé tàgbà lórí.
0: Ẹ ṣàwẹ̀ fún wa ní nǹkan bíi méjì tàlẹ́ jẹ láǹfààní.
3: Ọ̀rọ̀ ọlọ́run wí pé ewé ṣèjọ́jọ́ dání. Ó wà fún
0: múláradá ọmọ ènìyàn.
3: Ewé aràgbá. A kò tẹ́lẹ̀ ike ragolis water.
0: Ike omi.
3: Igbó gbogbo lè ṣe. A kò sínú.
0: Odì méjì.
3: Egbò ifon.
0: Egbò ifon.
3: Bẹ́ẹ̀ni, a kò sí.
0: Odì mẹ́ta.
3: egbo ya egbo today yes
0: eh e kaabo egbo today
3: then ati ito malu die ito malu la ti shomi ehe ke ye ofa to ba wa lara
0: eh
3: abe ba mu eda ofa yo ma ku lara
0: ka so po ti lo ni
3: be ni sir
0: eyi ke ye ofa
3: to ba mu ko je
0: kabisi
3: o ti lo
0: e ku la kai ah
3: alo ma ba wa si
0: ku dupe o omo ode lati lu gbo ora
3: be ni sir
0: ti yin o ni baje on ku mi dayo mu dupe o e seun te wa pelu wa lale I go da. Oh, eti for SRL.
4: I want gbe eto na bo.
0: Eyin gbe eto na bo ni.
4: A gbe to bo fun. A gbe to ran bo.
0: E fe gbe lo gbora.
4: Agbora.
0: Gbora, agbora ko igbora.
4: A gbe lo si agbora.
0: Igbora, igbora.
4: Nkokoro ni. Agbora.
0: Ah, bawo ni ka ti rin. E je kin yara se bayi mo so wi pe mo la won ka ti mo fe fi ohun won sa fe fe ge bi adehun ta se. E je a bere nbi ni. Asale yi mo nbo eje ka bere bayi mo to le
5: sala yo fasa ti lesa o era sa sa o ko jamme ko ko si oju mo ni ki sala yen fasa ka ti mo lo bi ni ise lewe pin ati epa to mi agbon ise ko confirm gidi to si se gidi ni mo se to se ya ya mi ya mo lo kon to fun mi ni ise kan pe ki n yo
0: I am a kind of person. Hello.
6: Hello, Apoto.
0: Yawa, Ekabo. Ami a se dumare. Ami le dumare.
4: Yawa ni. A ko le pe ni akogi ka mo fi da o la. Ya yo ju.
0: Ya
6: ba mo so lo to kuna. Ya le jo.
7: Ka si tele la ba.
6: E ja la na la bi se je.
0: To.
6: Hello.
4: Igba ti mama ko re kede
0: mama reke
4: lekan yin mo wa saraye pe a ko le pe ri akogi ka ma fi da pare
0: ti e ba pori akogi
4: a fi da kare ni mama la soro won
0: e fi da kale okay mama la soro won
4: iya ro yojin
0: won to wa pe won igba na owo to wa ba ibe yen mo ni pe agbodo pori akoni
4: a ko gburo pe ri akogi
0: akogi
4: ka ma fi da pare
0: ko se ronbe o la deji ismail o la le kan I want to mean sin re. Se mi ba mi jeje. Ko le pori re lo ba gbogbo wa. Oluwa o se o. E je ka se bayi mo so ko to di pe mo fe fe ogbono nkan okan si sita si ko to di pe a wa lo sibi ta ti lo gbadura. Ta lo di ori ara wa mo ta sadura fun ra wa laaro yi. Sugbon la ba lo pe o na la si wa. E je kin sare lo yi fun yin na.
8: Baba, ara lọpẹ le ni na wa o ati pepepepe a wole ati ile ikole ni tin soro ọpẹ mi pin si ona meta mo dupe lọwọ awọn baba baba awọn mama mama ton fi ise sile fun wa ton ni ka ma lo ta de nlo ta de n ba be idupe mi alakoko o lo si ibi omo ton se gogongo awọn baba wa awọn iya wa won ni ka mu ewe akoko ka ja ni ago kan osan ago meji osan ago meta osan ka wa lo mo ile kan die ati o tin di atare kan ka lo papo ka wa da sinu ike kan ka da omi agbon si keni na ma mu ni sebi meji laaro sebi meji lale alaji mo se fun o ma bu omi kan olorun de gba gbogbo ise ni o lagbara lowo lowo ba gbogbo go ni to ni tan sawo na o ni tan sawo tomo tomo ko ni tan seyin na o won ni tenu gbogbo owo ko la sise lowo lowo ba idupe ni elekeji o to lo si ise omo to mu ku mu awon baba ati ya won tin ka tun wa igba aja igba elede ati igba eyan ka jo papo ta ma ti jo papo ton ka ma so pe aja ko imi elede elede ko mi aja eyan go papa ko mi are ta ma ti jo ton ka ma fi sinu nje fun ni na o to dupe lowo olorun mo to seyin na olorun tun da wole o tun bo si awon agba yin o ni daamu o elekeeta ele to tun bo si ise shikrimidi eyi ti amureke ko fi sile ton ka mo shikrimidi ka gun pelu epo bo die ka ko se ko ka ma po mo lo ka ma fi kun epo ka fi de ose na ka ko sinu ka tun ma fi wo fun asiri bibo amo dupe lowo olorun o emi na pelu olope o en ope wo ni kan o alaji e ni sise ka gba lowo olorun awon baba mama ya wa yi na won ni sise o won ni daamu ai so ni de won mo le tomo tomo na gba royin ajo eda bayi a ma lo si waju ni ko ni jajo leyin pelu ogun lowo olorun ba mo dupe o mo dupe gan ni o e seun sir.

pẹ̀lú àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tẹ gbọ́ yìí àkásílẹ̀ ohun àwọn èèyàn tí wọ́n fi ránṣẹ́ sórí ètò yìí èwo ni ò wá tọ́pẹ́ ńbẹ̀ ọmọ tó ń ṣe gángangan ó tilẹ̀ jẹ́ pé mi ò rí ẹni ìrí sójú níwájú ọlọ́run alàyè ṣùgbọ́n pẹ̀lú fọ́tò wọn tí mò ń wò lórí whatsapp ìyẹn dp wọn ni mò ń sọ nípa rẹ̀ ṣe mọ̀ pé ìrìnṣẹ́ ọlọ́run làwọn náà ṣá kí ló wú mi lórí nípa wọn ni wípé láti ìlú èkó àwọn iṣẹ́ tí wọ́n ṣe àwọn iṣẹ́ tó lágbára rẹ̀ ọmọ wa ò ní ya wèrè àwa náà ò ní ya wèrè lágbára lọ́wọ́ elédùmarè ṣẹ̀dá tó ṣílẹ̀kùn ayọ̀ fojúmọ́ ayọ̀ míì tó fẹ́ mọ̀ yìí ìṣẹ́jú àáyá lókùn ká aago méjìlá ó fi lù olùwà ìṣe o ìwọ lò ná fóònù sí mi sí kí n wá gbé.

àwọn tí ó rọkọ̀ ń ra mọ́tò. Kódà àwọn kan lo òkè òkun bí ìgbà tí wọ́n ń lọ síbi ẹrẹ ni. Adániwáyé o, ogun ìdádúró sójú kan náà. Ìfèrò ọkàn sínú kú. Ìláfojúsùn kó má jo. Kó pin ó débà látàárọ̀ yìí lọ́nú ayé tiwa. Kò sẹ́ni tó lè ṣe tí ìbá ṣẹ̀ yìí. Gbogbo àwọn tájọ́ kàwé, àwọn tájọ́ kọ́ṣẹ́, àwọn tájọ́ ń bẹ láàrin ọjà tájọ́ ń ṣokòwò, àwọn tájọ́ ń bẹ lẹ́nu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti rọ́nà lọ. Bákan náà mọ́, Olúwa o, ó ń bẹ nínú àwọn tó ń ṣàìsùn lóru tèmi. Ìmí ò láya lẹ́ẹ̀dẹ̀, ẹlòmí ò sí nílé ọkọ. Àwọn kan ò rọ́mọ pè ránṣẹ́. Àwọn kan bí tẹnu ò ká ọmọ mọ́. Àwọn kan ti jewéjegbò. Wọ́n ti mi ṣọ́ọ̀kì, ó ti sú wọn. Bẹ́ẹ̀ bá dọ́rúkọ dọ́kítọ̀ kíá ni wọ́n ti mọ̀. Bẹ́ẹ̀ dákọ ilé ìwòsàn, wọ́n á sàdírẹ́sì ibẹ̀ fún yín. Síbẹ̀síbẹ̀ bí wọ́n ti jewé, tí wọ́n jegbò, tí wọ́n jẹ́ oògùn tó. Ipò àgàn ni wọ́n sì wà láàárọ̀ yìí. Olúwa o, ẹjọ́ oṣù ayọ̀ ó lé fáwọn náà. Kọ́lẹ̀ ayọ̀ ó dẹ̀ sọ nínú wọn. Àní ṣùgbọ́n ayé kálukú wa látàárọ̀ yìí lọ. Kó pin ó débà. Ẹ wo bẹ́ẹ̀ ti tó alágbára. Àwọn kan ń bẹ nínú péjọ, wọ́n ti bí àwọn sáyé àwọn ò ṣe nǹkan rere. Nígbà tọ́mọ ogójì ọdún bá ń sọrú gbólóhùn yìí, ẹ dákun ọdún mélòó lẹ̀já fẹ́ lò nú ayé tó.

lẹ́yìn tí ò dájú pé ẹlòmíì tún léhun tó ti lò lókè pé ó tún lè ríru rẹ̀ lò mọ́ tí ó fi kú. Àwọn kan ń gbélé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kódà ayé wò wọ́n títí wọ́n ní wọ́n wáyé wọn.

ma mọ nira ki nira o ma mọ wa ka ma ṣaisan ka isan o ma ṣe wa ka ma ṣofo kofo o ma ṣe wa ka ma sori ibu ko ribu o ma jẹ ti wa gbogbo obere ti kaluku bere laaro yi ẹjẹ ka ṣe ogori rẹ ẹwọ la pẹ yin lo lohun wi be je be odo yin lo wa gbogbo iyanju ti kaluku ngba lenu ise iyanju ta ngba lenu oko owo iyanju ta ngba lenu oja tita iyanju ta ngba lenu katakara ẹjẹ se ẹwọ to wa je kuda iyanju ta awon agbalagba tun fun wa lori eto yi ẹjẹ ojúṣe fún wa ẹlẹdùnmarè àṣẹ yín ní ń bẹ lára ewé téwé fi ń jẹ àṣẹ ẹlẹdùnmarè ló ń bẹ lára egbò tégbò fi ń jẹ bí ò bá ṣàṣẹ wọn ń bẹ egbò ò ní dáhùn ewé ò sì ní jẹ ṣùgbọn ṣe ọlọrun ló ń bẹ lára rẹ ọba tó wá làṣẹ yẹn la wá ń pè gbogbo táwa bá dáwọlé ẹ fàṣẹ sí ìbéèrè tààrọ yìí ẹ fàṣẹ dá wa lóhùn.

0: bẹ́ẹ̀ ni ó lágbàro Ìlédùmarè.
1: Kàwọ̀lé ìṣọ́ tọ́jú kàbọ̀ dẹjọ́ máa bá mi lọ.
0: Àti èyí tá a wí tọmọ àráyé bú àti èyí tá a wí táwọn èèyàn ò tiẹ̀ mọ̀ nípa rẹ̀. Ẹja ṣe ògòrí ẹ̀ fún wa. Ọ̀kanú ẹ̀ náà nìyẹn o. Sọ̀wé Ìlédùmarè. Àwọn tó tọrọ ẹ fi lé wọn lọ́wọ́ o. Àwa tá a bèrè ẹ dá wa lóhùn. Èyí tá a kọ́nú ayé ẹ bá wa kọ́. Àwa tá a jẹ́ ìwé ìtayé ti wí. Ìlédùmarè tó jẹ́ pé ẹ̀gbá
1: àtọ̀rọ̀
0: dákun gbà á lọ́wọ́. Tá a bèrè ẹ fi dá wa lọ. Bẹ́ẹ̀ ni ó rí.
1: Olúwa máa mú
0: mi. Ìrìn àjò ẹ̀dá. Ìyá wa náà rí tiwa ṣe inú ayé.
1: Ìfáwa mú mi.
0: Iyì ó máa jòpin. Ìdè ni ó sì máa jòpin.
1: Ayé wọn lẹ́nu méjì.
0: Wàá ṣe wa lóṣùpá.
1: Àwí
0: fún. Yóò tàn mọ́lẹ̀ fọmọ ara yẹn.
1: Olúwa máa.
0: Bídìí tiẹ̀ ní òkun fún ìmọ́lẹ̀. Ẹ má ṣe wa látòkù.
1: Àmì fún.
0: Yóò tàn mọ́lẹ̀ fọmọ làkè. Ìyá wa jẹ́ àṣẹ òkùnkùn nídìí.
1: Ayé wọn lẹ́nu méjì.
0: Ẹ má fòkùnkùn sínú ayé tiwa o. Gbogbo ohun tá a wí ìpátá ẹ̀jẹ̀ ká ṣe ògòrí rẹ̀. Àṣẹ Ìlédùmarè. Gbogbo ohun tá a wí lónìí ká ṣe ògùn. Látòní lọ.

0: àwọn ànẹ́bí ọjọ́ wọn lọ kó àmàlà mọ́lẹ̀ báwọn náà ṣe sọ pẹ̀lú tibitire pẹ̀lú ìrọ̀rùn. Ọjọ́ ìṣẹ́gun tó kọjá làwọn ànẹ́bí ọjọ́ wọn lọ kámàlà mọ́lẹ̀ ọjọ́ Wednesday àtúnlọ bíi kú mọ́ mi àná tí ṣojú Àlàmísì ọ̀dọ̀ àfáàríyọ̀ láwà kí gbogbo àgbààgbà pátá ẹ̀yìn má jẹ́ ó bàjẹ́ èyí tá dáre wáyé ránníṣẹ́ tẹ̀sí ń jẹ́ṣẹ́ ayọ̀ fọmọ aráyé ẹ̀kọ́ àtìlẹyìn ẹ̀kọ́ àdúrótì níkì ọmọ ìbílẹ̀ olóyè síkírù ajíbóyè ìyá àfin fún ṣọ ajíbádé ìyá mọrẹkẹ ìyá àfin rọmọkẹ balógun ìyálódé àṣà ọmọ bá kúnlẹ̀ anífowó ṣe
1: ẹni ayé ni ó ṣe mí káyé má kọ mí látòní lọ olúwa
0: sànù ànẹ́bí ọjọ́
1: látòní lọ olúwa sànù
0: agbègbè jálókè
1: látòní lọ olúwa sànù
0: kárẹ̀ múra sí
1: wọlá bàbá tí mo dára
0: agbègbè jálókè gbàlejò ayọ̀ lánàá
1: wọlá màmá tí mo
0: dára ó kúnnà ọmọ tìjà ní ìmí náà gbẹ́yìn àkújọ lọ ni àwa náà lọ kó àmàlà mọ́lẹ̀ bí àṣẹ nìkan
1: ọbọ ọlọ́run
0: ayọ̀ ni wọ́n lè kálukú wa olúwa ò ṣe o aláàjì ramani látọlọ́run ṣògo kódà bàbá tún gba kọ́kọ́rọ́ ọkọ̀ títún
1: wọ́n
0: tún rọkọ̀ títún táwọn náà gbé wábẹ̀ lánàá kanú àwọn àgbà tiwa náà ni bá a ṣe ń yayọ̀ tá à ń jẹun àmàlà àtọmọ kà á mú ẹlẹ́rìn dòdò ti mọ́tò títún bákan náà ọgẹ́ wábẹ̀ mi náà ṣàdúrà síra ọlọ́run mo máa dúpẹ́ o olúwa ò ṣe o ọba tó ní kí ẹ̀kọ́ funfun ó jáde láti inú ìkòkò dúdú ara tẹ̀ ń dá ìkọjá òye kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ pé ẹlẹ́ gbẹ́rú ọlágbà bíi tẹ́ gbẹ́rú ọlágbà yìí ta ló sì tó bẹ́ẹ̀ tó tó yín bí i ta ló fẹ́ bí elédùnmarè gbogbo ọmọ ẹgbẹ́ ìrìnàjò ẹ̀dá ẹ̀kọ́ oríire o alájì ramon ọlọ́run ṣògo ẹ̀bá ń bá wọn yọ pé mọ́tò tuntun wá o bákan náà àfáàríyọ̀ abídèmí máa ṣe sọmọ lórúkọ láyáde lánàá o ọmọ abẹ́ẹ̀dẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ò ní kú o a tún rí kúnnú wọn lágbára ọlọ́run ayọ̀ ló kún fún wa nù rìn àjò ẹ̀dá kò ní pẹ́ kò ní jìnnà tá a bẹ̀yìn náà yọ agbára ìlédùnmá rẹ̀ ẹ ṣe ṣojú òpólẹ̀ fáwọn tó bá fẹ́ dúpẹ́ màmá tó pè láti ìlú èkó tí mò ń sọ lẹ́ẹ̀kan wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn àgbà àlọ́mọ wa ò ní ya wèrè àwa náà ò ní ya wèrè o ẹbí tiwa ò sì ní ya wèrè lágbára ìlédùnmá rẹ̀ ọmọ wọn tó fẹ́ ṣe gángangan ọyá bá ń gbé pè yẹn má sùn para agbọ́ tèyí tó run ti rá mọ́lẹ̀ yìí ṣé wọn náà tún fẹ́ máa kó orun mọ́lẹ̀ dàbí o fẹ́ kámàlà mọ́lẹ̀ ẹ ló. ìyàwó ẹ káàárọ̀ máa ilẹ̀ ti mọ̀ olúwa ṣeun àmì mà.
2: gbogbo àbílẹ̀ tí fún ni o mo ní kí n kí gbogbo rẹ̀ ẹ̀jọ̀ ẹ̀dá ni
0: wọ́n
2: tí wọ́n kú tọ́jú mi ọlọ́run ọba kí ọba ń sanwó lẹ́sàn-án rẹ̀.
0: olúwa dúró tì yín mà.
2: mo ní kí n dúpẹ́ fún gbogbo ìrìnàjò ẹ̀dá mi ò ṣe mo rẹ́ àánú gbà nídìí òpó tí mo wà o ò ní kí ṣe o mo ò ní ṣẹ́gun borí ogun o. mo tún wá fi àsìkò kí ìyá mọ rẹ kẹ mí mọ nọmba wọn ni omi bá ti kí wọn pé wọn kú ewu ọjọ bí o.
0: wọn
2: sì ọpọlọpọ ọdún láyé o ìyá mọ rẹ kẹ
0: ẹ
2: bá ń kí wọn o.
0: àwọn náà ti ń
2: gbé àsìkò ewu ọmọ lọtún ló sí o.
0: olùwà ṣeun
2: ó ní dúkẹ́ fún gbogbo àwọn àgbálẹ̀ o ò ní sì ṣe o.
0: àmì elédùnmarè
2: iṣẹ́ tọ́lọ́ ti parí iṣẹ́ ni wọ́n mọ gbé wá bá wọn o.
0: àmì olúwa
2: wọ́n ṣe owó òkè kí n mọ alákọ̀ọ́kọ́ mi kú mú àbìlẹ̀ tí
0: àwọn àgbàgán èyà àwọn àgbàgán ti ń bọ̀ yín báyìí ẹ ṣeun.
3: hello sir.
0: then let's go. hello.
3: ẹ sà òun yóò gbé mi ló sọ̀rọ̀.
0: ọyá bàbá mi ẹ káàbọ̀ sórí ètò padà.
3: ìránṣẹ́ bẹ́ẹ̀ nǹkan ló ní kí n bá òun dúpẹ́.
0: ẹ ṣáàwó.
3: ó lo ewé nínú àti omi òkè.
0: tó
3: ọ sà ló ń yọ lẹ́hìn láti jẹ́ ọdún bíi mélòó kan. ṣùgbọ́n nígbà tó lo eléyìí
0: ó yin ọlọ́run lógo
3: ká
0: sà.
3: oníkàbọ̀ kí ìrìnàjò ẹ̀dá pé wọ́n ṣe o.
0: olúwa ṣeun.
3: wọ́n kó àgbà lẹ́nu.
0: olúwa ṣeun. olúwa ṣeun. ẹ ṣe mo dúpẹ́ o ara ò ní ni ẹ̀yin náà mo ń bọ̀. olúwa ẹ ṣe tó bá tiẹ̀ kùn díẹ̀ síbì kan nítorí pé ẹ̀dá òkè máa rìn kórí ó má mi. Ìyí ọmọ aráyé ti dẹ́ lára yìí ń kọ́. Ara ayọ̀ tólúwa ti lo ìrìn àjò ẹ̀dá dánú ayé wọn ká. Mò ń bọ̀ mi ti dé. Ó tó bẹ́ẹ̀ gẹ́ tí bàbá kan fi sọra wọn lórúkọ pé kò ní í da fún wọn sà. Olúwa èmi náà dúpẹ́. Adániwáyé ẹ̀yìn ni o. Tí ò bá sí ìrìn àjò ẹ̀dá, ọ̀nà ó lọ̀pọ̀lọpọ̀ èèyàn bá fi gbà pa mọ̀ nípa ewé ìrìnrìn àti ògì tútù tó wá ń jẹ́ bí idán. Ọ̀kan nínú àwọn aráàdúgbò sáré pe Alhaji àbí ọjọ́ mélòó kan sẹ́yìn láàrin ọ̀sẹ̀. Ṣé dàbí ìpọ́jọ́ ìyá wa náà ṣera ẹnu tí ń bá rántí dáadáa? Tásìkò tó yẹ ká ṣínú bí aago méje alẹ́ pé nọ́mbà yín látàárọ̀ ó mọ àwọn ọmọ ní àkọ́bí àwọn òsùn mọ́júmọ́ àwọn ṣẹ̀ tí ilé ìwòsàn dé ni kò tún wá rọgbọ látàárọ̀. Kí ló ṣe é? Fọ́sà ni ló bá di kó bẹ̀rẹ̀ sí ibì kódà ó ti ń bi ẹ̀jẹ̀. Ṣẹ̀dá ò Alhaji ni wá ń sọ fún ọ pé ẹ léwé ní àtògì nílá àwọn ò dá mọ̀ gan mọ̀ ń bọ̀ ẹ dákun aago méje ti fẹ́lu ṣáré lọ jáwé àkíní màá fi ṣe yàn orúkọ ọlọ́run sí fúra rẹ̀ náà lọ bá wọn wọ ewé irin já wọ́n sàdúgbò bá wọn rògì lè gba lé wọn lọ báwọn ṣètò rẹ̀ òdìdí ọlọ́mọge lọmọ tí mò ń sọ yìí o sọmọ tó bá mi lọ bí 23, 24, 25 ìfowádìpọ̀ ń bi ẹ̀jẹ̀ ṣètò rẹ̀ ó bá wọn ṣètò ẹ̀ wọ́n sì lò ó fún kí sí méjì sí mẹ́ta kí wọ́n tètè táwọn ó tún lò ná ẹ̀ lóhùn kankan mọ́ dà oògùn rẹ̀ nílẹ̀ táwọn lò lánàá kò ran ohun tó ń bẹ wò ó kí la tún lè lò sí ẹ fi gbàgbọ́ gbé ìmọ̀ tí wọ́n rí ni pé wọ́n ti yọ ń sọ̀rọ̀ àtìyá rẹ̀ lọ́mọ yẹn ti ń tò gbé ṣẹ̀sùn tó pọ̀ lánàá wàá fà lọ fọ fà lọ gborí bẹ́ẹ̀ díẹ̀ lọ́gbàánú yàrá lọ ọmọ nàìjíríà bẹ́ẹ̀ nà tí fẹ́ wọ bí aago méje àbí mẹ́jọ àárọ̀ ọjọ́ kejì ó tó lajú sáyé àwọn ni wọ́n jí pé ọlọ́run má fara ni wá ẹ lọ ta ló wà lójú òpó ẹ káàárọ̀ olúwa ṣeun sá ẹ máa ní láti gbóhùn sókè àmà gbóhùn yìí lórí ikọ́ kí ló ṣẹlẹ̀. Mo dẹ̀ fẹ́ gbádùn yín bẹ̀ tí ohun yẹn ò láòdù dáadáa.
4: Ẹ tún bọ́ ojú dá.
0: Àtọ̀sán wẹ́wẹ́. Gbúrò ikọ́ mọ́ tọwọ́ àwọn àgbààgbà ikọ́ ọ̀tún kó ayé ò ní hu yín kò ní wú àwa náà ẹ kó oríire sà mo bá yín yọ o. Ẹlòmíì tún rèé olúwa ò ṣe é àbá eléyìí náà tún ti bọ́ kúrò nínú ikọ́ ẹ̀yin àgbà wọn ní adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀tù bọ ojú dá ṣúgà bẹ́ẹ̀ là ní jà ẹ ló ta ló wà bẹ́ẹ̀ ẹ ká àárọ̀ sà ẹ ti wà lórí afẹ́fẹ́. Àmì elédùnmarè
5: ara àmì ọlọ́run gbà
0: àmì àti àmì.
5: Ẹ lọ jà wọn náà lọ́mọ ẹ fi ìṣẹ́sọ orí pásítọ̀ orí kìíní orí rédíò káwọn náà lọ́wọ́ àti àmọ̀ lọ́wọ́ ń bẹ̀.
0: Àjọsọ ní jẹjọ bóyá ẹ̀tẹ̀lé tò yìí àbí kò rún ti gbé yín lọ.
5: Ẹ máa gbọ́ aṣọ jẹjọ mo kí bàbá àbẹ́ta.
0: Yes sir.
5: Mo kí pé bàbá àbẹ́ta jẹjọ ṣùgbọ́n náà ọ̀nà bíi ilé ọlọ́run wà rẹ̀ fún wa lórí.
0: Ẹ̀yin náà ò béèrè. Ó dé ẹ má bínú ẹ dákun ẹ má bínú. A tún bímọ láìpẹ́ a máa sọ bí tílé ọlọ́mọ bá wà. Ẹ ṣe mo dúpẹ́ sàtìyàn oníbẹ̀. torí àmọ ọlọmọ lẹ ń ṣe pé nǹkan ṣe olúwa ó dájú ayọ̀fẹ́ yín náà ẹlẹ́ẹ̀kejì ẹ láti ṣàkíyèsí kinní kan a bá lọ fi àdírẹ́sì ọlọ́mọ kan sórí

0: kini
1: ya dama ko ni be ah eh inga usi unje kunwa ah kabisi lady maruli wash hello talo wa loju opo yi
2: assalamu alaikum
1: wa alaikum salam
2: e karo ruko to mi ni rasaki wa ni olon sugo
1: yes sir
2: ada kun to olon to re anabi muhammad oro yawo mi ni ba mi nun je to de mu
1: e se wa ni suru ka de abala yen e dakun e ni suru die si mo ri poro to n ba yin nu je ni e ni suru ani pe dibe mo nsin e dakun tori olon ka le to bo ti ye ka to ba won ago wa se filele eh ko won ba da papo dan ni e ma binu awon to fe dupe la wa nbe lowo se ni lati ma fe mi more han ko le ma wo awon agba yi na lori en se nwo re fe te ndupe la won na nfi ba fe le dumare o tun mu kara won ma ya seun ti won se ku ku gbo won o si gbobi ateri to lo sa la aro to ti bombe to ni corner tun ti bombe adupe awon na ti njeun to won won ti be si rin kaakiri mo nbo won pada so lori to ni ko ye lo e ka ro
2: e ka
1: sa yes sir ti wa lori afefe o
2: nden sa on gba de to ni awon last week na tin mo gbo mo mi o da ewe mo
1: e
2: sa e jo ba fe number na o papa papa te awon mama to sore
1: in
2: ge to wa lo
1: e se ko se wa la sa ngba ti aba ma fi pari eto a pe awon number sita e le pe mi gan fura mi all right abiola kin wale abo se de won ni mo lo laye ko fa won ah teyin na fe de nigba teledu aba sign si ibeji yin fura yin le tan na wa me ba sora yi ori afefe ni won ti kede address ile yin eh mo pe kekere ko eh mo pa sola fi bo nkan po nbe ìrìn àjò ẹ̀dá la máa ń sọ omi ìwọ̀nà rẹ láti ọ ṣùgbọ́n elédùmarè ó dá wa náà lẹ́jọ́ ayọ̀ àwọn èèyàn ó jàmàlà wọn ó béèrè ọbẹ̀ sí i wọn ó jàmàlà tán wọn ó tún béèrè rẹ sí i gbogbo ẹjọ́ ayọ̀ bẹ́ẹ̀ tẹ́dà fífa yọ̀ ọ́ ṣe yọ̀ ọ́ ṣe tiwa náà bẹ́ẹ̀ princess ọlá the ghost àṣeyọrí ọmọ mi o yóò dára fún ẹ olúwa ẹṣẹ báwọn gbé ti wọn náà nǹkan ṣe ó ti rẹ àwọn ọmọ mi lálẹ yìí wọn ni wọn ti sùn ọkà wọn máa yẹjú ẹ fúra rà bí nígbà ẹ má ṣe yọnu mọ mo rí kóòrùn ti mú kókàlùkù yín lọ ẹló ẹrípẹ ẹgbóhùn yá yá ẹló mọ yes ma yẹ a ti wà lórí afẹfẹ yes ma ẹló a ti ń gbọ yín.
3: ọmọ mi tó ti di ní 40 years ó ń tọ̀ ilé àtọ̀ ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àmẹ́jìnlá ti wù kọ́ asma.
1: ẹ akọyún olẹ
3: ẹgbẹ́
1: nọmba. kò tí ẹ ní ìdípẹ́ ń gba nọmba kan dàbí aláràmọ ogun ohun tẹ́ ṣe láṣàlàyé fún yín láìpẹ́ yìí bọ̀. ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀.
4: ẹ̀lọ́
1: ẹ káàárọ̀ ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn àmà lásìkò tó pọ̀. tó ẹ̀yin lẹ fà á o ẹ rí pé èèyàn tún lágbára bàbá àbí bóyá ìyá dẹ̀ ni àti ẹ̀mọ̀ ọmọ màmá yìí tó ti lé lógójì ọdún wọ́n ń tọ̀ ọ́ lé ẹ̀nìyàn náà tó wá bímọ mẹ́rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà tún tọ̀ ọ́ lé ẹ̀ rí pé nǹkan tó lágbára pọ̀ ni àwọn méjì tó ń wúkọ́ ẹ̀kọ́ asma àbí ẹ̀kọ́ ti wá lágbára báyìí ṣùgbọ́n nípa tọ̀rọ̀ tó ní kọ́ dé ohun tẹ́ ẹ lè lò sí kọ́ ń bẹ nínú ìwé ohun tẹ́ ẹ lè lò sí ṣìtọ́ ń bẹ nínú ìwé yàtọ̀ fún bẹ́ẹ̀ iṣẹ́ kan ni wọ́n fi ilẹ̀ láàárọ̀ ìtẹ́nìkan ń dúpẹ́ lé lórí ẹ̀tọ́ ìbọn ojú dá ṣúgà ìṣẹ̀rẹ̀ tí ń tọ́ kùlẹ̀ lẹ́ẹ̀kẹta mọ́ tí wọ́n láwọn lò fún ikọ́ bàbá yẹn ń dúpẹ́ tiwọn ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ẹ̀rí pọ́ lágbára pọ̀ ẹnikẹ́hun tó níkọ̀ yẹn náà ó lọ gbìyànjú ẹ̀ yóò sì bá wọn náà lára mu. ẹ̀lọ́ ẹ káàárọ̀ sà.
4: ẹ dákun mọ́ ọ̀fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni ẹ fẹ́ kándùn láti bí ọdún kan
1: ẹsẹ.
4: Bí gba pé orí ìkànnì ẹ̀ka ń dún mo sì bí nǹkan gómìn ń bẹ̀ ni mo wá fi gírèèdì gbà. Mo ti wá ọwọ́ nǹkan ìlẹ̀sùn lóru ìlẹ̀sùn mọ́ bí mọ́mọ́.
1: Ṣó ti lójú ni ó ti dégbò?
4: Ó ti lójú, mo ti já ojú ẹ̀, kò tí ò wà kò wá san.
1: Láti bí ọdún mẹ́rin?
4: Láti bí ọdún kan.
1: Láti bí ọdún kan lẹ pé kò wá san.
4: Bẹ́ẹ̀ni.
1: Ojú ègbò yẹn ò jiná. Tọ́ àwọn àgbà ti gbọ́ o. Méjìlá àbọ̀ ti lù lọ́dọ̀ ti wà ní àyín òkùn ìṣẹ́jú kan. Méjìlá àbọ̀ ló yẹ ká bẹ̀rẹ̀ sí gbé ìpè àwọn tí ó bá ní ìpèníjà. Wọ́n ti wọdú ara wọn báyìí. Wọ́n ti ṣojú òpó yẹn náà lẹ́ o. Àràdá ikùn bí ò bá jọjú. Ẹni kólóńgì ni ó dá ti ẹ̀ka wòran. Ṣẹ̀dá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ yín. Nínú ìyẹn tí wọ́n sì fi lò ó báyìí láàárọ̀ yìí pé olúwa àníṣe ẹ̀yìn lolúwa. Ẹ lọ́ta ló wà ń bẹ̀ káàárọ̀. Yes sir.
0: Ẹ pẹ́ fún wa, mi ní gbọ́ fún wa.
1: Àmì Ìlédùnmarè.
0: Ẹ jọ mo ní pèníjà wípé ládùúgbò mo ti wà kékeré. Wọ́n ní ṣe kíní ẹ̀sìn ìlànà gbogbo gbogbo rẹ̀ ń lé. Wọ́n ní pé kò sẹ́ni tó lè ṣe wípé wọ́n ti ṣe pa ni. Ẹ jọ ẹ bá mi gba àwọn àgbààgbà.
1: Kí ni nǹkan náà tí wọ́n ṣe pa?
0: Wọ́n ní pé àti kékeré náà ti gbogbo mi láti gbé ọmọ ọdún kan.
1: Wọ́n ti gbogbo yín.
0: Ẹyin
1: gẹ́ wá tọmọ ọdún mélòó báyìí?
0: Àádọ́ta
1: ọdún 50 years. Wọ́n dẹ̀ ńlá tọmọ ọdún kan ni wọ́n ti gba ògo yín. Oh my gosh, okay, mo ń bà, mo ti gbọ́ sà, ẹ jẹ́ àfi bí ìwọlé ń gbà náà, ìjà ló lè. Ká máa ṣeun.

0: kọ wa.
1: Tó wá jẹ́ pé lóòótọ́ èèyàn kan ló bá ń dẹ́rù àrà báyìí.
0: Ẹsẹ̀ ń gorí ẹsẹ̀ lójoojúmọ́, ayé máa dobiri bo.
1: Olódùmarè Màdákunjọba Afúnrúfẹ́ ni bẹ́ẹ̀ ní sùúrù. Tí wà báyìí náà ò lè rogo tiẹ̀ lò lókè pẹ́. Gbogbo àmútọ̀run wá.
0: Nítorí pé ayé bàjẹ́ o, àmọ́nà tètè bọ̀. Ayé dàrú.
1: Ẹ̀lọ́ ta ló wà ńbẹ̀? Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá. Ẹ sá óyà ń gbọ́ yín.
2: Ẹ sá ẹ náà kún láti yẹ bí ẹ ti kọ̀ ní kàwé.
1: Kìlẹ̀ fẹ́.
2: Ẹ wo, mo ti gbé ọmọ ogójì ọdún.
1: Níyàwó. Ẹ lọ́mọ. Ok, lẹ́yìn ìgbà tí ìyàwó yẹ bí ẹyọ kan fún ó ti lọ́n ti ẹ̀. Ẹ wá rí mi ìfẹ́ mọ́ lẹ́yìn ìgbà náà. Ẹ rí ṣe. So èyàn ò lè dá àkáǹtì yín kó bá bíi 50,000. Irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Ìlú wo lẹ wà yìí?
2: Ìlú Ẹdẹ̀nùmọ̀.
0: Ọ̀làjú ọ̀làjú ọ̀làjú lọ́dẹ lọ́ba ayé jẹ́ àwọn tó ń sọ lórí ìwà.
1: Ẹ káàárọ̀.
3: Káàárọ̀ sá.
1: Yes sir.
3: Mo sọ̀rọ̀ láti ilé ìfẹ́ nísà.
1: Kílẹ̀ fẹ́.
3: Báà kò ní fẹ́ tí àwọn bàbá wa fi sílẹ̀ láìpẹ́ yìí tí wọ́n ní àpá ìjà jẹ sí nìyẹn. Ìtọ́jú àfẹ́jẹ púpọ̀ yẹn, ìjà jẹ yẹn, ẹ̀rá jẹ yẹn gẹ́gẹ́ ṣáájú nù ní. Ẹ̀dá kúkú wọn bá dáyìn tán wọn bá ń dà lórí àwọn ètò wa. Ẹ wá dàkún mo fẹ́ bèèrè lórí ọ̀rọ̀ ogun fọ yìí. Ó bẹ̀rẹ̀ látọmọ ọdún márùn-ún torí débí abẹ́ọ̀lọ́ èyí tí ń yẹsẹ̀ ẹ̀dákun torí ọ̀nà káwọn àgbàgbọ́ ọlá sọ ń torí
1: ọ̀nà. Ǹjẹ́ níwèé ìrìn àjò ẹ̀dá lọ́wọ́?
3: Mi ní lọ́wọ́ mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ púrámù yìí ní ìsìn.
1: Ẹ̀jọ́ sá ìmọ̀ràn tí màá fún yín tóra ti ṣiṣẹ́ lórí yẹn kọjá sẹ́yìn lórí ti brain booster làwa ń pè é ìtẹ́pẹ̀lú oògùn sọ yìí yẹn. Àwọn nǹkan tọmọ lè lò tàbí tágbàlagbà lè lò tí ó tún mú kí làákà yóò ṣe yányán sí dáadáa. Àwọn àgbà ti ṣiṣẹ́ lórí ẹ̀ ike ipò onípòjípò tí kálukú bá wà ń tẹ́lẹ̀ lò wà náà wò yẹn. Lórí ìtìyẹn ẹ̀wá wò yẹn kan ni ó ti jẹ́nu.
0: Ẹnu tún wà bẹ̀ o.
1: Ìgbésẹ̀ sá. Yá.
3: Mo fẹ́ bèrè àbá wọn kan bẹ ní diẹ kẹ́mi láti bí ọdún bí mẹ́ẹ̀ẹ́dógún. Wọn àdé bímọ mi bẹ́ẹ̀.
1: Àbá wọn.
3: Ó wà lẹ́nu wà. Ó wà lẹ́nu, ó wà lẹ́kẹ̀bọ́ tí pẹ́ẹ́nú yẹn ti kú owó ọkùn ti bí ẹ̀kẹ́yìn.
1: Báwo làbà wọn náà ṣe rí?
3: Ó ra pa fẹ́rẹ́fẹ́ láìní.
1: Ó ṣe kí ni?
3: Ó pupa fẹ́rẹ́fẹ́.
1: Àbàwọ́n yẹn pupa fẹ́rẹ́fẹ́.
3: Bẹ́ẹ̀ni.
1: Àbàwọ́n.
3: Ìyẹn dúdú ìyẹn bí kí n kọ̀ lọ ní ọmọlá láìtì pẹ̀lú pé mo pupa. Àbọ̀ kí ni ọ̀rọ̀ bíbí ṣe báyìí.
1: Ọ̀dà. Akẹ́ o, a wèé fún àwọn àgbà àwọn àgbà náà, wọ́n lábà wọn wà níbi ẹ̀kẹ́ o.
0: Amọ̀nà o.
1: Kò ní rárá.
0: Torí pé ayé.
1: Ok, bàbá yìí ti ń pè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. Ó yẹ ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀? Rẹ̀ pẹ̀ tí mo ṣe nọ́mbà tó wọlé. Ẹ̀lọ́.
2: Kọ́dà bí ṣe ń pè yín gan-an iná ti fẹ́ tán lórí iṣẹ́
1: tẹ̀lé. Ẹ sọ ohun tẹ́ fẹ́ sọ kí ni ó tó tán o.
2: Salaamaleykum.
1: Salaam. Kí ló ṣe
2: ìyàwó? Ó fún mi ní ìbànújẹ gan.
1: Kí ló ṣe ìyàwó yín?
2: Alákọ̀ọ́kọ́ tó ṣe bí mo ṣe fẹ́ ni irun òkú òru ní Dàlámù.
1: Ẹ́.
2: Ogún òru kí ni ti máa gbé wọn sánlẹ̀ tí máa ń gbé wọn jalẹ̀ yẹn.
1: Olúwa o.
2: Tí ń Dàlámù bí mo ṣe kí ń sọ̀dọ̀ mi ló ti rí bí mo ṣe fẹ́.
1: Ẹ mọ̀ kó ń ṣe wọ́n tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́.
2: Ẹ
1: máa bọ èmi náà béèrè béèrè yìí náà ò dáhùn.
2: Mi ò mọ bó ń ṣe.
1: Ok.
2: Àmọ́ ó ṣàlàyé fún mi pé nǹkan báyìí báyìí ní sí òun. Máa ní tó bá pé nǹkan tó ń ṣe nìyẹn máa wọrí. Máa fi ọtí kí àbáwọ́n tí ń bẹ lára rẹ̀ máa fi.
1: Kílẹ̀ yín gbójúlé kẹ́ ẹ tó sọ pé wọ́n máa wọrí. Kílẹ̀ gbójúlé.
2: Kílẹ̀ rí.
1: Kílẹ̀ yín gbójúlé kẹ́ ẹ tó sọ pé wọ́n máa wọrí.
2: Ẹ sà, mo mọ̀ ó ní wọn bí mọ́ òun.
1: Ẹ̀yin wá.
2: Pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe.
1: Ìyẹn lè bá wá
2: kọ́kọ́.
1: Ẹ fẹ́ra sì ń lọ bí ọdún kẹlòó.
2: Kẹ́lẹ́.
1: Ìgbéyàwó yín ti tọ́dún mélòó tẹ ti fẹ́ nìyẹn.
2: baba mi o di pe o di bi won meta fun mi
4: to oluwa wa won mo na e je lo mo n gbo yin oluwa ka pa re
2: aha o di bi mo meta fun mi
4: to
2: ibadan bi la de ti fe ra ta la ti fe ra wa awon obi re meyeji won ti salai si
4: oluwa o
2: won jade so yoro re titi ko
4: odora won
2: dupe da alakoko si mo se pe ni bi mo se pe number yin lale o ti o se
4: ah
2: bi mo se pe yin te so pe aketi kiti to asiko kiti tasiko kiti tasiko kini e ti gbe ni ti o ke wa gan ti o mo gba ti o ba ri pe mo ba ni number yin ma send the picture re tin
4: oluwa o
2: sẹ́ǹgbọ́ mi bàbá mi
4: débi pé
2: iṣẹ́ tí mi ga lára ń ṣe mi ò ráyè ṣiṣẹ́ yẹn mọ́ tó bí pé kíní àbá mu á ti kúrò nílé á wá mọ rìn káàkiri.
4: lọ́sàn-án àbí lóru.
2: ìmọ̀ ṣe lọ́sàn-án kò sígbà tí ò lè ṣe.
4: ohun tó bí ẹ̀mélòó lọ́sẹ̀ àbí lóṣù. ohun tó bí ẹ̀mélòó lóṣù.
2: kìí sọsùn ọsẹ tó bá bí kápẹ́ ti bẹ̀rẹ̀ ní bíi ìjẹta báyìí nísìnyí ni mo ṣe lera bíi ọjọ́ márùn-ún sí mẹ́fà bíi ọ̀sẹ̀ kan á wá fi lára balẹ̀ kò ní ṣe mọ́ débi pé kò ní jẹun fúnjọ́ márùn-ún.
4: olúwa o
2: kìí jẹun nǹkan tí nílẹ̀ fi ń wo mọ lọ́wọ́ nígbà yẹn á gbọ́mọ kalẹ̀ á rìn lọ ìwà mọ wa kiri máa mọ wa kiri débi pé abẹ bíríìjì ní ṣáìdì ọ̀nà wóró ni mo ti rí títí sa pépà tó wà ní jẹjẹkújẹ.
4: bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí n ṣe pé nǹkan kan ṣe làákàyè.
2: sá.
4: mo ní nǹkan kan ò dẹ̀ ṣe làákàyè.
2: ṣe làákàyè.
4: ẹ̀ẹ́
2: yóò tó bá ti kíni ó máa mú tí ó jẹ́ pé ni ó rẹ̀ ṣe bí gángan tó wáyé pé orí ni mo fi ń gbálẹ̀ àbí tí mo bá wà nítòsí ẹ̀ ń bá gbà lórí mú kó mọ̀ fi orí yẹn gbalẹ̀ débi pé ọwọ́ mi náà nítorí ẹ ni ó ti ké káà rẹ̀ ó fi balẹ̀ tí ó fi sùn tó bá sùn tó bá jí kò ní mọ bí tóun wà mọ́.
4: ó ti gbọ́ yín sá olúwa gbà kó sọ ẹ má wọrí ẹ bá wà kálọ kí nọ́mọ̀ bá tán lóṣù.
2: ẹlẹ́ẹ̀kejì ó gbaṣẹ́ lọ́wọ́ mi pátápátá débi pé mọ́ṣínì tí mò ń lò wọ́n ti gba mọ́ṣínì mi lọ́wọ́ mi.
4: olúwa ṣẹ́gun fún isa
2: wọn ò jẹ́ kó ṣiṣẹ́ kankan wọn ni kó máa lọ ṣọ́ọ̀ṣì ni.
4: olúwa ó ṣe
2: tó bá ti ṣiṣẹ́ báyìí kíkiri àbá síbẹ̀ wọn ni kó máa wà mọ́. ètò pé àwọn ọmọ rẹ̀ gan lára mo kó lọ́dọ̀ ẹ̀ pé tí mo bá fẹ́ jáde ni kí wọ́n lọ síbì kan kí wọ́n lọ jókòó.
4: mo ti gbọ́ yín sà ẹ jẹ́ káwọn àgbà ó dá sí kí wọ́n lè kí ná má tán lórí fún kẹlẹ́ bá mọ ohun tẹ́ ẹ ṣe àti ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé lórí ẹ nísòro ẹ jẹ́ káwọn àgbà ó dá sí. oh my god. ọ̀kan tún rèé nínú mẹ́tàléní ọgọ́jọ.
5: Jésù Kristi la mọ̀nà.
4: Ṣọwari pé tèmi ti ẹ.
5: Bẹ́ẹ̀ ayé wa ṣe o, à ń retí rẹ o bàbá.
4: Rẹ sì là ń jẹ.
5: Àfẹ́ rojú rẹ.
4: Àmàlà nìkan là wá ń jẹ.
5: Láyé yìí tó lè tọrọ.
4: Ẹja ló wà lówó lórí àrówó ẹran.
5: Láyé yìí tó lè dára.
4: Ṣọwari pé ti wá tọ́pẹ́ báyìí.
5: Ojúmọ́ iṣẹ́ ló fi.
4: Kò sí ṣòro tí ò ní bọ̀ dá.
5: Síbẹ̀síbẹ̀ ara mi gbogbo.
4: Ọ̀nà ló tún bọ̀ yìí.
5: Iye ò fi bẹ́ẹ̀ tọrọ. Ó lọ fún bẹ́ẹ̀ lọ.
4: Oúnjẹ ò ní wọn bá ṣe kalẹ̀.
5: Òṣèlú tún wọ ọbẹ̀ o.
4: Tọ́mọ bá sì jẹ́ tí ìbá wọnú ẹ̀.
5: Òṣèlú tó kọjá lọ.
4: Nígbà tó rí ìyá rẹ̀ tí ń forí gbálẹ̀.
5: Ológun ló tún dé ibẹ̀ o.
4: Irú oúnjẹ ò ní wọn gbé kalẹ̀ fún baálé ilé.
5: Òtítọ́ ò ní lé mọ́.
4: Tí ìbá sì jẹ́ tí ìbá làágùn láyà.
5: Òdodo rí bí ìgbà
4: o. Nígbà tó gbọ́ pé ìyàwó rẹ̀ ti jáde sábẹ́ bíríìjì tí wọ́n ń wa kiri tí ń ṣa pépà.
5: Láyé yìí tó lè tọrọ.
4: Àti yóò san kò san.
5: Jésù bá dé. Láyé yìí tó lè.
4: Àtèyí tí ò gbóògùn àtèyí tí ò ní gbóògùn.
5: Tètè máa bọ̀ wá mọ̀nà tètè máa bọ̀ wá.
4: Àtèyí tó lórúkọ.
5: Ẹyẹ ń dàrú lọ.
4: Àtèyí tí ò lórúkọ nú àìsàn. Àti ìdààmú ayé. Alẹ̀ nẹ́mbà burúkú mọ́ wa Ọlọ́run. Tọmọtọmọ tẹbi tara taya taya. Àwọn tó bá nírú ìpèníjà yẹn láàárọ̀ yìí.
5: Nítorí pé ayé
4: ìbá. Ṣẹlẹ̀ bá wa ṣíjú àánú wò
5: wọ́n.
6: kan re o ile ewosan wo la gbe igba lo baye ledumare adebi se akin wole e ni sokun lori omo kadara buruko ni ko lori wa alewa bletif ademola ba je oni wole toyin
7: gbogbo re lo ti mi se oro ti
6: awon ami wo to lagbara
7: gbogbo re lo nfara han
6: taba lori ti jani fatima
7: ari paye ndogbo lo
6: no won dagun ko sewo san won na ni
7: lesi ira won okun ato tensele
6: won si sanu
7: ologun ni
6: Muslim wa indi le
7: se
6: ba mi
7: wahala aye yi ma poju alagba wi tete ma bo oni la
6: na won yan o ye pe mo se elo ta lo won ku ye pe lataro elo ta lo wa nbe
8: elo karo
6: e karo sa
8: olun ba mi gbagbo ayin
6: ami ledumare ati gbogbo awon to ngbo wa na
8: gbogbo te me se ji ase wa ge ni deni mi la ile
6: ami ledumare ba mi Ami eda kan egbo yen soke die si.
8: Ijo mo ni gbogbo be se je pe Olorun lo yin lati le fi se iwosan fun awon mi ni Olorun ni fi so ni be mi.
6: Ami Ledumare.
8: Oruko temi ni Yusufu.
6: Yes. Ki le fe sa?
8: Mo ni awon adukọ mi ti kan yin.
6: E so ka ye ogbo Olorun da Olorun ka pa re.
8: Mo ni pe ikan lara awon omo mi to je okunrin. O n tẹle awọn ọmọ ti ko tẹmi lọrun bi awọn ọmọ alaigbọrun.
6: Awọn to mumu kumu.
8: Bẹ́ẹ̀ ni so wọn wa ọna abayọ lati gbogbo ki n ṣe oju ọmọ yẹn kuro lara awọn ẹni.
6: Èyàn jẹ́ lákọ̀ọ́kọ́ kí lẹ̀ kejì.
8: Ìkejì ni tìyàwó mi gbogbo bó ṣe máa ń ṣiṣẹ́ tó. Nígbà tí ó bá fi tó bí oṣù bí mélòó kan gbogbo owó tó bá kó jọ́mọ̀ yẹn burú kan tó lọ ni. Bí pé bí abìkan máa fi iṣẹ́ dá yẹn láàmú pé ìròyìn mi lákòókò.
6: Ẹ ṣeun. Ó ti da àwọn àgbà ti gbọ́ ẹ máa rètò bọ̀ lágbára Ledumare wọ́n àbá yín dá sí ní kọ̀pẹ́ kọ̀pẹ́. Ẹ ló o.
8: Ìwé tí ẹ sọ yẹn jọ ìbò láti lè gẹ̀
6: tẹ́. Wọ́n wà níwájú iléeṣẹ́ wọ́n wà iléeṣẹ́ wa ní Lágélu FM bí ní fẹ́lẹ̀lẹ̀ bí. Ẹ ti gbọ́ bẹ̀ẹ́ débẹ̀ láàárọ̀ nílẹ̀ bá ti mọ́ láàárọ̀ yẹn sìn ẹ bá ti dọ́dọ̀ àwa gan wà níbi iṣẹ́ ṣe ti gbọ́ olùwà wa pẹ̀lú yín àwọn àgbà ọ̀dà sáwọn kàtà ti
7: bẹ̀rẹ̀. Lára ayé ń fẹ́ òdodo rí bí ìgbà o ẹsẹ̀ ti borí ayé àfi tí.
6: Ẹ lo ẹ káàárọ̀.
9: Ẹ
6: sá.
9: Ami.
6: N gbọ́ yìí.
9: Nǹkan tí mo ṣe lépọ̀ kò kan tí mo kàn wà kò sí sọ̀rọ̀ sí ti mi. Mo gbàdúrà ní yàtọ̀ láti gbé lọ́mọ ojú ọdún báyìí. Mo wọ ní ohun tí ẹ fẹ́ ní ojú ara wọn.
6: Ó ṣe kí ni?
9: Mo ṣe bọ̀ sí kúnyìn yìí ní gàdá kúnjọ náà.
6: Òun náà la sọ àti sọ gbólóhùn tó kó gbogbo ẹ̀ papọ̀ ẹ já filẹ̀. Ẹ bá lẹ̀ máa tó lẹ́yọkọ̀ọ̀kan àwa ti kó papọ̀ ó ti yí àwọn àgbàlagbà tọ̀rọ̀ kan. Ṣé ń kọ́ sílẹ̀ ṣá? Ta ló wà ń bẹ ẹ káàárọ̀?
9: Ẹ káàárọ̀ ni o.
6: Yẹ sá ẹ káàárọ̀.
9: Àkó ètò.
6: Olúwa ṣeun.
9: Lágbára ọmọ gbogbo àwọn náà tó sílẹ̀ yìí ọ̀rọ̀ ọba àárọ̀ tó wọ́n mọ̀
6: ni. Àmì Ledumare.
9: Àbí wọn bá ń sára nígbà bíi oṣù kan sẹ́yìn. Ẹ ní kí n pè yín mo pè yín ẹ pé kí kọ. Mo mọ̀ pé bóyá sẹ́ẹ̀sì ni. Kábẹ́ máa dúpẹ́ ló ń sọ̀rọ̀.
6: Ẹ má sọ̀rọ̀ mọ́. Wo snap fún fọ́tò kò wá mẹ́sọ̀ kó fúnra ẹ ló pe nọ́mbà yìí láàárọ̀ tó o bá ti pè ẹ́ mo máa pariwo ẹ sáyé pé ìwọ ló fà á tó jẹ ká ṣàmà dúpẹ́ ká dáwọn ọ̀rọ̀ wò.
7: Ó lọ déédéé òjò ń rọ lásìkò rẹ.
6: Ẹ ló ta ló wà mẹ́ẹ̀ káàárọ̀. Wà á pe nọ́mbà yìí fún mi láàárọ̀ ká ṣàmà dúpẹ́ kọ síwájú ẹ̀. Ẹ káàárọ̀ sá. Àmì Ledumare àti ti yín. Àmì Ledumare.
10: Ọlọ́ba dúpẹ́ fún wọn.
6: Àmì Ledumare.
10: Orúkọ mi ni Trímẹ̀sì Oyè Aláṣẹ Ìlú Aláàfin. Ẹ dákun obìnrin tí ọmọ bá ń ta sí èsì pé bọ́yá ó lékò tó jẹ́ pé ń sá ni. Tó ti lọ sọ sí ìgbà tí lò fún ọjọ́ wọn ò ní tó ṣe. Tó ẹ dákun ẹ bá mi ọ bẹ àwọn ìrìn àjò ẹ̀dá wọn dákun mo fún wa ní àwọn nǹkan tá a lè lò.
6: Ọmọ ń ta.
10: Bẹ́ẹ̀ni ló ń ta yóò máa ta gan an.
6: Ẹ sì lọ ilé ìwòsàn.
10: Wọ́n ti lọ ó ti lọ sí ògbómọ̀ṣọ́. Tí ohun orí ti ń ṣe oògùn tí ń fún un wá ti ń mú báyé bá ti ń lọ báyé yóò tún máa sọ́lẹ̀ ni.
6: Ṣebí kì í ṣe pé ó wú kò dẹ̀ kì í ṣe pé kò sì lójú.
10: Tí máa ta ni tí ọmọ mú lójútì gan.
6: Ẹyọkan nínú ọyàn yẹn ni àbí méjèèjì.
10: Ẹyọkan ni.
6: Tọ̀tún àbí tòsí. Ó dá sà àwọn àgbàlagbà ti gbọ́ yín olúwa ṣeun. Ẹyọkan náà lókun tá a gbà sí ó ti dà. Ẹ ló ta ló wà ń bẹ̀. Yes sir.
11: Ọ̀rọ̀ bọ̀dá nìkan ni mo fẹ́ ṣàlàyé fún.
6: Ẹ sọ káyé ó gbọ́.
11: Wọ́n ti ní ìyàwó bẹ́ẹ̀ tí wọ́n bá ti yẹ táwọn àtìyàwó wọn ti bímọ fúnra táwọn àtìyàwó wọn bá wá ti sún mọ́ra wọn ni kò ní sí nǹkan lọ́wọ́ wọn.
6: Kò ní sí nǹkan kan.
11: Wọ́n ní lówó ẹ̀kan lọ́wọ́ mọ́ láàrin bíi 15 days.
6: Tọ́ bá ti súnmọ́ ìyàwó ilé wọn ìyàwó tó ti bímọ fún wọn.
11: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n wá rí i pé kò sí nǹkan kan mọ́ ilẹ̀ ó kàn dá láàárọ̀ àtàárọ̀ ọjọ́ kejì lọ ni.
11: Bẹ́ẹ̀ni.
6: Ẹ̀yin wá fẹ́ bèrè pé kí ló fà á.
11: Bẹ́ẹ̀ni wọ́n wà ní tí wọ́n bá fẹ́ ṣe solúṣẹ̀ sí pé àfikún wọn lé ìyàwó yẹn dọ̀dà tí wọ́n fẹ́ mi wọ́n sì ti bímọ bíi
6: mẹ́rin. Ilẹ̀ ti
11: kú.
6: Wọ́n bá ti súnmọ́ kò sówó.
11: Wọ́n rí ìyàwó mi ìfẹ́ le.
6: Ọ̀rọ̀ ti yé ngbà wọn ò ti fẹ́ kọ́ fúnra wọn ọ̀rọ̀ ti yé sun ta fẹ́ ṣe sí yẹn. Àwọn àgbà ti gbọ́. Ẹja fìyàn ẹ lẹ̀bẹ̀ báyọ̀ gbé ẹyọ kọmọlúkọ ẹni yẹn ti ń pè tìpẹ́ jáfìkan yẹn káàdì rẹ lẹ.
12: Ẹja láyé ẹ̀rọ ọlọ́gun ló tún dẹ.
6: Ẹ̀lo ta ló wà ń bẹ̀.
13: Ẹ̀lo ìrìn àjò ẹ̀dá.
6: Olúwa ló yé o.
13: Ẹ̀kalẹ̀ Adébísí Adépọ̀jù lorúkọ tèmi. Ọmọ bàbá Kéwì ọmọ bàbá Ọlárẹ̀wájú Adépọ̀jù. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí. Ẹnìkan pè ní ọ̀sẹ̀ tó lọ, ó ní kókó kan yọ níbi orí àwọn.
6: Bẹ́ẹ̀ni.
13: Jẹ rántí.
6: Bẹ́ẹ̀ni.
13: Kẹ́ni yẹn kí ó lọ wá ìgbẹ́ ewúrẹ́. Ìgbẹ́ ewúrẹ́ kẹ́ni yẹn wá dà lọ mọ́ òòrí. Kẹ́ni yẹn kó mọ fi pa ibẹ̀ yẹn lóòrèkóòrè. Ṣé tẹ́ni yẹn bá ti bẹ̀rẹ̀ sí fi pa ibẹ̀ yẹn tẹ́ni yẹn ó fi mọ̀ pé kíní ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní wípé yóò dàbí ẹ pé kòkòrò ń rìn nínú rẹ yóò mọ rìn wìrìwìrìwìrìwìrì. Ṣé wàá rí kẹ́ni yẹn bí kókó yẹn ṣe yọ síbẹ̀ kẹ́ni kó tẹ ibẹ̀ kó fẹ́ tẹ̀ fọ́ kíní kò ní dùn. Ṣé wàá rí kíní yẹn tún mọ́ ń yọ sí ẹ̀yìn ọwọ́ àwọn ẹlòmíì. Ó lè yọ sẹ́yìn ọwọ́ ó lè yọ sí ẹlòmíì lọ́rùn ó lè yọ sẹ́lòmíì ní pákọ́. Tí ó wù ú tí ó fẹ́ dàbí bọ́ọ̀lù báyìí bóyá ti rí kíní rí lára àwọn èèyàn. Ẹ̀jẹ̀ dúdú. Ẹ̀jẹ̀ dúdú ni.
6: Ló dì síbẹ̀.
13: Àwọn kan lọ́wọ́ fàá tí wọ́n lọ là lọ́dọ̀ àwọn Haúsá tí wọ́n ni wọ́n lọ yọ kíní yẹn kúrò ń bẹ̀. Ìlọ ni wọ́n pa wọ́n tanra wọn jẹ ni yóò tún wá padà wá yóò tún wá peléke ju
6: ìjìnlẹ̀ lọ.
13: Àtẹni tó bá ti làárí àtẹni tí ò tí ì làárí ṣùgbọ́n àwọn tí ò bá ti làárí tí wọ́n mọ̀ lọ la ti wọn èyí tí mò ń sọ yìí ó ń gbẹ́
6: kí wọ́n lọ
13: lù.
6: Èkó làákàyè.
13: A ti fi wo oríṣiríṣi àwọn èèyàn tọ́nà sì ti fi gbọ́ àdúrà.
6: Mo dúpẹ́.
13: Mo ti máa ń pè wọlé tipẹ́tipẹ́ tí
6: ẹ má bínú mo nọ́mà ẹ̀ dákun.
13: Oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ ń bẹ sí ọ̀pọ̀lọpọ̀ tí ń da àwọn èèyàn láàmú yẹn.
6: Kọ́lọ́n kó ṣàánú wa.
13: Ṣé gbogbo ẹni tí kinní bá ti wú sí lọ́rùn kó lọ lù bí mo ti sọ ìgbẹ́ ewúrẹ́. Kì í ṣe tó bú kọ́ mo pé o ìgbẹ́ ewúrẹ́.
6: Oyè.
13: Kí wọ́n da lọ. Kí wọ́n ó lọ mọ́ òòrí. Inú ke tí wọ́n bá wá fa sí. Kí wọ́n máa ṣíkí ń lẹ̀.
6: Ok.
13: Kí wọ́n máa ṣíkí ń lẹ̀ kí wọ́n máa de.
6: Wọ́n máa de lẹ́nu.
13: Tí wọ́n bá ń de yóò máa bu. Ẹnìkan pè wọlé ní ìsìn yìí tó níyàwó òun máa ń sa pépà kiri pé ó ti sú òun kó ti gba
6: gbogbo ìṣẹ́
13: lọ́wọ́ bí nǹkan.
6: Ogún òru bẹ́ẹ̀ ni.
13: Kìí ṣe ogún òru kan lélẹ̀ ogún òru èṣẹ́ yẹn bá wọn. Abísínwín ní ń dàlámù. Ó látìgbà tó ti bímọ ni kíní ti ń ṣe.
6: Abísínwín nìyẹn.
13: Bísínwín ni
6: wọ́n. Ó ti bímọ tán báyìí ìwé bí ìgbà tó ti fọmọ lẹ̀ kò bímọ mọ́ lásìkò yìí.
13: Abísínwín àtìgbà tó ti bímọ ni kíní ti ń dàlámù.
6: Tí ó máa mú tí ó máa gbá orí mọ́lẹ̀.
13: Abísínwín ni kíní ó burú gan.
6: Kí
13: wọ́n lọ wá ọ̀rọ̀ àgógó.
6: Ọ̀rọ̀ àgógó.
13: Ọ̀rọ̀ ìléwé.
6: Ọ̀rọ̀ ìléwé, odì méjì.
13: Egbò àrùn palẹ̀.
6: egbo arun pale
13: enu opiri
6: enu opiri odi merin
13: won wa gun papo mo ose ki won ma ba fi da ori re we ni alale
6: won fi fori yen fun
13: alale ni ki won ma fi ba da
6: ori yen we
13: ori re fo yen duro ba won
6: ko se n gbadun mi a tele yin gan
13: egbo iroko
6: egbo iroko
13: ogede pupa were
6: odi meji
13: eyu atari yo po die
6: odi meta
13: die die na ni ko ni se pe yo po ju yo po die obi ipa obi ifin eyo kokan
6: odi marun
13: alubosa elewe ki won wa jopo ki won ba ti jo papo tan ebu reun ki won da sinu ati lodu ki won mo se ku gbogbo ebu yen ki won da sinu ati lodu ati lodu yen wa le je beya bi lajigo won se lo didi kan na ibon ti won ba ti wa won mo ji papo ni won mo ba won mo fi para fun
6: won mo fi para ri
13: won laaro lale laaro lale laaro lale ki won mo lo fun ba won won yin lo
6: won yin olodun logo
13: ko la kai
6: e ko la kai mo dupe e se ba mu
13: pe obirin se wa ri awon ti gbugbu awon ti won ba so wi pe boya won ni bi ode ori bi nkan yen aya ba ni eleyi e mo binu e gba mi laye o
6: oya
13: ka ni ba je nti si nbe ni aye ito ti ya ti ya re si nbe laye ito ti ya re ba ji to lai ti fohun se yan ni ya re yen ni o se adua si yo mo wa fi mo mo ba fi da ori re fo won lo be fun bi 41 days awon na oyin olodun logun
6: iyen to ba je ko ba je pe o ni ipenija ode ori
13: ṣugbọn ti tobirin ta star
6: ta so tele yen e ti labisin win ti e ti so ti e tele ṣugbọn won to ba ni ode ori awon le fi se ti wa to gbe yin kale fun pe iya won ti ya re ba si nbe nu aye o ka wa ni ko ni ya laye mo nko ta lo le sise yen
13: eni pe
6: ti o ba ni ya laye mo nko
13: ti o ba ni ya laye mo
6: ona mi
13: be ba won
6: okay ona
13: ma tun pada pe wole le
6: da
13: si ona ba yo eleyun na le
6: inu mi dun ti yin o ni baje a ma soro e seun mo dupe e seun mbo da ko mati
13: mo gbo awon agba o ni agba gba iba iba eyin agba agba
6: o do awon
13: agba gbogbo yin o
6: awon agba na ti ki
13: ko
6: seun awon agba dada la ni ko se won ni binu si wa e seun

0: not only coming in, but we are solving their problems. And that is the reason why we continue to glorify your name. See you for another Agba tonight.
1: Hello.
0: En leba mi.
1: Omo ti jani.
0: Mo je yin o.
1: Eyin da mu nu aye
0: pe. Ami Lady Maria teyin na.
1: Ah, ibe ni pe kon benu aye.
0: Me wa nbenu aye o ko leyo kan.
1: Mi ni paro fun wa se da ma duro ni o.
0: Ko ma wura re ran.
1: Ah. Se da ma duro ni o.
0: Yeah. Oh, my God. Baba. I'm glad to win. Yeah. Network here, Damo. Eh, that's why I don't work with Wally. Remember, you're network here, Dad. That's why I'm happy. No. To do what I'm finding a quick answer. Eh? Ah. Fanny Benny Bickers or a cab boy, yet I bat you bone tell you could see while I'm for the Lutta Luambe.
2: Hello,
0: I'm me alone, Yawa. How are you? Me one be yummy.
2: The man who saw a clown. He said, give me no dealer. But you are a bastard. Let me go back.
0: Ami, o yemi. Ami o. Ami eledu mare mo dupe. Ami eledu mare. E se mo dupe gan. Ne kan bere ise aseje ti eleja aro. Se won fi sile lose to koja esa
1: ado awogbo
0: eni wa bere pe se won le lo nkan mi to ba je pe ni o kin jeja ro se won le fi se mi se nkan mi sise yi eh ya baba mi wa pelu yin ami eledumare o pelu yeru
1: era nkoito
0: na ese won
1: o ko mi la fa se gan pelu yeru lati ma sa ile kan
0: ese won baba
1: ti o bere ni bere ise ta file le kan One is at the end, and one is
0: there. I become a good son.
1: Did you like it? I don't know, but yeah, for one funny.
0: àbí
1: àwọn tó bí wọn. Ọlọ́run gbàdúrà wa mímọ bóyá ẹgbọ́ mi.
0: Àmì àgbọ́yé tààrà.
1: So a gbọ́dọ̀ ṣèwádìí ká lè mọ bí a fẹ́ dojú gbìyànjú kan.
0: Oye o.
1: Àkọ́kọ́ nìyẹn.
0: Ẹ ṣeun.
1: Èwo ló tún bẹ́lẹ̀ nínú àwọn èyí tí wọ́n ti pè wọlé?
0: Èyí tó tún wà ńlẹ̀. Egbò àdá àjìná wà ńlẹ̀.
1: Bàbá. Ilé egbò àdá àjìná yìí, ẹjẹ́ ni láyé sọ̀rọ̀ lórí
0: ẹ̀. Ọya.
1: Kò le rárá. Ẹni tí rẹ̀ nìyí lọ wá kara ohun ìgbín.
0: Ìkara ohun ìgbín.
1: Ó sì ti ní wọn kó sun kó jóná dáadáa. Tó bá ti jóná dáadáa yóò fun. Tó bá ti fun kó yọ, tó bá ti tutù díẹ̀ kan lọ kó kúná. Ẹni yóò wá lọ tọ yìí, á wá tọ̀ sínú òkè kan. Wọ́n wá fi ìfẹ́ bẹ̀ sí
0: yọ
1: ìfẹ́ bẹ̀. Wọ́n á fi sínú ìfọ̀ yìí. Wọ́n dùn papọ̀ kọ́ máa fi fọ ojú
0: egbò yẹn.
1: Àwọn òbí tí wọ́n wá ti sunkún lọ tó kú náà yìí. Ní tó dájú bẹ̀ ni wípé kọ́ jọ kára
0: wọn
1: ti
0: bá tọ́
1: bá ti lọ́tọ̀. Kí wọ́n jọ̀ọ́.